0: láì ní fi àkókò sòfò ọjọ́ tí ń lọ ọjọ́ tí ń lọ sẹ́ẹ̀ rojò ọfẹ́ dàbí nǹkan lánàá o ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àrọwọ́ agbára rẹ̀ ọwọ́ agbára rẹ̀ ni o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ já tètè lọ síbi ìpele àkọ́kọ́ tá a máa kálù lórí ètò ìrìn àjò ẹ̀mí fún tààrọ
1: yìí
0: ẹ̀kọ́ inú bíbélì kẹrin ó ní mo pè ní ìdìbàjẹ́ pátápátá jíjẹ́ ẹlẹ́sẹ̀ àti ẹlẹ́bi gbogbo ènìyàn ìdìbàjẹ́ pátápátá jíjẹ́ ẹlẹ́sẹ̀ àti ẹlẹ́bi gbogbo ènìyàn ẹ̀kọ́ yẹn la wọnú ẹ̀ ní jẹjọ ṣe wá rántí ibi tí a mú ẹ̀kọ́ yẹn dé mo ní nípa jíjogún ẹ̀dá ẹ̀sẹ̀ ènìyàn di ẹni ìdìbàjẹ́ kò sóhun kan tí ó kù nínú ẹ̀dá ènìyàn nípa ti ara tí agbára ẹ̀sẹ̀ kò tí ì bàjẹ́ ẹ̀já wá tẹ̀ wájú ẹ̀rí ìwé mímọ́ ni pé ìṣubú ńlá yìí ọba àwòrán ọlọ́run tó wà nínú ènìyàn jẹ́ pátápátá nítorí ìṣubú náà àti ẹ̀dá ẹ̀sẹ̀ tá a jogún ènìyàn yapa kúrò lọ́dọ̀ ọlọ́run ó di àjèjì pátápátá sí ọlọ́run pípé àti mímọ́ ṣe rántí bí ẹ̀dá ẹ̀sẹ̀ yẹn ṣe wọlé bó ṣe di pé èmi àti yín ìdìbàjẹ́ pátápátá jíjẹ́ ẹlẹ́sẹ̀ àti ẹlẹ́bi gbogbo ènìyàn ènìyàn di àjèjì pátápátá sí ọlọ́run pípé àti mímọ́ ìyapa yìí òun náà sì ni ìbẹ̀rẹ̀ ìbànújẹ́ ìtìjú ẹ̀rù ọgbẹ́ ọkàn àti àkàìmọye ìṣòro ti ara àti ti ẹ̀mí ènìyàn wá di arúfin wèrò mo rí kínní ẹsẹ̀ kejìléníọgbọ̀n ìwèrò mo rí kẹfà ẹsẹ̀ kẹtàléníogún gbogbo èyí ti mú ènìyàn wá ó ti mú ènìyàn wá sí abẹ́ ìbínú àti ìdálẹ́bi ọlọ́run nítorí ọkàn tó bá sẹ̀ òun yóò kú kò sí ohun tí a lè ṣe fúnra wa tí ó lè mú wa yẹ lọ́dọ̀ ọlọ́run tí ó jẹ́ olódodo tí ó sì mọ́ ìgbé ayé ẹ̀sẹ̀ tí máa mú wá nìyẹn ìgbé ayé yẹn máa mú ìdìbàjẹ́ pátápátá wá ìbáṣepapọ̀ tí ń bẹ láàrin ènìyàn àti ọlọ́run àlàfo yẹn yanú lẹ̀ torí ọlọ́run jẹ́ olódodo ó sì jẹ́ ẹni mímọ́ ọkàn tó bá sẹ̀ òun yóò kú kò sóhun tá a lè ṣe fúnra wa o eléyìí tó lè mú wa yẹ lọ́dọ̀ ọlọ́run tí ó jẹ́ olódodo tí ó sì mọ́ kò sí ohun tí ènìyàn ẹlẹ́ra tó ti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́ lè fi tu ọlọ́run lójú láti bọ́ lọ́wọ́ ìdájọ́ òdodo rẹ̀ kò sí àfọkàn tó bá yọ̀ǹda ayé rẹ̀ pátápátá fún kristi nìkan tọ́gbà lolúwa tó lùgbàlà ó nìkan ṣoṣo lọ̀nà àbáyọ bíbélì ṣe àpèjúwe ẹ̀dá ènìyàn tí ó ti ṣubú ní oríṣiríṣi ọ̀nà jésù tọ́ka sí àwọn ẹlẹ́sẹ̀ tó wà lóde ìjọba ọlọ́run gẹ́gẹ́ bíi ẹlẹ́dẹ̀ àti ajá ẹ má ṣe fi ohun mímọ́ fún ajá kí ẹ má sì ṣe sọ páàlì yín síwájú ẹlẹ́dẹ̀ kí wọ́n má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n á sì yí padà ẹ̀wẹ̀ wọ́n á sì bù yín sán jésù lọ sọ àwọn tó wà ní tí a ti jẹ́ ẹlẹ́sẹ̀ òde níta ni wà wọ́n á ní orí ọ̀fẹ́ àti wọnú ilé mọ́ òde níta òní wọ́n wà

0: kẹta lé ní ogún. Ìwé Genesis orí kẹta, ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ìwé Róòmù orí karùn-ún, ẹsẹ̀ kejìlá. Róòmù orí kẹjọ, ẹsẹ̀ kejì lé ní ogún. Ìdájọ́ Ọlọ́run tún wá sórí gbogbo ènìyàn. Ẹ má gbàgbé, ọkàn tó bá ti sẹ̀, òun yóò kú.
1: Ìgbà tí Jésù bá dé.
0: Nítorí ikú ni èrè ẹ̀sẹ̀. Ìwé Ezekiẹ́lì chapter 18 verse 41.
1: Síbẹ̀síbẹ̀ ara mi gbọ́.
0: Ìwé Róòmù orí kẹfà, ẹsẹ̀ ìkẹta lé ní ogún.
1: Ayé rọjò kiri, òṣèlú tún wà bẹ̀ o.
0: Ọ̀rọ̀ orí àgbélébú, ẹ̀kọ́ bíbélì kẹrẹ̀, ìdíbàjẹ́ pátápátá,
1: ológun ló tún dé,
0: àti jíjẹ́ ẹlẹ́sẹ̀ àti ẹlẹ́bi gbogbo ènìyàn.
1: Òtítọ́ ò nílé mọ́, irọ́ lára yẹ ń fẹ́.
0: Ìrẹ́ ènìyàn ti sọ̀tẹ̀ sí Ọlọ́run, wọ́n sì rú òfin rẹ̀, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run mú kí Ọlọ́run mímọ́ ṣètò ìràpadà fún ènìyàn láti mú òfin ṣẹ pé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò lè sí ìmúkúrú ẹ̀ṣẹ̀.
1: Ẹ̀ṣẹ̀ ń gorí ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ayé máa.
0: Ìwé Hébrew orí kẹsàn-án,
1: amọ̀nà tètè amọ̀nà o.
0: Ẹsẹ̀ ìkejì lé ní ogún. Nítorí náà, Ọlọ́run ṣe iṣẹ́ ìràpadà ènìyàn nípa ríran Jésù Kristì láti wá kú fún un. Jésù Kristì di ìpèsè sacrifice.

0: padà bọ̀. Mo kí wa o, àkó ojúmọ́, ẹ já mọ́ ka bíbélì wa, ká di òtítọ́ ọ̀rọ̀ náà mú. Mo nígbàgbọ́ pé ìta ń túyẹ̀wò, ìta ń gbéyẹ̀wò yìí lábala ìpele ọ̀rọ̀ orí àgbélébú, yóò wo èmi àti yín sàn o, yóò sọ wá di ẹni ọ̀tọ̀ nínú Kristi. A ṣẹ̀nu dédé sí báyìí, ìjọ kìíní ọkọjá, ìkejì ọkọjá, ìkẹta ọlọ, báago mẹ́fà bá ti ró àlórí padà bọ̀. Mo kí wa o, àkú ìsinmi Sunday kejì nínú oṣù kẹfà.
1: Lagilu FM 96.7.

àwọn ọmọ ilẹ̀ fúnra rẹ̀ pé kó dáríjì wá kó wo ilẹ̀ wa sàn kó bojú àánú wò wá kó sì dá sí ìrìn àjò yìí a mọ̀ pé ó lè dá sí bẹ́ẹ̀ ni ó lè dá sí bẹ́ẹ̀ ni ẹ já gbàdúrà lọ́la kò jù bẹ́ẹ̀ lọ mo tẹnu mọ́ nǹkan kan ní àná ìtúsílẹ̀ nípa orí ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa mo sọ tó pọ̀ ń pa rẹ̀ ẹ sà béèyàn bá lo ogun tí òmíràn tó bá ṣubú níwájú ènìyàn wọn ò tí ì lè gbà pé ó ṣẹ́gun àfi bí orí òmíràn bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ sà nǹkan ń pè ní orí ohun tó ní agbára ni o ẹ gbà mí gbọ́ sà nǹkan ń pè ní orí ó ní agbára ju ohun tẹ́ ẹ lérò lọ téèyàn bá rí orí fúnra rẹ̀ lójú oorun ó ní n tó túmọ̀ sí ẹ gbà mí gbọ́ sà Yorùbá sọ pé kò sí ikú tó máa pàgbà tá à ní bá po lórí ẹ̀ ńbẹ̀ ìyẹn ni wípé ṣe rí nǹkan fi ṣẹ̀dá orí ó mọ̀ ní agbára kì í ṣe po lórí nìkan àwọn onímọ̀ ìjìnlẹ̀ jó yé wa wípé irun tó ń bẹ lórí ènìyàn yóò lo àìmọye ọdún tí kò ní jẹrà ẹ̀sà wọn á ní a máa pẹ́ ju bá a ti lérò lọ ẹ̀mí àwọn wòlíì nítorí orí ló ti wá ẹ̀yin kan ń gbọ́ mi májẹ̀mú tó sọ pé orí rẹ kó mọ̀ ṣẹ́rú agbára tó sọ pé orí rẹ kó mọ̀ sí ẹgbẹ́ mo dúró nínú májẹ̀mú olúwa mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí lónìí bí ẹ bá ṣàmì atú orí yín lẹ̀ atú orí yín lẹ̀ lérí tó bá mi dá leléyìí májẹ̀mú tó sọ fún mi leléyìí pé o fẹ́ tú orí àwọn ènìyàn lẹ̀ láàrin o ní ọmọ kó àwọn èèyàn jọ omi tó gbé bọ́ọ̀lẹ̀ lórí òkè o ní kó o mọ̀ dà sí orí àwọn ènìyàn kó o mọ̀ fọ orí fún wọn lẹ́kàvá èdèrùbíà adayadíni àbáyádàlá èmi dẹ̀ mọ̀ pé bàbá mi fẹ́ ṣiṣẹ́ agbára ni ẹ kíyèsí sà ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ rí dájú wípé ẹ̀yin náà darapọ̀ ní ọ̀la ọ̀lájọ́ ọjọ́ mọ́ni gbàgbé àmọ́yé ọjọ́ ni mo fi gbàdúrà sí omi lórí òkè èmi ò tí ẹ mọ̀ pé orí la fẹ́ fifọ̀ àṣé bàbá mi ní iṣẹ́ agbára tó fẹ́ ṣe àárọ̀ yìí máa kú fún èrò ní ìlú abẹ́kúta mayalide àbáyá gàdálíà bahana ẹ ò mọ bó o ṣe lè ṣe o mo bẹ ọ lẹ́nà dáyẹ̀kọ́ àdáyà bẹ̀rù àbádáyànà yẹ ń fọ orí fún wọn náà láàrin gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbọ́ mi ní abẹ́kúta bóyá o jẹ gbèsè òbí o ò sí níbi tó yẹ kó o wà tíwa àtàwọn ẹgbẹ́ rẹ bá jọ ṣe nǹkan títí ẹ mọ agbára káká ló fi parí ẹ bó o bá bẹ̀rẹ̀ nǹkan wọn ì jẹ́ kí ìwọ yanjú ẹ jẹ́ ń forí fún ọ láàárọ̀ yìí gbogbo ohun tó bá ń ṣe ni o filẹ̀ ago mẹ́fà ìgbà tí ó bá fi da ago mẹ́sàn mo ti kú ọbẹ̀ yẹn ẹ sà so o ti lè padà lọ́bi tó bá lọ ó máa kú fún agbára o bàbá mi ló ràn mí o èmi mọ̀ pé iṣẹ́ agbára rẹ̀ pọ̀ mo mọ ohun tó lè ṣe mo mọ agbára rẹ̀ mo mọ ìkíyèsí rẹ̀ mo mọ ohun tó ń ṣe nínú ayé wa mo bẹ ọ́ jẹ́ àjọ gbàdúrà ó kún fún agbára ní àárọ̀ yìí ẹ̀yin kan wà ń bí tí ẹ̀ ń gbọ́ mi láti ìlú ìbàdàn ẹ sà mo máa gbé omi yẹn dé ìbàdàn láàárọ̀ yìí màá dẹ̀ fọ orí fún ogunlọ́gọ̀ àwọn èèyàn nígbà tí mo ń gbàdúrà.

0: láti da omi sí àwọn ènìyàn lórí láti forí fọ olúwa sọ pé ìtúsílẹ̀ nínú orí ẹ̀yìn kan wà nbí wọn kì í jẹ́ kí n tí wọ́n bá promise yín kó wá sí musẹ̀ kódà wọ́n ti sọ fún ọ pé ẹ tó bá ti gbọ́ nǹkan tó fẹ́ ṣe fún ọmọ sọ fẹ́ni kankan ìgbà tó ò sọ fún yàn kankan gan kò wá sí musẹ̀ náà wo bí orí rẹ ni o jábi ó ń tako nkankan bàbá mi ló sọ bẹ́ẹ̀ vegada birua badaya nada lenunia re mekabaya mana adabekwa daya nadash ẹ wá kíyèsí ẹ̀yin kan ń gbọ́ mi bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè àmì ni kẹ́ ẹ ṣe ìpè láṣẹ́ sí orí rẹ ni tó ní kí ayé rẹ mọ́ jólo ẹ̀yìn bàbá bó o bá ṣàmì májẹ̀mú yẹn parẹ́ a fẹ́ gbàdúrà láàárọ̀ bí wọ́n bá de orí ènìyàn mọ́lẹ̀ ẹ̀sà ojú rẹ̀ yóò mọ wù báibái mo ti sọ ìyẹn lánàá gbogbo ẹni tí ojú ẹ̀ bá ń wò báibái ẹ̀sà ojú rere kì í sí lọ́dọ̀ wọn ẹ̀mí àwọn òní gbogbo ẹni tí wọ́n bá de orí wọn tí ojú wọn kò ṣiṣẹ́ ẹ kíyèsí sà àwọn ò lè dáṣe nǹkan kan bí wọ́n bá fẹ́ lọ wájú wọn nílò kẹ́nìkan wà wájú kan tẹ̀lé lẹ́yìn torí wípé ojú ni ìmọ́lẹ̀ wọ́n sì ti gba ìmọ́lẹ̀ lọ́wọ́ wọn àwọn tí wọ́n fọ́jú nínú ayé àwọn nìkan kọ́ ni wọ́n sọ sókùnkùn àìmọye ẹni tó ríran tó dẹ̀ jẹ́ pé síbẹ̀ inú òkùnkùn náà ló ń gbé olúwa ló ràn mí o mo bẹ̀ ẹ́ o ẹjẹ́ àgbàdua ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí bí a bá de orí ènìyàn jẹ́jẹ́ mọ tó túmọ̀ sí èrú ẹni bẹ́ẹ̀ ẹ sọ fún pé etí rẹ̀ yóò mọ gbọ́ àgbọ́ya ìyẹn túmọ̀ sí pé bọ́n bá bá sọ̀rọ̀ kò ní gbọ́ torí a ti de orí ẹ̀ ẹ̀mí àwọn wòlíì ẹni tí wọ́n bá wá de orí ẹ̀ tí etí rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ bó o ló ṣe fẹ́ gbọ́ ohun olóore tó lóore bá pè bó o ló ṣe fẹ́ dáhùn ẹ kíyèsí sà bó o ló ṣe fẹ́ mọ̀ nígbà tí ìṣerere dé ta kéde ẹ̀ ọ̀pọ̀ ti miss opportunity nítorí pé a de orí wọn etí wọn wá ń ṣẹ̀jẹ̀ ọ̀pọ̀ ti miss opportunity nítorí wípé àti ṣá etí wọn lọ́gbẹ́ ọ̀pọ̀ ti miss opportunity nítorí wípé ègún ń ṣiṣẹ́ nínú etí wọn ọ̀pọ̀ ti miss opportunity torí pé ihò etí wọn ẹ̀sà ó ti dí máa yáná varúbálẹ̀ àdáyà wọ́n ń gbé láàrin àwọn olóore ẹnikẹ́ni ò lè ràn wọ́n lọ́wọ́ wọ́n ń pariwo pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi wọn gbọ́rọ̀ ẹnìkankan kó dá wọn lóhùn àwọn olóore ń pariwo pé ìwọ́dà ẹ̀sà wọn ò dẹ̀ mọbi tí olóore wà mọ́ a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mí mẹ́mọ́ ẹ la etí ìṣerere mi ẹ là á láàárọ̀ yìí èmi náà fẹ́ gba ìròyìn ayọ̀ ẹ la etí ìṣerere mi mo fẹ́ gba ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ mo fẹ́ gbà kóṣù tó parí mo fẹ́ gbà ẹ la etí ìṣerere mi mo fẹ́ gba ìròyìn ayọ̀ oyè àdúrà
1: orúkọ jẹ́
0: ayagalagaba yagalaliaba ya láti ìṣeré mi láti ìṣeré mi mo fẹ́ gba ìròyìn ayọ̀
1: mo fẹ́ gba ìròyìn ayọ̀
0: làbàrú abadaya gadaya gadaliya gadaya
1: nana
0: ẹ láti ìṣeré mi mo fẹ́ gba ìròyìn ayọ̀.

0: file be ko wa be lagilu fm 96.7 agbalagbi to jagba lagba lo
1: alagba wi gbogbo eda olorun ojo isimi oba to ni gbogbo ojo asi gbogbo baba gbogbo agbaye ada o gbogbo pada fun o leni ojo isimi ojo ti amomo ya soto lati ti ma si o olorun ta nsi ti si gbogbo eda ogbo ni foruko re olua gba ope wa gba ope wa gba ope wa ada o gbogbo pada fun o tori won fa e lo ni ogo ko se ni to logo iwo na lo logo to logo eni oba fun ni aye npe lo logo to oba tun gba ogo kuro eniyan di ologun iwo ni olorun ologun to si je olorun ologun o ni ologun loluwa oruko re si ni ologun na loluwa na ni oruko re ni olorun gbogbo alagba gbogbo eda oluwa gba won pe wa leni ojo isin pe mo dara ko mo wa eni ka de gbo mi lakoko yi oluwa de ni ki so so tele saye re ekun re ma tan oluwa lo si suku ju oluwa ni akoko to ton fe mo mi je re nu olorun ti mo mi je ko loju eda oruko jesus o ma mo mi je ko loju wa in the name of jesus o ba mi so lori baba yi
2: yes sir
1: ah o lagbara o olagbara
2: olagbara
1: iyawo re ti so gbogbo omo ota omo di ota re awon omo yen wa nwo e bi ota tori idi kan tabi ekeji olumadamu ne ti so fo o ni pada se si ko oro mi sile leni oruko mi ni woli isaac olani aji lori jp ti le sanga se first artillery crusaders cac atamata si solon ba gbe ibujo pa gbara anu re kale si oluwo lona to gbe tegbeda won ma sibe o àkànṣe àgbà ló máa ń lọbẹ ní gbogbo ọjọ kẹwàkẹwà nínú oṣù àti pé ọrọ wa bí ọpẹ bí ọpẹ bí ọpẹ bí ọpẹ mo ń bọ níbi ọrọ ọpẹ yẹn ṣùgbọ́n sẹ́ka fẹ́ rán mi jẹ́ kí n jẹ fún bàbá yẹn gbogbo ọjọ kẹwàá oṣù wọn máa ń ṣubú lu agbára yẹn àwọn èèyàn máa ń wá láti gbogbo ìlú wọn dẹ̀ máa ń ní ẹ̀rí wọn bá ti gubẹ̀ ọkàn mi máa ń balẹ̀ wípé wọn ò túbọ̀ ọlọ́run pàdé pẹ̀lú ọwọ́ agbára àti àṣẹ ni bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn olúwa ní kí n sọ fún bàbá yìí kọ́ ọ̀rọ̀ mi sílẹ̀ o báyìí lolú ọlọ́run bó gún ní kí n rí o wà á padà ní ayẹyẹ wà á padà ní ayẹyẹ lọ́dún ló wá ní kí n sọ fún ọ
2: na
1: akata aribo ẹkẹta náà ní ta ẹnìkan ìwọ pẹ̀lú ẹnìkejì rẹ lẹ́jọ́ pàṣẹpọ̀ ẹ ń sọmọ ya òṣìṣẹ́jọ ni obìnrin wa fẹ́ dàárín yírú wọ́n dà ní sọ fún ẹ má jẹ́ kóbìnrin dàárín yírú á padà dùn yín á padà dùn yín o ẹ má jẹ́ ó dàárín yírú mo sọ àsọtẹ́lẹ̀ èso ní báyìí níjẹ́ kò sí ohun tó máa ń wu sátani bí wípé ohun tó dáa kó bàjẹ́ lágbè ó bàjẹ́ èmi máa ń sọ kílé kan fún àwọn ènìyàn tí èèyàn kan bá ṣẹ tó o bá lóò máa bá tẹ nìyẹn jẹ́ tó o bá bá tẹ nìyẹn jẹ́ ṣé o mọ̀ bóyá olóore rẹ ọ̀la nìyẹn tàbí tó o bá bá tẹ nìyẹn jẹ́ báyà àwọn ọmọ ènìyàn bá wá bàjẹ́ ṣé o mọ̀ bóyá àwọn àkàbà tó máa gbé ọmọ rẹ lọ́la nìyẹn láti sọ ìwòlé ajílórí àtàmọ́tàsí kò sí ohun tó lè ṣe fẹ́mi o démi ó bá tiẹ̀ jẹ́ láyé mo lè ké o mo lè pariwo o mo lè sọ̀rọ̀ o ẹ ti mọ̀ pé kìtì méjì ṣàlẹ̀ mi náà tí mo ti ti gbé ní sọ tinú mi síta nígbà tí sọ ó tán nìyẹn ẹ finú kan bára yín dé bíbélì ò ní ká má bínú ó ní ká bínú ká má ṣẹ ká má ti jẹ́ kó orunkun wọ̀ wá ìbínú wa ohun tó sọ nìyẹn ẹ jọ yanjú ọ̀rọ̀ yẹn torí yóò padà dùn yín o ohun tó ti da àbàjẹ́ bígbà tó ń fẹ́ dá yín bọ́lá tó kì wá lẹ́nu ojú àpò sì ní jojú ara mo jíṣẹ́ tèmi bí alóore ogo òní jà wá mọ́ ó ṣe é ṣe kó mọ́mọ́ mi dáadáa torí o ṣe ń gbọ́ mi àbí o ti ń gbọ́ mi tẹ́lẹ̀ bí àwọn tó ti wá sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi bí àwọn tó wá ní gbogbo ọ̀sẹ̀ tí a ń lò sẹ́yìn bí àwọn tó wá ní tọ́sídẹ̀ẹ́ bí àwọn tó wá ní fúráìdè ọmọ bí àwọn tó wá ní wẹ̀nsẹ̀ bí àwọn tó àjọ wà ní láfẹ́ wá mílíṣà bí ọ̀ní láfẹ́ wá ní ọjọ́ túzdee lápẹ́kúta ẹ béèrè wò ẹ bí àwọn tó wá tó lè ṣàlàyé fún yín wípé ọlọ́run wà lẹ́nu iṣẹ́ kò sí wọ́ mo máa ń tẹnu mọ màá ní tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa fẹnu ẹ sọ̀rọ̀ ohun tó bá wá ẹ̀mí mọ́nùmọ́ máa gbẹnu mi sọ ohun tó ṣe àti gbèsè tó máa dé àwọn wo ni òwá mi wá lọ́sẹ̀ tó kọjá ìránṣẹ́ ọlọ́run wá àáfàá wá gbogbo oríṣiná wa tó wá gbọ́ òun olúwa látẹnu mi adá ògo padà fún ọlọ́run tó ní ogo kì í ṣe nǹkan àmúṣe ògo tàbí kíní kan torí ọlọ́run ló ní ọlá lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù òun ló ń jẹ́wọ́ agbára rẹ̀ mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ máa ní ìpè ní kì í ṣe agbára ìpè ní ìpè ní ìpè ní mo tọrọ kan bí sọ̀bíẹ́sì go mo ní tó bá bá bá sọ pàdé mi lè ní 10,000 worshippers ó lè ní 50,000 worshippers mo bá dọ́dọ̀ mi ìwọ̀nba tó bá ti ìwọ̀nba tó lọ́run wá ní àwọn tó bá ti wá ní ọlọ́run fẹ́ tú àṣírí ogun ayé wọn fún wọn àti ìgbésẹ̀ tó máa gbé ni àwọn ìjì glory to God tó lọ ọlọ́run òjẹ́ kan wá kó wà disappointed bẹ́ẹ̀ dẹ̀ kí ń ṣe nípa ipá tàbí agbára bíbélì sọ pé bí ò ṣe mi a lore le mi o jise mi mi ina se tolo ron ni se so to ba tin gbo lenu mi o ta fi ran mi niyan
2: gbogbo eniyan
1: ati leyin ti mo ri gba o le se ma dupe
2: for
1: do mi o se kan sile ki ma se kan sile fun mi yan ki ma tu asiri ogun won se mo ye eyan ti mo da lu mi o re eyan kan to ni ah e so o ta fi tabi e so iro le pa gbogbo won kon fun mo eni to the glory of God
2: e
1: ri pe oro mi tope
2: e
1: ri ko
2: dupe pe lo
1: hey
2: Yes, sir.
1: You want to only in Latin, you know. You want to worry me?
2: Yes, sir.
1: Martin, you pay.

0: Mais ma femme, on est bien haut. Au louao, mon yalogo. Ben, si tu veux, on va faire ça. Écoutez, on les croit, ça, on les croit. On va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, on va dire, tẹ̀lé ìrẹ́bà o lè fọwọ́ rẹ sí orókùn rẹ náà wo jésù lórí ìgbàgbé lórí sọ pé ọ̀rọ̀ tó wà látẹ̀tẹ̀ kan ṣe wọ́n wọnú ayé mi lọ wá ṣe àtúnṣe ayé mi tá a bá ń sàmì ẹ̀sẹ̀ kò sẹ́ni tó lè dúró ṣùgbọ́n ìdáríjì ẹ̀sẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ bàbá lè máa bẹ̀rù rẹ ọlọ́run dáríjì mi bí o tú ọkàn mi ṣe láti lè máa tẹ̀lé ọ láti lè máa tẹ̀lé ìfẹ́ rẹ kí n lè gbógun ìyà nígbàkú kí a lè kọrúkọ mi sínú ìwé yìí sọ bí mi àtúbí níwájú rẹ o àti ní ọ̀nà gbogbo kó o jẹ́ kí n jogún ìyà nígbàkú jésù olúwa wa. Owó ti sọ wípé olúwa ọ̀sẹ̀ tuntun ni mo wọ̀ yí o oṣù yìí parí rèé o ní ọ̀la máa wọnú oṣù tuntun lọ jẹ́ kí n lọ bá ilé tuntun pàdé kí n bá ìbùkún tuntun pàdé kí n bá ọlá tuntun pàdé o gbogbo ojú mo ṣe bí àṣẹ ti tẹ́lẹ̀ jọ bá mi papọ̀ o wá sọ di ìrèmọ́ mi lọ́wọ́ in the name of Jesus ya kulẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí ẹwà kulẹ̀ sórí ẹsẹ̀ méjèèjì dá ọwọ́ rẹ̀ méjèèjì tẹ́lẹ̀ wọ́n wá forí balẹ̀ fún ọba àwọn ọba báwọn gẹ́lì ṣe ń ṣe nìyẹn má ṣe ń sin ọlọ́run ni o gbọ́dọ̀ forí balẹ̀ fún ìyẹn ni pé òun sin ọlọ́run má bá mi jiyàn lọ́kà ìwé ìsálẹ̀ orí kẹfà òwe báwọn gẹ́lì ṣe ń forí balẹ̀ láti ẹsẹ̀ ìkíní ìkejì náà ọ̀tọ́ bá tún lọ́kà ìwé nehemiah wà á rí bí àwọn gẹ́lì ṣe ń forí balẹ̀ fún ọlọ́run ìjọba wa lọ́kà ìwé fún oríkẹ́ni ẹsẹ̀ ìkẹjọ kó lọ́wọ́ ṣe ń ké mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba tó ni wọ́n náà fẹ́ ṣe ní náà fẹ́ ṣe àwa náà fẹ́ ṣe bí bá ti lu agbo yẹn wà á dàtẹ́ mímọ́ mímọ́ mímọ́ ń solo ọlọ́run olódùmarè ó yá o mímọ́ solo ọlọ́run olódùmarè. Adúràn mi ní iṣẹ́ sí ọ o. Bá mi pe ẹni tó fẹ́ gbọ́ àtẹni tó fẹ́ gbọ́. Ní káwá tún gbọ́ àṣírí tọ́lọ́run tó fi wọ̀n mi. Èmi máa ń sọ wípé mi ò so níwàásù. Ohun tí ẹ̀mí mọ́ bá dé wá síwájú mi lèmi ò sọ. Ó dàbí ọ̀sẹ̀ tó kọjá. Mo ṣàlàyé pé ìyá 5 ministry márùn-ún ni wà. Mo ní mo ti náàtì dé sílẹ̀ Yorùbá. Ni mo rí tí evangelist pé rẹ̀ ní wòlíì. Ni mo rí tí pastor pé rẹ̀ ní wòlíì. Ni mo rí tí oníkálukú pé rẹ̀ wòlíì wà láyé wòlíì. Àwọn lẹni tí Ọlọ́run máa ń fi ọkàn rẹ̀ rán. Àwọn ló máa dọ́dọ̀ ẹ̀ tí wọ́n ní bèrè pé kí ló bá wá. Tó jẹ́ bó bá ti rí ẹni wọ́n máa sọ pé nǹkan báyìí ló ń ṣe. Wọ́n á tún máa pray fíìmù lórí fò. Á pray fíìmù tó wà ní olùbó. Á sọ pé nǹkan báyìí ni lọ ṣe báyìí. Wòlíì nìyẹn. Evangelist làwọn ti ń lọ síwájú tán lọ ń kéde gbà Jésù. Àwọn ló máa ń lọ the call them for runner. Wọ́n máa lọ láti ìlú kan sí ìlú kejì. Now àwọn kan wà. Wọ́n máa pè wọ́n ní àpọ́sù àwọn ní alákòóso. Ẹ wá gbọ́ mi sá. Nípa àwọn àti wòlíì ni wọ́n gbé ni Kristi gbéjọ rẹ̀ lé lórí. Àwọn gan-an ń pè ní olùdásílẹ̀ ìjọ. Mo ti ẹ̀jọ́ wípé wòlíì kì í pásọ̀. Tó bá ti ká bí egu pásọ̀ and bí egu prophet. Wà á fi síbi kan dùbí kan lọ. Ibi tó fi sí ẹni tiẹ̀. Now àwọn kan wá wo olùṣọ́ àgùntàn ni wọ́n. Ọmọ ìjọ máa kú ọ̀dọ̀ wọn. Àmọ́ síbẹ̀ wọ́n ń ṣe aríran o. Wọ́n kàn lè máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n lè máa rí bẹ́ẹ̀ wòlíì ló jẹ́ aríran. Àwọn ní sábà gbóhùn. Àwọn ní sábà mọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Àwọn ni wọ́n lọ máa ń ké sí tó bá ọ̀rọ̀ bá ti dójú ẹ̀. Àwọn náà máa ń lọ wá tọ̀. Ẹ̀rọ inú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹta. Nígbà tó di pé àwọn ọba mẹ́ta yẹn fẹ́ wú èsì dànù nínú ayé mi. Bí wọ́n bá ti ní ṣe kò sí wòlíì kẹta tá a lè béèrè. Ìwòlíì nìyẹn. Ọ̀dọ̀ wòlíì náà ti máa ń béèrè. Ẹ wá gbọ́ mi mọ́mí àti dádì. Kí la fi rán mi sí ọlé mi? O ní pé má kù sí lókùnkù. Àwọn ká lè gba àwẹ̀. Àgbàkú akátá àwẹ̀ ni. Wọ́n á sì máa gbàdúà. Àmọ́ máa ṣe ń gba àwẹ̀ tó tán gbàdúà tó. Àdúrà wọn kò gbà. Ó ní wọ́n béèrè. Wọ́n á rẹ́sì nítorí pé wọ́n sì béèrè. Torí wọ́n ń béèrè fún ìfẹ́kùfẹ́ ara wọn. Kálórí ọba tó lúwa. Sílẹ̀kùn ìlú òyìnbó yẹn. Sílẹ̀kùn ìlú òyìnbó yẹn. Gbogbo tí ọba gbà. Ẹ̀mí mọ́ kó ṣe. Ìyá máa gba àwẹ̀. Ọmọ máa gba àwẹ̀. Ọlọ́run òsì nílùú òyìnbó. Mo ti rí èèyàn tí wọ́n fagídí ṣe tí mo lólúwo sọ ẹ̀wọ̀n ló kọ́kọ́ lọ láì sí. Abẹ́kọ̀wé ó parí ẹ̀wọ̀n ló wá sí Nàìjíríà. Nàìjíríà ló ti padà wá bẹ̀rẹ̀ gbogbo kan. Ó ti kọ́ ló ti ra mọ́tò padà tó fẹ́ yàwó. Ẹ gbọ́ mi gbogbo èèyàn.
1: iru eniyan to fi lo okunkun aye lo gbede amoye lo wa ninu okunkun to mo pe okunkun lo wa ibi ti o ba ti lo oni ni ibi to ba sin awon woli o ni awon eyan ma sege ni akato ni akaba oluwa ni ti so fo okunkun ta o ti ro lugbe se ko ti wa je wahala se lo ni oluwa ni ara n ta wi ni owo yen ko ye ko gbe o da mo so gbugbe eni to je gbese atokun ato bi oluwa ma so olorun baba so in the name of jesus now e wa wo bi to run nu
2: yes sir.
1: Now, to buy that one borrow,
2: Ibama Loru.
1: I mo ye lo ti ro sinu isoro to ju emi e lo. Nitori pe ogbon ori lo fi se. Ki se pe kini Oluwa wi. Ogbon ori lo fi se. Ki se kini Oluwa so. O le kan ma gbadu akiri. Ero ti opolopo ma nire. Ah, won le ropo nbe. Iyanu sele nbe. Mi o ni be kini o. Mi o so pe iyanu o sele. Ah, enikan to mu mi debe bayi. Ki ani adura re gba. Mi o so pe adura re o gba. Oluwa kan ran mi ni se si o. Iwo ojo to tin lo sadura ti e gba. Eh, Olorun lo ma mu ki nkan se dede. Bẹ́ẹ̀ni sá. Iwọ o lè jádùúrà tó ń gbà kí ṣe tiẹ̀. Mo rí ènìyàn tó ń béèrè pé Olúwa. Lágbájábẹ́ Olúwa jẹ́ kó fẹ́ o. Gbogbo ọ̀dọ́ wo ní ìlú ti dé. Tó ń gbowó lọ́wọ́ ẹ̀ pé yóò fẹ́ kán gbìyànjú sí yóò ṣe gbogbo ọ̀dọ́ afá gbogbo ọ̀dọ́ abaláwo. Nígbà tó dọ́dọ̀ mi. Bí ó ṣe débo Olúwa sọ pé òkan náà owó kan dànù. Owó yẹn òkan wé so àdúrà ò lè gbà lórí tó gbà yìí. Gbà tó wọnú lé fún kánsẹ́lì
2: náà ni sá.
1: Àwa bẹ̀rẹ̀ sí wádìí ohun gbogbo náà. Ẹni tó ń gbàdúrà lè kò ní fẹ́. Tó o bá dẹ̀ fẹ́ wà á rí ìkẹ́. Ọkọ tiẹ̀ ń bọ̀. Ó bú sẹ́kún ni. Ó yarí ni. Ó tu síwájú sẹ́yìn. Kò kàn mí. Wò ní ló máa ń sọ nọ́ńsẹ̀nì. Tó máa padà di sẹ́yìn. Ó ní ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi. Bẹ́ẹ̀ ló lu Ọlọ́run mo bí. Wọ́n ṣe. Wọ́n fagídí sí òfẹ́ but that's a lot fellow me. At the end of the day,
2: yes sir.
1: Oh shall wa pa day. Iyẹn wa ná gbogbo owó tán lórí ayé ni lórí. O ní láti wá ti yàn. Texas wa
2: Nàìjíríà.
1: O wá fẹ́ ní Ṣúlọ́kà. O ṣẹ̀ wá gbé lọ. O ṣẹ̀ tún wá fi ẹ̀nọ́sìn ló ṣe ló ṣe. O ṣẹ̀ wá padà lọ ṣe degree ní lọ́sìn. Àdúrà ṣẹ̀ wá gbà. Kàyúsì. O wá ṣẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run kì í lọ láìṣẹ́. Ohun gbogbo tó o bá ṣe láì gba ìtọ́ni Ọlọ́run òkùnkùn ló wọ̀. That is why tọ́tọ̀ nínú ewé Rome orí kẹjọ ẹsẹ̀ kẹrìnlá. Ó nítorí iye àwọn tí a ti ipasẹ̀ mi mọ́ ṣe amọ̀nà. Àwọn ni wọ́n ń pè lọ́mọ Ọlọ́run. O kàn lè máa kiri bọ̀mì kan pé orí òkè yá. O ṣọ́ọ̀ṣì yá o. Ibi tí o pa ti ń pariwo gbàdúrà tí o sì tọ́ ni ó lè má padà rí bẹ́ẹ̀. Mi ò ní o má lọ ṣọ́ọ̀ṣì. Má ṣe mi fèkì. Má ṣì mí gbọ́. Má ṣì mí gbọ́. Àmọ́ lórí ohun tó ń bá pàdé yẹn, òun ló nílò ìtọ́ni ẹ̀mí mọ́. O mọ̀ nílò ẹ̀ gan ni o. Ẹ wo kẹ́kẹ́ sà. Ìkẹ́ kékeré ló máa ń dí àdúrà ọ̀pọ̀lọpọ̀lọ. Ẹ wo kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ sà. Nínú ìwé Joshua. Orí èkejì. Bíbélì sọ láti bẹ fẹ́ kìnìún àwọn méjì sẹ́lì sísẹ̀. Wọ́n fẹ́ lọ jagun háì. Wọ́n tẹ̀ tí kóra wọn lọ́nà àwọn onílẹ̀ ìwọ̀n bá wa kékeré títọ́. Fọ́mọ̀ kọ́ ló lè parí àì kíákíá. Ìwọ̀n gbà tí wọ́n dọ̀. Ìpakùpa lọ́wọ́ adá ìpamọ́. Wọ́n wá sá padà. Joshua wá dojú bolẹ̀. Ìwọ Ọlọ́run gbà mí. Nígbà bá wé sí gbogbo wa. Kí ló kù tá a fẹ́ ṣe? Ọlọ́run yọ. Ẹnì kan ti ṣe. Àbújá bá rẹ̀ nìyẹn mú jáde. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣíwádìí. Ọ̀nà tí ẹ̀mí mọ́ máa ń gbà lo wòlíì oríṣiríṣi. Àwọn kan wá wọ́n mo ṣe fi bíbélì wádìí nǹkan. Wọ́n wá òbí mo ṣe fẹ́ pé wọ́n á dúró wájú mi á dùn báyìí. Ohun tó súnmọ́ adé ẹ̀wà fojú ara ẹ̀ rí báyìí. Àwọn àwọn pé kí ni tùmọ̀ eléèbó ara ẹ̀ rí. Mo ní ohun tó mọ̀ pọ̀. Ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi ni mo ní ohun tí ẹ̀ mọ̀ pọ̀. Èmi ò ń lo agbára òkùnkùn. Ṣùgbọ́n mo mọ̀ pé agbára Ọlọ́run wà fún mi. Ó dẹ̀ ń ṣiṣẹ́. Nígbà tá a jọ wádìí dé ibì kan, ó gbà pé Ọlọ́run nìkan ni ọba, kò dẹ̀ sí alágbára kan lẹ́yìn ọ̀run. Ó ti gbàgbé mi nínú ìwé First Samuel chapter 30. Ẹ̀gbọ́n tí David sọ ni, ó ní ẹgbẹ́ fóònù wa, wa béèrè, ṣé kí n tẹ̀síwájú kí n lé wọn, ṣé màá bá wọn, bí n bá wá bá wọn, ṣé màá ráwọn nǹkan tí mo fẹ́ gbàgbà, kò déédéé fò síwájú kó máa lọ. Many of us, àdúrà la kàn gbà, àgbà ìtọ́nu, àgbà pé kí ni ká ṣe ṣé. Àgbà kí ni Ọlọ́run fẹ́ ìgbésẹ̀ wo ni ká gbé? Káàkiri ọ̀tọ̀ ọ̀tọ̀ gbadúrà awàásùwàásù ogun burúkú ni ogun àkókò ṣòfò ó máa ṣẹlẹ̀ ayé wa. Lọ múra lẹ́nì tó fẹ́ fáwọn èèyàn ní grace lẹ́nu. Àmọ́ mo ń bọ̀ nígbà tó di wípé ogun yẹn lé wọn wá dojú bolẹ̀ wọ́n wá ní àtọ́bárẹ́ nìyọ. Àgbà tó tó rí akáàní yọ tí wọ́n dáná sun àtìlẹ̀ tó ń kó òkìtì ọ̀gbọ́n pọ̀ lórí nígbà náà ni ogun tó ṣẹ. Nílé kan ṣẹlẹ̀ ní ẹnu bodè Jericho ẹ̀yin ìwé Joshua orí ẹ̀ka
2: nù.
1: Ẹnìkan kan ń bọ̀ pẹ̀lú ìdàlọ́ níwájú. Joshua wa lọ sáré bá Joshua wà fún wa ní àbí fún àwọn ọ̀tá olóòní balógun ogun Ọlọ́run. Omi ìpẹ́ta àbáwò dáadáa. Olú Michael ni. Ẹ̀jẹ̀ Michael. o wa ni to kini ka se very simple e kan bo papa e fe yin o tan o ti gba we nu te pelebe
0: jesus
1: o bere fun itoni mi mimo.

0: So ba wa pe ju ago mesan kode wa gba number
1: yes sir
0: so ba ti gba number then gba du afun
1: yes sir
0: te mi mo wa ti gbogbo asiri ogun re ati igbese to ma je
1: yes sir
0: eni ko lo tin lo church yin eni da ko lo tin lo si adini
1: ni o
0: eni ko lo tin lo gbogbo bi to wo
1: yes sir
0: iwo ololohun fun lo ro fe
1: ni
0: eni na de
1: eni na ni ko
0: te eni na ni mo fu gbogbo everybody lanfan
1: le ni o
0: bo ba se de sina lo se tete lo
1: le ni o
0: gba number
1: te
0: mi mo bere si gbenu mi tu asiri ogun re ni bi e ki lo ba wa bi awon to wa lojo friday wa so fun
1: yes sir
0: ke wa ri o oluwo to wa lona to je te gbeda ni leni o
1: yes sir
0: to ba wa je ojo tuesday gbogbo en te wa ni abekuta ti agbegbe
1: yes sir
0: gbogbo en te wa ni mala gbogbo en te wa ni olodun da
1: yes sir
0: gbogbo en te wa ni aye toro gbogbo en te wa ni odan gbogbo en te wa ni gbogbo abekuta patapata
1: yes sir
0: gbogbo ìwọ tó ń gbọ́ mi ní sango ọ̀tà ìlàrọ̀ gbogbo ẹmúra abẹ́kúta láti máa pàdé lọ́jọ́ tuesday abẹ́kúta ní ọjọ́ tuesday ó ti dé ká ago mẹ́sàn-án tó lù ago mẹ́sàn-án la máa bẹ̀ lẹ́jẹ̀ẹ́ nọ́mbà ẹ̀jìnà tètè dé gbogbo tó bá rò lójú ipò ọlọ́run ká láfẹ́ wá ló ń bọ̀ lábẹ́kúta láfẹ́ wá ló ń bọ̀ lábẹ́kúta tó bá ti dé láfẹ́ wá sọ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn yẹn pẹ̀tẹ́ ti wáṣọ lórí mẹ́rin omi
1: yẹn
0: tí wọ́n lòdù ọkọ̀ ayé tó rọ wájú yẹn pẹ̀tẹ́ ti wáṣọ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ibẹ̀ ló ń bọ̀ tètè dé ó pẹ́ ẹ̀jù pátápátá aago mẹ́sàn-án má jẹ́ ó kọjá bẹ́ẹ̀ kí nọ́mbà ẹ̀ má bá ń jìnà
1: jù
0: ẹ̀yẹn ní ọjọ́ tuesday láàárọ̀ tuesday ni
1: agbọ̀
0: under sabo bridge lẹ́bọ̀ so gbogbo ẹni tẹ́ wà ní ìjẹ̀bú rẹmu lápapọ̀ ògèrè ló ti ń bọ̀ ní o àbí ìkẹ́nẹ́ ló ti ń bọ̀ lọ múra àti òde ní o ò ń bọ̀ láti korodú ní o àbójijó ló ti ń bọ̀ ìbá tí wàá ṣe mọ̀ wọ́n ìbàfò bridge side ní gbogbo agbègbè yẹn ibi tá à ń bọ̀ òun náà ń pè ní oníjòkù community
1: hall
0: london sabo bridge wednesday ni mo pe o wednesday láàárọ̀ ni o tó o bá ti wá láàárọ̀ wednesday ìbàdàn ló ń bọ̀ lọ́jọ́ friday tàbí kó jẹ́ wípé wàá wá sí ìjẹ̀bú òde ìjẹ̀bú òde ìjẹ̀bú òde ìyẹn lọ́jọ́ thursday kẹ́rí ìbàdàn yẹn aago mẹ́sàn-án láàárọ̀ ni olúwo lọ́nà tó gẹ̀ẹ́tì ẹ̀gbẹ́dà iná ni àmọ́ ìjẹ̀bú òde yẹn aago méjìlá ọ̀sán ni
1: tú
0: ẹ̀fùn ni lọ́jọ́ thursday ìyẹn níjẹ̀bú òde ní akíntọ̀mídé hall tó wà níta lápò níbi ẹ̀yìn ọjọ́ òyìnbó yẹn níbi area new
1: market
0: ìbẹ̀lẹ̀ àti náà jọ pàdé gbogbo ọba tó láyé àgbà thursday làwọn yẹn àmọ́ láàárọ̀ yìí náà bọ̀ lólúwo olúwo olówó tó wà lọ́nà tó gbẹ̀tẹ̀ gbẹ̀dá kó wá bọ́lọ́run pàdé kó wá bátí
2: èmi ni ìsìnkú sàfà mo wá láti ọ̀fà garage ní oṣù tó kọjá mo wá síbí
0: nínú program tá a ṣe ń bì
2: oṣù tó kọjá yẹn mo ṣe ẹ̀ pé mọ́mí ìdíkọ́sìn ní victo láti fi ṣe nígbà tán ṣe tán so ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí so ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn wọ́n fẹ́ fi dààmú ọlọ́ta mi ṣùgbọ́n ìgbà tí
0: ẹ̀ fẹ́ ń
2: bẹ́ẹ̀ because tí n bá rìn láti bí láti dọ́ṣọ̀ débi wàá gbọ́kàdà padà ní.
0: ìtẹ̀ bá ń rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀sẹ̀ ìjọba pé jẹ́rìí èké èmi ò ń gbẹ ẹ̀rí èké ọjọ́ bẹ́ẹ̀ ìdáni èmi ń gbẹ ẹ̀rí èké lọ́jọ́ àti mi o.
2: ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ṣe prayer àti tán mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ọ̀dọ̀ mi sí bovas tí mo máa ń bọ̀ máa gbọ̀n ọ̀kadà délé mi.
0: lẹ́nu bíi ti bẹ́ẹ̀ ni
2: bẹ́ẹ̀ni
0: lẹ́gbọ̀n ọ̀kadà
2: bẹ́ẹ̀ni because máa máa fi ìpéǹsì yẹn so ìgbà tí mo wá lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rì dé bovas mo ń padà bọ̀ mo rìn padà wá lédè àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n sì wọ́n kàn fi lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ó jẹ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
0: yẹn nìkan
2: kí mi ò tó bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn
2: bẹ́ẹ̀ nítorí màá máa fi ìpéǹsì ẹ̀yìn nígbà mo ti sọ fún mọ̀mọ́ tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ apẹ́ yìí mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá
0: lórí pé ẹ̀kọ́ lómi àtúrò àtàmátà àti àgbà
2: ìṣẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni nínú program tí mo gbọ́ mo pe mami gan pe nkan bayi bayi ti mo ri ni leyin igba ti mo lo mi ti won fun asta se prayer mo dupe lowo olorun tori mo ri gbigbadura lowo ni olorun ni lowo olorun atamata olorun ni ba ise yin je o si e ni fomo se sa e ni faya se sa olorun o tun ba ma gbe yin lowo se ise olorun ti pa ni olorun ma gbe
0: ah, bi Olorun atamata se se se ni e. Iwo na ma leri to ba wa. In the name of Jesus. E ja lo se wo mi so na so. Wa ma fo gba gbogbo bi to du e, ma fo gbogbo bi to du e. Wa wa poruko Jesu, wa pe mi mo tele wa ni Olorun atamata se, wo mi so ma so. Gba mi la, ma la. Ni awon mo di bo re ko lo. O ti ri wosan niyan. E wo ma se to le se ma pele lo re se ko ma ro la pa. Mo fe gbe ri eniyan. Mo fe gbe ri eniyan. Oruko Jesu. Oro re je ka. Te ka ta ai ta ka ba. A ri aka si ma ka. Ogun ye sha. Amen. O ba ni ti gbogbo awon kan sha isa igbowo lowo. Elomi ai se gbe si ni. Mo so mi o mo ra isa to nse bayi. Nipa ina lati ti lo. O ye gbe mi lo re. Ona nla fun. Ona nla fun. Ai se yan lo. Ai gbe si yan lo. Agba na yan lo. Ona nla. A ma ro so. Ida ni mo fi. Eh. Eyi aloku ti mo fe gba. Ah, gbo ayan fe to gbo mi. Eni ni ojo to pari osu.
1: Beni o.
0: May 31st.
1: Yes sir.
0: E tun gboro Oluwa o.
1: Gboro Oluwa o.
0: Gbogbo eyin ti e ba ni eti emi.
1: Beni sir.
0: E gboro Oluwa o.
1: Gboro Olorun.
0: Ti ninu oro Olorun ko ni lo lai se o. Ohun to Oluwa be lowo gbogbo ise je eniyan.
1: Beni sir.
0: Wa se ti e. Tomo tomo to ni. Taya taya toko toko lo duro. Oluwa be re ope lowo gbogbo eyan leni. Nitori pe leni ni owo re kaida. Osu karun pari nkan marun ti duro e wa gbo sa Oluwa ni ope yen o fe fi gba ida isegun
1: yes sir
0: lati le bori gbogbo ogun to ku si waju lodun
1: yes sir
0: Oluwa ni ka ma ri eniyan kan o le se le ma se o ba lore le mi mo fi tin te o ti o ni so wo ope leni
1: yes sir
0: bi Olorun ba se se fun o to
1: ben sir
0: lo se fe gbe gbo ope yen
1: yes sir
0: o fe gbe gbo ope leni
1: yes sir
0: ma fe la kan number
1: oda sa
0: Oluwa ni gbogbo awon to ba se
1: beni o
0: Oluwa ni ki shuri atoko wa fun e gbo mi sa
1: e gbo o
0: Jesu gan nigba to fe je oku lasa
1: beni o
0: ope lo fi siwaju
1: Olu
0: baba mo dupa to ro gbo ti de
1: beni o
0: e wa gbo gbogbo eniyan
1: gbo eniyan
0: leyin iku omi
1: beni o
0: kini baba anu a se o gbe orugbo ope fun
1: olorun
0: olorun da gbo oru didun ah aye e de wa
1: do se si o
0: e lo wo baba ti won pe ni Abraham
1: beni sa
0: nigba ti olorun ba so ton ni Genesis chapter 12
1: beni sa
0: to mu lo si ile to lo
1: beni o
0: olorun fi gbogbo gbogbo mamore won
1: o
0: to oko se ni ko te pepe ope nibe iwo to nle ire kan iwo to nkanle kun ibuku kan iwo to nkanle kun ayo kan iwo to wa igbe ta kan iwo to so pomo lo kan iwo to ni marriage lo kan iwo to ogo tutu lo le gbogbo ope yen loni
1: egbe oju re o
0: ki o ninu oro olohun ko le lo lai se o ni bi awon to gbagbo awon lati agba flat ijo mo olohun ati awon to gboruko mi na gbo bi o so ju ba yen lo bi ye re ba si ogo ni folohun lo do bi ye re o ba si alore le mi mo ti wi o ti kuro lorun mi loruko jesu a o ni I can't remember one of fellow. Jack is suffer UBA.
1: UBA.
0: UBA.
1: UBA.
0: 10.
1: 10.
0: 24.
1: 24.
0: Double 7.
1: 77.
0: 50.
1: 50.
0: 80.
1: 80.
0: But let us see UBA.
1: UBA.
0: 10.
1: 10.
0: 24.
1: 24.
0: Double 7.
1: 77.
0: 5. zero.
1: 50 80 80.
0: Who be a new?
1: Yes, sir.
0: Oruko to ma ninu be Christ artillery at Tamatase. Je ki to fun like si. You be a new. 10 2 4
1: 24
0: double
1: 7 77
0: 50 80
1: 80.
0: No, but that word of pena. Mo so adura re gba. O si bi kan ti ru bo pe Olorun ti eri kin tele.
1: Beni o.
0: Oh, warenrin ajo. A se ni mo fi soro.
1: Yes sir.
0: Ma je mu ipe ati edidi oro
1: ni.
0: Gbogbo eni to so wo re yen.
1: Yes sir.
0: Ni bi ti akun tin ja Olorun.
1: Eni
0: ma gbeja. Ni bi ti ofa tin ni olara itura ma gbeja. Ni bi ti ogun tin dide ogun re ma tele. A bo lowo eni. Omo yen ma pa elerin. Ni ajo ma ja pele. Gbogbo eni to so e loni testimony ma tele. In the name of Jesus. Ah, alo imura o. Gbogbo to ba re loju o fe wa ni si. Ma bo ni Oluwo. Oluwo to wa lona to ge ti egbeda. Oluwo to wa lona to ge ti egbeda. Bole ni Oluwo junction. Boke soke oni atamata se lo lo. Tete je ka go mesan to lu la ro. Afani wa fun lati ri ori ofe gba.
1: Se
0: mo ko le seto ni fe. E mo lo ma gbenu ma tu ase obi. Ba na lu apada wa dupe. Now gbogbo eyan mo ti so nkan o. Ojo tun je ma pade ni la fe wa.
1: Lebe
0: ile ga Yesu ma. Eh ni ni shabi o.
1: Ye
0: la be kuta. Ojo Wednesday.
1: Ijo
0: ku community hall.
1: Yonda
0: Sabo Bridge. Ye ni shagam.
1: To
0: ba di Thursday.
1: A
0: ma pade ni Akito mi di hall.
1: Eh
0: Akito mi di hall.
1: Ton
0: pe ni Akito hall. To wa ni bi eyan ojo igbo yen. Ni Italapo.
1: Ibi
0: eya ni market.
1: Yes, sir.
0: Ni ni bo ti ago mejila ni ti
1: yes,
0: every other places ago nesun
1: ago nesun
0: ojo fede la fani to wa fe lati pade mi ni bali
1: ni
0: oruwo lona to gidi ki ma ba gbagbe gbogbo eyan Wednesday to nbo ni ten yi Wednesday to nbo yi Wednesday ose yi ni o eh o ma ni agbara ju atun ma sibudu agbara ma je mu ti mo bolo nda lo si pin ni pe gbogbo eni to ba wa bo ti wu ko buru to ogbodo rerin ayo oruwo so gbogbo eni to wo ojo Oluwa fomo gbogbo eni to wo ojo Oluwa foko gbogbo eni to dura fun ile kan tabi ekeji lo prepare Wednesday ile
1: ni
0: ma bo Oluwo lona to ge ti egbeda
1: iyen
0: ni atamata si
1: wa
0: gududu agbara
1: ni
0: so oru ni ah ojo Wednesday mojumo to bo ba wa ojodo ko le Wednesday on the 10 mojumo to se o ni jiya ma
1: eni kan fe ki to kan no ba yen pe ya gbo bayi
0: UBA
1: UBA
0: UBA
1: UBA
0: 10
1: 10
0: 2
1: 4 24
0: double
1: 7 77
0: 50
1: 80
0: 80 oh ni jagun
1: ah,
0: ide ja in the name of Jesus
1: don
0: mo la re o papa de ni oluwo lona to ge tegbeda oh ni jiya mo emi olorun ki gbadura fe yan
1: mẹrin
0: ah no awon ton ti e so pe la re eyan mẹrin e je gbadura fe ki so bi togun re ti wa ibi togun yen ti wa ta lo wa n dogun ati bese to ma de emi tabi ya wo ni na ni number to ma ko si 070 70 35 35 2 3 33 1 4 14 1 7 17
1: Bole
0: kan 070 70 35 2 3 33 1 4 14 1 7 17 Ogo ni jawa
1: ah
0: ni sojo ba Olorun
1: ti
0: la fani kilo jo ti en keyan lele aye ko jogun gba aye ko wa sojo ba Olorun oruko Jesu ni sojo ba Olorun a o ri anu
1: a
0: pa di la koko ilola Jesu lulu
1: ha ni
3: akare ifo ta ti gbe ni ne ara ba yo ti wo so ta ta ta pa ni o mi ni a mi leri ko I found to testify
4: leri ko Oh,

0: ilé funfun bá láfẹ́lẹ̀ lẹ̀ ń lé ìbàdàn.
1: Amúwa sínú oko dáàdì mi, ó tilẹ̀ jẹ́ àfisà, òun ló ń bẹ́ lọ́rùn.
0: Afis Fọlọ́run ṣọ́ ẹ̀kọ́ ojúmọ́.
1: Ti ọjọ́ kejì.
0: Látorí ìkànnì bá ń dọ́rẹ̀.
1: Aṣọ ọ̀pọ̀ wẹ́wẹ́.

0: ẹ̀kọ́ ọ̀nà bíbélì tí mo pe àkórí rẹ̀ ní ẹ̀kọ́ orí bíbélì kẹrin àkórí rẹ̀ ní ìdíbàjẹ́ pátápátá jíjẹ́ ẹlẹ́sẹ̀ àti ẹlẹ́bi gbogbo ènìyàn.
1: Ẹja ń pèrò síjọba ọ̀run àbíjọba èṣù ni o.
0: Kí ni mo bá dẹni pé Jésù Kristì di ìpèsè Ọlọ́run tí ó pé gẹ́gẹ́ bí arọ́pò àti ẹni tí ó ru ẹ̀ṣẹ̀ wa. Mo ní ẹ̀wò Genesis orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkeje. Genesis orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkẹjọ. Genesis orí kejìlé ní ogún ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Ébèrú orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlé ní ogún. Mátì orí kìíní ẹsẹ̀ kọkànlé ní ogún. Nípa ètùtù ẹ̀jẹ̀ rẹ̀ tó péye ìyẹn ẹ̀jẹ̀ Kristì. Ìwé Kọ́rìntì sọ nípa rẹ̀. Kọ́rìntì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Àti nípa ẹsẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ènìyàn ní ààbò pípé kúrò lọ́wọ́ àbáyọrí ayérayé ti ìṣubú náà àti kúrò nínú ègún òfin tààrù. Ìwé Ẹ́xódù orí kejìlá ẹsẹ̀ kẹtàlá. Ìwé Gàlátíà orí kẹta ẹsẹ̀ kẹtàlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìmúkúrò ẹ̀bi ẹsẹ̀ àti ìdálẹ́bi ẹsẹ̀ àti ìràpadà kíkún nípa ìgbàgbọ́ nínú rẹ̀ nínú taani nínú Kristì. Ìwé Àìsáyà sọ nípa rẹ̀ Àìsáyà 53 chapter 4 verse 4 to 8. Iṣẹ́ àpóstólì orí kẹjọ ẹsẹ̀ ìkejìlé ní ọgbà sí ìkarùndínlógójì. Pétérù kìíní sọ nípa rẹ̀. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún sí ìkọkànlé ní ogún. Àti pétérù kejì ìyẹn pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún.

0: Eku ojuma layo la kotun fun toro oni atun kiyin ni gbeje gbejo wipe eku oye to la peregede kaaki igun melerin agbaye ti owoja ikanrin lagelu fm oke to gajoke to nfe de loro oni to je ojo isimi keji iye
1: abi akoko re akoko re o dabi pe tala ti jo ni o fe jora won
0: ojo isimi akoko ninu osu kefa 2026
2: won so ojo bi mi
0: le adupe o lowo alaura bi wi pe akaso kini january ko ja wa kule february na o fi aku lori ile ayan fanda ase koja ni o iyen lori march pelu ayu ati alaafia koda osu kerin osu karun ko run alogun ko run alomo ko si run ani dukia osu kefare efa le efa ode efa gburu nteruko aje pe osu kefa yi ki ugo ma ku ere mara loku ki tesiwaju ayo ko ma ba wa ka ma fowo fa ka ma fi bonu ni o eku ojuma layo lakotun ba se wa njade lo sinu ijo olon gbogbo loro otoni yala eyin lo sinu ijo alasala tuni o ebi adura wa eleti ati ko siwaju eledumare oba oke yo fi ase dahun awa ta se nlo sinu sosi na gbogbo nta ti nru lokan ti o ti ibamu gbogbo eni o mo jo o ni oruko Jesu Christi eku ojumo lakotun eja wo bere se fun yin lawon royin to jade fun toni tori pe okan ojo kan awon iwe iroyin ojojumo Nigeria won se be won ti wa ode ni waju mi mo ri iwe iroyin Punch The Nation Wade Tribune Ogbeyin Daily Post ajo akorinjo le wa Nigeria Wade saaju on gbogbo temi tayo oye ladun aboro lo ko mi eje apegbon ka ba apegbon jini jini bi eni ojoramu aboro to fomo lu abi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin ati mi ani fa kakan je ko si ni je be ko ni tale wa esun ten gbo wa
2: akanji ko yin re eyin ju olodumare ti o se fi gigun okon joseph ajo ko bi en tin fena ndoko temi nje o nje loruko olohun oba oba to ni dede oba se yo wu ipeda iseda oba dani waye tenikan ki da digun adigun oba mi omimi yami yami emi mu awon woli pa ori pepe o na ni mo fi nkin ti mo fi nki wa pe atunku amojuba ara wa lekan si gege be ti se gbo latenu tayo ojo simi akoko ri ninu osu kefa oni ni ojo keje osu kefa odun 2026 where the where e ri pe ati mu akaso osu kefa on la mu gun lowo yi olodun to so wa ta fi gun kini titi de ikarun yo so wa ta gun ikefa layo ata lafia nkan ko si ni se wa fini tadi e to ku imo bo ona la fi lo ami atami atun ku ojumo gbagede edo ki iroyin fun taaro tini ibe la gun wa si lagelu won pe bi oke gajoke ile fufun la kale si ni felele ni lu badan awa na si ko olohun oba lo ni ori be okule
0: o da be je bere si fin lawon akori iroyin to jade fun toni gege bi iwe iroyin Punch bo se la kale ni waju temi o iroyin lo nsafo mo oro di mimo wi pe sheri Peter Obi iko mo lubo won na lo ti ni ebu eyin o ni apa ariwa le wa Nigeria ti won gbe awon o se ta o lati tele Obi ati Kwankwaso gege bi oludije fun ipo are ni 2027 arin gbogun edo kiroyin to nkile fun toni ibe lati jayin tan
2: okay eleyi ni mo lanfani lati nawo gan eyi ti mo nawo mu lati nu we iroyin Tribune eyi to yoju oro sita wipe lori eto abo won ni gomina ti ipinle Oyo Oluwaseyi Makinde omo titun ramu kini to se won ni gbogbo mimo lo kakakiri awon olokada o ti fofin de ni ipinle Oyo papa julo ti owo to ba ti di owo ale patapata o
0: o da je kemi o mele ikoyin ni papa papa iroyin na lo nsafo mo wipe ijoba ipinle Oyo o ni won ti fi edun okan won han lori ilole ile ti idanwo waec ti nlole bayi papa julo ti idanwo ohun lo lowo ti won pe awon ti won sakoso idanwo na in lo je pe o npe ki won to ko awon iwe idanwo de ni opolopo gba ile to si ti mu ariwo lowo to mu ki kaya soke ko ba awon obi ati alagbato iyen ni ti buturo ipinle yi
2: omi ture eye yi to ti akata eni to ti fi igba kan ri je igba keje are nile yi Atiku Abubakar won lo ti fi gbolohun ko ba kun gbe o ti fi sowo si are le yi Tinubu ati yawo re pe awon akeko to fi ma awon oluko nbe ni gbekun eyin lo kaka kere lati bikan si bikan en joko ijoko oselu iru joko esimirin wonu se n to ye se lasiko yi so n le n se yen oro ti Atiku atawon oro mi eli to fi sowo si are Tinubu nu
0: eja lo tara sinu iwe royin the nation bakana ibe ni mo ti mu royin kan o to wi pe adupe o ba se fe ori be lori emi ni a o ni yo si be aja to ba wa rele e ko to bo o ye ka ki ku orire o ka se ki ku ewu won pe ile ise olopa ati ipinle Oyo ni won ti dola abile ko Busayo John Paul ile to je aburo lobirin si alakoso fun ina mona mona tele ni Nigeria iyen to si je okan lara won to fi fe lati dije dupo gomina labe asia APC Oloye Adebayo Adelabu le ti se ni odun meta le ni ogoji iyen ni aburo Adebayo Adelabu ohun won pe le ise olopa ipinle Oyo ti dola re to nti awon ibeji ile ti won be lowo re
2: okay omi ture ile ti o tun jade to ni se pelu ohun to nlo lowo ni ile adulawo e ti mo gbaju gbaja okunrin ni Elon Musk o ti fi oro sita o oni o si ohun ise ti n ba ile adulawo ti n ba afin dande oni n to fa ki se owo eru abi pe awon kan ti won je gabale ile adulawo lori bi o se kini eyin fe mo abi o di nu we royin tribune eja jo rinrin ajo nibe tori pe edo kini fun taaro tini
0: ka tun lo taara sinu we royin the nation ibe mu ti mu royin kan to n safomo wi pe wike ti se alakoso fun olululẹ wa Nigeria on lo ti bere si mo gbe osuba kare fun are le wa Nigeria Bola Tinubu pe o je adari to ni igboya o si ni ipinu ninu oselu lati mu ki itesuwaju re ko de ba ile wa Nigeria wiki ilu foro tabe
2: be tin lanfani lati mo gbo wa ketekete le ni ori ofe lati tun goju wo wa nikan ni lagelu 96.7 fm okay gajoke eyi to kale si ile funfun bala oni felele nilu Ibadan e mo gbagbe lagelu fm 96.7 le tesi be si se ngbo wa o na ni e mo share re ke si mo comment be e ti mo wi pe ajo je odun be nikan o ba ni be kedere ajo gbo na o si dun be nikan o ba gbo o okay e tun je ate waju o gege bi iwe iroyin the guardian bo ti se ko iroyin ohun won ni iwa kusa lona ito o na ni okan gboge ipenija to ndoju ko ro aje ati eto abo ni orilede wa Nigeria
0: o da be je ka tun tesi waju o iyen ka lo si orilede Russia iroyin to membi lo n fide oro mule wi pe drone to je ti Russia in lo ti gbemi eyan meji ni Ukraine bayi iroyin bo lori e ni eko keke o be oni won safomo oro di mimo wi pe enikan ele to je agbenuso fun ile ise omo ogun lewa Nigeria tele tele ti awon agbebo ti won ti jigbe o na ni awon agbebo yin ti n bere ti won gba ko to di pe won fi sile ki gan ni ibere won nigbata badoju agbami edo kiroyin to n kile to n ale fun toni ibẹ̀ láti jẹ́ yín tán.
2: Omi ìtún rèé eléyìí tó fi ọ̀rọ̀ síta o wípé asòfin gòjè òun náà ló ti gbóríyìn fún ààrẹ tinubu lórí iṣẹ́ àkànṣe ti gombe bill highway approval owó iṣẹ́ àkànṣe eléyìí tó jẹ́ pé àpapọ̀ owó tí ìjọba nírètí pé wọ́n mọ̀ ná lórí iṣẹ́ ọ̀hún òun náà ló ń jẹ́ bíi tírílíọ̀nù kan ó lé gbọ̀njẹ̀ owó náírà.
0: ó dá owó ẹjẹ́ ká tún mú mi kò yín pápápá ìròyìn tó mẹ́wájú tèmi òun náà ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àjọ efcc àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórí ètò owó náà àtọrọ ajé ńlẹ̀ wa nàìjíríà wọ́n pé ó wọ gàù lórí bí wọ́n ṣe gbẹ̀mí afurasí kan tí í ṣe ẹni ọdún 16 years ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùnkẹ́kẹ́ ọ fún tòní.
2: ọ̀dà abdullahi bello ń ló ti fi ọ̀rọ̀ síta kíni tí abdullahi bello kíni tó fi ta ó ní ọkàn òun gbọgbẹ́ bẹ́ẹ̀ sì rèé ọkàn òun ó ti di oje tí ó bẹ̀rẹ̀ sí ní máa soje látàrí pé kíni bóun bá fi ṣẹ́jú pẹ́ tóun sì wò ó àwọn nǹkan ti ń lọ ní ẹkùn apá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà pé bọ́kàn òun ṣe ń gbọgbẹ́ bẹ́ẹ̀ náà ni ń soje pupa tí sì ń ṣe é ta abdullahi bello ń ló fi ọ̀rọ̀ ọ̀hún síta o.
0: ó dá ọ̀kan rèé tí ó ń bẹ níwájú tèmi ò tó ń wípé ìkàn kògò kan nínú ìṣẹ̀ṣe ní nàìjíríà ìyẹn olóyè ifáyẹmí ẹlẹ́bùúbọn òun ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ tó sì rọ gbogbo ọmọ yorùbá pátá wípé kí wọ́n yéé jókò tí àtọ̀rìn wá mọ́ nítorí pé yorùbá kìí kàn jókò tí ò nítumọ̀ pàápàá jùlọ kí ẹni tó bá jẹ́ ọmọ yorùbá kí ó gbé àṣà ẹ̀yà rẹ̀ lárugẹ yẹmí ẹlẹ́bùúbọn ìlú fọ̀rọ̀ tàbẹ́.
2: kó tó di pé àásàré lọ polówó ọjà ká tó wá tú kinní ọ̀hún lẹ̀ fún yín ẹ̀gbọ́ eléyìí wọ́n ní ẹ̀kọ́ eléyìí tí ó jẹ́ ẹ̀kọ́ ìkẹyìn tí olùkọ́ èyí tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire tó kọ sí ara pátákó kó tó di wípé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ọ̀ṣẹlẹ̀ ó ní pé n ó di ẹni ńlá I will be great òun náà ni ohun tí olùkọ́ yìí tó kọ́ wọn kẹ́yìn tó sì kọ sára pátákó kó tó di pé ìṣẹ̀lẹ̀ ńlá yìí ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ti wá fi ọ̀rọ̀ síta o láti ẹnu sabinus ó ní tí ọ̀dà rè o pé àwọn tí wọ́n jí gbé wọ́n sì tún wà lákàtà àwọn ajínigbé àti àwọn ọmọlé ẹ̀kọ́ wọ̀nyí ohun ìdójútì gbáà ńlọ́jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà.
0: ẹ já lọ polówó ọjà pápápá ńgbàtà bádélẹ́ka polówó ọjà ìdọ̀kìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ó ń tẹ̀síwájú ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
3: ìdọ̀kìròyìn.
4: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue Oba Akinyele Memorial High School, Anlubua, Basharon Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokona, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
5: kéré o gbogbo ẹgbẹ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa ààrẹ asinu yuari olórísà ó fi àsìkò yìí kéde pé ètò agbóhùn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti kú òní tíjọba nìkan
6: gbogbo balẹ̀
5: gbogbo ẹ̀yìn tẹ́ filẹ̀ rẹ ti fúgbà wọn tí sì mọ̀ ń lù àtàwọn èèyàn bíi rẹ̀ ẹjọ́ kan ẹjẹ́ afura onílé apá ọ̀tún àtòlé apá òsì ẹjẹ́ sàmójútó ara wa àdèjìgòdògb bẹ dẹ gbogbo adoji e mo yenu le yiwo gbogbo iwo ni oni eleje dake mo daluru so n to juri o to gbogbo eyin obi alafe moju te mo mo lo ile iwe eje le o mo kikalu ko dadi wole e kile o to su gbogbo eyin baba loja iya loja te le mo jere ni fe kile o to mo e mo ru oko te ba wo gbogbo ile iwe to jina si gboro eje samuju to ara wa o gbogbo eyin agbofinro arowo ise yin te se e tun bo jawe so bi abo olohun yo daju re ko kan wa olukede gbogbo ebe magaji ile ibadan labi are wa are asini yari ori olorisa akowe ebe oloye magaji tuji ajala odujade alukoru ebe oloye magaji ajayi amadu
3: Ọlọ́run bàbá lọ́la.
6: Gbogbo kan ò lè kọ́ lọ mọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn títí síbi ìpàdé àdúrà fìkan kan oníwákàtí mọ́kàndínlẹ́gbẹ̀rin 799 hours prayer àdúrà ẹ̀rìmọ̀ ló kápá ogun kàbìtì. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11 2026 níbi tátì mọ takú ti Jésù Operation Push la pé pray until something happen. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Ezekiah Ọládèjì, Pastor D.S. Dada, Pastor P.O. Sódẹ́kẹ́, Prophet T.A. Adékúnlé, àṣẹ kìkì ọ̀rọ̀ ọmọ bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City, Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn, 799 hours prayer. Èṣù ò lè kọ́lé ti Jésù.
7: Hello, Ekaro Ekason, Ekale. Are you looking for a job opportunity? AA Global Limited is hiring customer service representatives and content creators. Do you have experience? Great. No experience? No problem. Kosi wala, I'm a trainer on the job. You will learn valuable skills while you earn. Salary ranges from 80,000 Naira to 150,000 Naira. All you need is willingness to learn, good communication skills, commitment, and a positive attitude. Shofe ko eko tutun. Shofe grow your career and earn a steady income. Then this opportunity is for you. At AA Global Limited, we believe in helping people learn, grow, and succeed. Mashajeki opportunity koja elo. We are located at number 63, Mobile Shopping Complex, Gbagi, Ibadan. Etulek Bewa Sori, 090-11-333-610. Etulek Osuwalori Gmail at hr@aa.com. DOUBLEHAY.com. Apply now and join our winning team today. AA Global Limited. Learn, earn, and grow.

tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyá láago kan ọ̀sán. Kòkòdùsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀. Inú gbọ̀ngàn Mark 21 lórí Ring Road máa kàkún fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Mender Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu F.

ẹkọrin tuntun sí olúwa ẹkọrin sí olúwa gbogbo ayé ẹkọrin sí olúwa fi ìbùkún fún orúkọ rẹ ẹ má fi ìgbà lára hàn láti ọjọ́ di ọjọ́ sọ́rógó rẹ láàrin àwọn kìfèrí àti iṣẹ́ ìyanu rẹ láàrin gbogbo ènìyàn nítorí tí olúwa tóbi ó sì níyìn púpọ̀ púpọ̀ ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ.

0: kì í ṣe mímọ̀ ṣe àwọn èèyàn ti wà lójú òpó ìbíbà ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti wà ó ti kú wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti ń dúró ẹlòmíì ò mọ̀ ní tí mò ń sọ wọ́n báyìí sọlá ọ̀rẹ́ ó mò ń sọ sórí fún lọ́wọ́ ẹ̀ ni pé ogún jogún lọ́wọ́ kọ́ lọ́rọ̀ ọba kó dákun kó máa ṣàánú kó máa ṣàánú wa ni mo kí yí o pé ẹ kú ojúmọ́ gbogbo omi tẹ́ ẹ bá láǹfààní àti wà ikọ́ ní lágelúre 96.7fm òkè tó ga jòkè lọ lórí ètò yín ètò wa ni àkókò ẹ̀yìn pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín títí láyọ̀ akínsọlá ẹ rí i pé ẹ̀rín ló bá dé ẹ̀rín ló bá dé láàárọ̀ yìí sọlá ọ̀rọ̀ òní ha ogun ni òwúrọ̀ ọlọ́run máa ń gbọ́ kò lè yé yín ṣe rí bó bá lo oníṣòro tó o bá rí tẹlòmíì ó tún wá dúpẹ́ pé ọlọ́run ò ṣe mo dúpẹ́ n ti pa mí lẹ́rìn nù mo ń sọ fún sọlá ọ̀rọ̀ bó ṣe ń jókòó ẹ̀ pé sọlá iṣẹ́ ló dàbẹ́ ni pé wọ́n sẹ́ẹ̀tì àwọn ìṣòro kan sí wọ́n sẹ́ẹ̀tì àwọn ìṣòro kan sí mi lẹ́nu ó yẹ pé bí n bá ti yanjú ìṣòro kan ìbí ó kàn tún gbà lẹ́gbẹ̀ẹ́ ni gbà mo wá ní pé eléwo ló wá sẹ́ẹ̀tì ogun sí mi báyìí wọ́n lọ mo wá ṣá tó jẹ́ pé ogun ọ̀tán ìbí kan ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ìmí ń dé mo ní à kí ló ṣẹlẹ̀ mo ní à sóòrí bí mo ṣe wà láàárọ̀ yìí sọlá ní kí ló dé ibi iṣẹ́ mo ti wá wẹ̀ ibi iṣẹ́ mo ti para tí mo ti wẹ̀ tí mo ti múra láàárọ̀ yìí ó ní kí ló dé ẹ̀ṣẹ̀ mo ní o ṣeun ojú ò ní tí o pé sórí mọ́tò ń fún mi níṣòro ó níṣòro gbogbo ni tò mo ti yanjú kan lọ́jọ́ sẹ́yìn náà ń gbọ́nú ilé mo ti yan tí nǹkan níjọ lọ́jọ́ friday ń gba àwọn èkó òbí mo bá dẹ̀ tó kickstart mọ́tò lánàá ó tún ṣe mo tún bẹ́ẹ̀ rọ̀ lẹ̀ pé ọlọ́run má jẹ́ kìkì ní ìfọ́nbù ní àárọ̀ ọ̀la o ọlọ́run bá gbọ́ tún ṣiṣẹ́ mo bá dẹ́ di ọkọ̀ láàárọ̀ mo ní wọ́ọ̀mù ọkọ̀ ló bá di tún mo ní tèmi ti bá mo bá hàn ọmọ ọyá bàbá bàbá àlè àmì bóde o ní yún bá ń gbé bátìrì rẹ jẹ́ àfi start mọ́tò yìí pé kò ṣiṣẹ́ o tó bá ti ṣiṣẹ́ ogun ti tán ìyẹn ní inú gbó tí n bá ilé kúrò nínú gbó bọ́ gbòòrò wàhálà ti kúrò lọ́rùn mi lẹ́ni ẹlẹ́ni bá dìde nítòsí ìsì ní ilẹ̀ lómi ẹlẹ́ni bá dìde ní ètí ìwẹ̀ o sẹ́rí bó ṣe dìde tí mo ní ẹwò bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ lọ́wọ́ ìwọ àti màkà bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ lọ́wọ́ ẹjẹ́ ń lọ kó gbogbo ẹrù járe wẹ́ gbàgbàgbàgbà mo bá kẹ́rù nù dàánú ọkọ̀ mororo báyìí eré sẹ́rí bó ṣe kíkì bá eré ilẹ̀ mo ṣàdé bí ní ayò àtàlàfíà mo bá bọ́ ibi tí n ó ti wẹ̀ jẹ́jẹ́ ibi mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ogun sí mi o kó o lè mọ̀ yín pé ogun mọ̀ ń jogun lọ́ngbà mí o bó o bá sọ tiẹ̀ síta ó rẹ̀ ní gbà ọ́ ogun mọ̀ ń jogun lọ mo ti sọ pé wọ́n lọ ta ló wá sẹ́ẹ̀tì ogun sí mi ẹ pé mo ṣe ń kọ́ ní kejì náà bá gbé ní òkóònù ni wọ́n jí màṣínì òun gbé lọ lánàá ọlọ́ọ̀bá ń gbọ́ sẹ́rí mo kàn ń wò bí ibi lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn dídí ni mo kàn ń wò bí ogun eléyìí tún lè ẹnìkan ni ó ṣàtúnjókòó bí màṣínì tí ó tún kì mọ́lẹ̀ tí ó tún rù lọ báyìí wọ́n lọ mo wá sàánú wa ní orílẹ̀-èdè yìí ó pẹ́ aláṣẹ gan sọláàrẹ o olóòfẹ polówó àmẹni tàṣẹ o dáríjì wọn ọlọrun ogun jogun lọ ìtẹ́mi fẹ́ sọ fún ọnù ṣé gbogbo ìṣòro tó ní de play ìwọ́n tún gbá tẹlòmíì ó bu ẹ̀rín ni àbí kò mọ̀ wò bíi pé nǹkan kò tiẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ wo mo kí yín káàárọ̀ sunday tòní òní jẹ́ òpin o fẹ́mi àti yín títí láyọ̀ akínsọlá lorúkọ tèmi mo ń padà bọ̀ ẹ ṣe.
1: on Agilu FM 96.7.
2: Bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagbà dá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine card.

0: sẹ̀mẹ̀pẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
2: O máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: yege mo dominira hey elomi wo bi pe eleku kini mo npe yin lerin se ohun ti sele wa to ke mo rerin ah iwa lojo ko bi kan ko mo mi lo oke ko mo mi lo le ko mo se kan tu be pe ti won ba gbe ede odo awon ati lawi nibi ti senti orisirisi o ti bere si ni jade latenu ona bo se ngba ayo dai do mo gbo ti kini to ni e gba pa yin wa to ba ni o gba pa re wa to ba fi kini o si fuke to ba gboju re to ni ah ki le ro wa nya mi ro nkan kan ah en ro kan e wo e ma mu bed ni o eh nosbin bola e je prepare what three fun e prepare what three wo ti e bonu to ba ti won ba do keta ti won ba gbere won bere won fun e ni omi osun awon eyan ba gbonde wa ngo osun to tun ji ojo keji won tun gbo mi mi isoke mi lo bi merin so re ngba to ba so pe a ma prepare yin pe a ma discharge yin se gbo madam ti won ba mu bill de kini to pada ti o yo to pada kini ta so yo to pada si o lara lese kese ni ngba bill ba gan mo hara re le mo le me so sori ele ti mo ra mu fun wa pe iwo ni kankan lo ma so fun pe iwo ni kankan lo logun iwo ni kankan lo ni problem iwo ni kankan lo ni soro side by side si la ko le kaluku lowo mo ranti eni mo ranti eni oju ani ikaye mo fi oju e mo fi para laaro ni anti ti o ba doju e mo ni a o ti doju e ko se doju o ti doju re ti pe so to ba ti set ogun sinu aye eyan baun iwo ato olorun ni re lejo mo gbadua olorun o ogun re o ba nse o ogun re o olorun lo le se e o le da se fun rara re o se mo ton je mimi kan le ko ekun oran o ba sukun lataro dale o ba fosu meta sukun o ba olorun o ba ti se tan ti o gbo ko se tan ni to ba ti se tan e wo bi adabe ni pe bi miracle ni bi pe o ko sele ri mo se ma so fun wa pe e ja mo ta nse gbogbo ikaya soke wa fun gbogbo eyan lasiko ta wa yi ikaya soke o wa fun gbogbo eyan lasiko ta wa yi honorable ebu eleyi ti won dagbere faye podi go se eledumare gbo lojo aba meta ojo sunday sojo monday ni won dagbere faye podi ojo saturday mi ati won soro won ko se this lump then se owo la so pe ko si se owo la ma so pe ko si lati fi toju ara won rara kini ohun dabi afefe ategun lasiko ta wa yin nti won kokko be lowo yin ni pe ki le nro ibere akoko nu to ba ti ri po gagan mosan a o mo king ka gagan mosan to ba ti n lo bi 250 150 ah ma wule jade nle mo tabi ko lo sa ko lo se aye bi ti won bo ti won gbe o si ko lo se segbe ile yin le mi so fe ko to di baun ko to di be fura re ya re bre o mo n to n se o e ja mo ta n se ma tori pe bi nkan se ri nisin ko fi wa wo pe ah e wo pipa lokan para mi ni o ah ro n gbe nkan je ni ah to ba fi roro be to ro be ninu are iwo na lo ti e e ja mo ta n se isoro le wa ogun le wa wahala le wa idojuko le farahan sibe ani olorun olorun yen de ni olorun ti o seun ti ni a se kan maku ohun na no ba won ba oluwa won oluwa on lo le gba wa eniyan o le gba o ekun o le gba o mimi kan le o le gba o ironu o le gba o yun ironu abaji ko le gba o afi ko diromo olorun afi ko kepe yo si gbo ẹnìkan ni ẹbọ́lọ̀ náà lẹ́sẹ̀ ká máa képè láti dẹ́yìn àwọn ọmọ tí wọ́n wà lákàtà àwọn kìnápà kéré tí wọ́n iwọ mọ lọ́rùn ni iwọ mọ lọ́rùn ni ò sí lára wà tí wọ́n bá wà lára wà ni ò ní sọ bẹ́ẹ̀ iwọ mọ lọ́rùn ni òwò àwa tá a mọ̀ lámọ̀ pé ó máa ń fọwọ́ lẹ́rán á mú ọ pé kí ìrònú pìwàdà yẹn á fún ọ láàyè ìrònú pìwàdà bó o bá wá kọ̀ tó ronú pìwàdà yáà dá sàrí àfún ọ kèé jẹ́ ajá má jẹ̀bi lọ́lọ́run yẹn ìwé òtí ẹ̀ mọ ni ọlọ́run tá ń pè ní ajá má jẹ̀bi èmi tó mi sínú tó mi síta ṣe fúnra ẹ̀ ni wọ́n lọ́bèrè lọ́sípítù má wọlé kọ́ lọ́bèrè lọ́wọ́ pẹ̀lú ni wọ́n ọ́ksíjìn tó bá lò ó ní iye hours tó gbọ́dọ̀ jẹ́ bèrè lọ́wọ́ wọn pé èlò ni wọ́n fún yàn pé ẹ wò ó dàbẹ pé mímìmí yóò ṣe dáadáa o wọn à gbọ ọksíjìn sókè fún ọ ó máa fi mí ngbà áwàsì tó bá fẹ́ lò tó bá ti tán pin ó rí tí gbogbo rẹ̀ ó fúláàtì wá ó ń lọ ń ti ẹnu ṣùgbọ́n ó fún ẹ lọ́fẹ̀ẹ́ lófò omi sínú omi síta kò sí wàhálà kankan kò sí ṣòro kò sí bànújẹ́ kò sí nǹkan kan ju pé máa dúpẹ́ fún béèrè tó bá fẹ́ lọ́wọ́ rẹ̀ mo mọ̀ yóò sì ṣe é nírọ̀rùn kò sí tí ò lè ṣe o alágbára gíga ni bí n bọ́lá jálù òkè lọ́rùn.
1: Lajilu FM 96.7. Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúrégé ní Aljanna Travels èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé workersday cashport yẹn gan lọ fàáfàá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káṣẹ.

0: ẹ̀ka ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Ibadan Mega Crusade 2026.
3: Èmi àwọ̀wọ̀ yìí.
2: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpè lákan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọ wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́, ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
4: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín, tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
5: Ẹ ṣé bẹ́kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
4: Ẹ agbá bẹ́kà lẹ̀ wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
5: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nú o. Ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́kà ni ọ́n tó tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ni 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà, ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Màlété Ìbàdàn ní Káwọ̀sì. Kó lọ gbaṣẹ́, ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

0: bu orí ìkejìléní ogójì ẹsẹ̀ keje sí ìkẹsàn-án. Ó kà ó ní bẹ́ẹ̀ ni ó sì rí lẹ́yìn ìgbà tí olúwa ti sọ ọ̀rọ̀ wọ̀nyí tán fún jòòbù olúwa sì wí fún elifasi ará tẹ́mà pé mo bínú sí ọ àti sí àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì nítorí pé ẹ̀yin kò sọ̀rọ̀ ní ti èmi ohun tí ó tóbi jòòbù ìránṣẹ́ mi ti sọ nítorí náà ẹ mú akọ ẹgbọrọ màálù méje àti àgbò méje kí ẹ sì tọ jòòbù ìránṣẹ́ mi lọ kí ẹ sì fi irú ẹbọ sísun fún ara yín jòòbù ìránṣẹ́ mi yóò sì gbàdúrà fún yín nítorí pé ojú rẹ ni mo gbà kí èmi kí ó má bàa ṣẹ̀ sí yín ṣe mi kí èmi kí ó má bàa ṣe sí yín bí ìṣìná yín nítorí ẹ̀yin kò sọ̀rọ̀ ohun tí ó sọ sí mi bí jòòbù ìránṣẹ́ mi bẹ́ẹ̀ ni elifasi ará tẹ́mà àti bildadi ará sua àti sofari ará nama lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún wọn olúwa sì gba ojú jòòbù bàbá wa nínú olúwa ìránṣẹ́ ọlọ́run alààyè prophet ọlátúnjì ọlápàdé bàbá mímu kúrò lágíjù báwa ṣe máa ń pè wọ́n tinú ìjọ rema assembly international abba titi ọlẹ́dẹ̀ adégbàyí nílùú ìbàdàn bàbá ẹ kú dédé àsìkò yìí.
1: ẹ̀ka sọ̀mọ́ ẹ̀ka àárọ̀ mà.
0: Akúrọ̀lẹ́ ẹ̀ka alẹ́
1: gbogbo tí gbogbo kíni tẹ́ ẹ bá ti ń wọ wá káàkiri gbogbo àgbáyé mo kí.
0: ẹ kí gbogbo àwọn tó gbọ́ wa láàárọ̀ ìgbàdúrà fún wa.
1: mo kí gbogbo etí tó ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé gbogbo àwọn tó ń wà ní ìkànnì ìyá àwọn tí wọ́n ń gbọ́ wa mo gbàdúrà fún yín lórúkọ jésù kristi olúwa ojú tẹ fi ń wò wá ò ní fọ́
0: èyí
1: tí tẹ fi ń gbọ́ wa ò ní di
0: àmì jésù
1: mo gbàdúrà lórúkọ jésù iléeṣẹ́ yìí ò ní dàrú
0: àmì jésù
1: lórúkọ jésù ara àánú gbà
0: àmì jésù
1: ọkàn wa yóò sì balẹ̀
0: àmì jésù
1: nàìjíríà yóò sì dàrú
0: àmì jésù
1: olúwa wa
0: àmì lórúkọ jésù. Gẹ́gẹ́ bí àkòrí ni sọ pé bí o bá ṣubú èyàn ò ní mọ ẹni tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ta la sọ sí gẹ́gẹ́ bá a ṣe kànú ìwé jòòbù.
1: ṣe rí jòòbù ìránṣẹ́ ọlọ́run ni o ó sì jẹ́ ẹni tí ọlọ́run kẹ́ gan tí ọlọ́run ràn lọ́wọ́ gan ó jẹ́ ẹni tí ọlọ́run fẹ́ràn gan tí ọlọ́run like gan ṣùgbọ́n ní ìgbà ọlọ́run fi ààyè kì í ṣe pé ẹ̀ṣẹ̀ jòòbù lójú ṣubú kì í ṣe pé ẹ̀ṣẹ̀ jòòbù lójú di aláìní kì í ṣe pé ẹ̀ṣẹ̀ jòòbù lójú di aláìsàn ọlọ́run máa fààyè gbà láti yin ara ẹ̀ lógun ni o ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín màmá ìjẹ́ ẹ jẹ́ mọ̀ yín pé bí ẹ bá ní ìpèníjà ẹ lè mẹni tó fẹ́ yín o.
0: ó dìgbà tí èèyàn bá ní ìpèníjà
1: kì í ṣe àwọn tó ní ó jẹ́ ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ń lo òde wọn kì í ṣe ọ̀rẹ́ ó dé ìgbà tó bá tán lọ́wọ́ ẹ tó bá rẹni tó fẹ́ gbé ẹ padà bó o bá ṣubú ọlọ́run á fààyè gbà ní ìgbà tí èèyàn bá wà ní ìlàkọjá tó lágbára ìgbà yẹn lórí wípé o ò ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ yes ma.
0: bẹ́ẹ̀ ni ó sì
1: rí
0: lẹ́yìn ìgbà tí olúwa ti sọ ọ̀rọ̀ wọ̀nyí tán fún jòòbù
1: nígbà tí olúwa ti sọ bẹ́ẹ̀ tán
0: olúwa sì wí fún elifasi
1: àwọn best friend ẹ nìyẹn tí wọ́n jọ ń lo òde tí wọ́n jọ ní owó lọ́wọ́ tí wọ́n mọ̀ nípa ọ̀rẹ́ wọn
0: ara tí mà mo bínú sí ọ àti sí àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì nítorí pé ẹ̀yin kò sọ̀rọ̀ ní ti èmi ohun tí ó tọ́ bí jòòbù ìránṣẹ́ mi ti sọ.
1: ọmọ wòlíì bí èèyàn bá wà ní ipò àìsàn gbà mí ọ̀rẹ́ tó fẹ́ràn lè mọ wá o ìgbà yẹn yóò ní wọ́n ríran sóhun wípé òun ò gbọ́dọ̀ lábẹ́ bó tilẹ̀ wù kó rí
0: òun ò gbọ́dọ̀ débi ẹni tí ara rẹ̀ ò yá
1: so ní ìgbà tí èèyàn
0: bá forí gbé
1: bẹ́ẹ̀ ni sà ìgbà míì wà tí èèyàn bá lọlẹ̀ tí ò sí kankan mọ́ ayé á sọ pé a máa tó tojú bọ̀ a máa tó tọwọ́ bọ̀ so àwọn
0: èèyàn
1: bá ti sọ fún so àwọn àlàkọjá yẹn tí àwọn ènìyàn ń là á kọjá o ni olúwa ni kí n bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ pé ìlàkọjá tó ń là kọjá ní àkókò yìí olúwa fẹ́ kó mọ àwọn tó jẹ́ ti ẹni o olúwa fẹ́ kó mọ àwọn tó jẹ́ pé ó fara lé nítorí pé gbogbo àwọn tó kó jọ yìí gbogbo àwọn tí ń jẹ yìí gbogbo àwọn tó sọ pé àwọn jọ tan yìí tí ó bá ti dá lọ́wọ́ rẹ o ní rí wọn mọ́ o jòòbù ìyàwó rẹ ìyàwó rẹ sọ̀rọ̀ débì kan pé ọkọ mi níbi tọ́rọ̀ dé dúró yìí kó kú sí ọlọ́run kó sẹ kó kú
0: ṣùgbọ́n ó dá lóhùn pé ìwọ sọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn obìnrin aláìmòye tí sọ̀rọ̀ kí n la àwa ò wá gba ire lọ́wọ́ ọlọ́run kí a má sì gba ibi nítorí gbogbo èyí jòòbù kò fi ẹsẹ̀ rẹ̀ ète rẹ̀ ṣe.
1: sọ ìlàkọjá ẹ̀dá láyé k ki se gbogbo e lo je ese awon kan be ti n gbo mi ni akoko yi won ti ni
0: se gbogbo e ni ese
1: be ni o olorun wa ma fi re han o obi a ma oko omo ni igba ti omo ba la won eko la koja to lagbara koja pe mo ti bi ona o o wa ku si olowo o eni kan be ti n gbo mi ni akoko yi o n la awon e la koja kan to lagbara koja loruko babo ma ti e mo loni yi loruko jesus emi ma gbi odi loruko jesus mama woli mo ni iriri to po gan o eje so nkan fun mo ran ti mi o le ma ranti gbogbo gba ti n ba koja ni usage mama woli igba kan ti usage da sele mama mi si wa lo hospital e si ni owo kankan lo eje je mo pe oke ni lift o sise ngba
0: o se ke se
1: mi o mo gbe moru mama mi so kale ni o ni igba ti mo wa ninu ila konja to ni agbara igba ti ila konja yen to be ge ti won ni ka ma gbe won lo ibo private won mo fe gbe lo o si ni lo oxygen maternity ni mo gbe lo ibe lo ku si
0: tori pe ko si owo
1: eyan melo ni mo fe pe bo ba pe eyan yo pada fi o sesin
0: won ti e ni gbe call
1: mo won so fun o wi pe mi o gbe o si speaker pe o fe toro owo ni o so ninu ila koja re la ni kin so fun e wi pe o ma pada dide amamo je ko sele si ko ba le ma awon eni bi eni awon eyan bi eyan awon kan ti lowo ri awon kan ti loro ri e je kin so nkan fun yin awon loselu wa ti won sakakiri ni isin se ri pe opolopo won tele won ojo ti kan ba ti jabo ninu won ti o mu ipo to nwa mo
0: won ko leyin
1: e ri pe eni re eyan kankan lodo re mo
0: won ko leyin re
1: ni ti bo se mo won pada kuro lodo re eni titi en dalaye nso mo eni ti o ri oku to titi olorun ke lo ye nso mo so gbodo lu oporo re pe to ba bo awon ele to ni savrandi awon ele to bere se nfi aye re si won yi won pada leyin e o
0: won ni ranti pe wo lo so fun okoko peja eja melo ni wo fe je oya fun fe le meji e fun yan meta e tin lo ne ma ti lo oya e tun je ke tun je si
1: be ni tori
0: pe
1: won gbagbe tori e ni oluwa ni ila koja to nla koja ni akoko yi eh oluwa fe ko riran ko keko ko si man to se yes
0: nigba si baba ti iya mi ko mi sile
1: nigba ti baba ti iya mi ko mi
0: sile nigba na ni oluwa yo tewo gba mi
1: nigba na ni oluwa yo tewo gba o oluwa lo ni kin so fun o wi pe ninu ila koja yen o ni ku sinu e loruko yes anu adide mama eni to ba ti suburi tebi n pari oni ma yoyan kuro ninu isubu
0: eni to ba ti mo to ti mo itumo to n pele bi to ti mo ti won pe ni damu to ti mo ton pe ni wahala to ti ri to ti wa ninu ila koja ri yo ju eni tohun na ti wa ninu ila koja bi o ni owo gan yo fi oro enu gba pe emi na ti laru
1: nkan ba o ti laru e koja so olorun fe ko fi pitan ni
0: sugbe ni ti o ti laru re koja yo ni pe aso fun won gba to nawo enu ku na
1: pe
0: bo se ma ri fun e
1: be ni won ni ni oro kan ti won fe so fun oro
0: ti won le so pe o ma ko ma du agba
1: be ni won ni aso fun ko de mo pe ila koja eda ko so bi pe o popin ni o so awon kan ke sopin awon kan o dide bi won tin gbo mi lara awon ti o dide lọlọrun de je ko ma gbo mi wi pe o ma pada dide o ni ku sinu ipo to wa yen ko si eni ti o ni iriri ko si eni ti o ni ila koja to God be the glory se bi awa na re so gbogbo eyan omo lọrun te n gbo mi ni akoko yi ma rora are pe o ma so ipo fe lo para are o ma wo bi Nigeria se ri o je ki so nkan fun e ninu ila koja bi orilede sile wu ko ri a gbe odide a yi itan re pada a so di olu omo ohun to ti bo lowo a ma da pada a da ikolo ore pada anu o si dide fun o
0: emi ko pe yin le omo odo mo
1: o pe yin lo omo odo
0: nitori omo odo ko mu ti oluwa re nse
1: e ti jesu wi
0: sugbon emi pe yin le ore
1: ore kan to le duro
0: ti nitori ohun gbogbo ti mo ti gba
1: ohun gbogbo ti mo ti gba
0: lati odo baba mi wa
1: lati odo baba mi
0: wa mo ti fi han fun yin
1: ti han fun yin tori e lo nilo jesu ohun ni kin so fun o jesu kristo ti la ila koja koja o mama woli ninu iran ti jesu la koja lo se mu igbala ofe wa ba wa igbala ti jesu mu wa ko ni nkan se pelu dukia igbala ti jesu mu wa ko ni nkan se pelu owo igbala ti jesu mu wa ko ni nkan se pelu personality igbala to mu wa ni pe sa fi okan re fun mi ma gba o kuro ninu ila koja to la koja bẹẹni ti jesu
0: mu iwọ ni kọkọ lo kọkọ la ila koja koja jesu gan ta n pariwo rẹ gan ni ila koja
1: ẹyin gan te sọrọ ẹ mọ toju yin ri ni
0: sebi kan mo n sọ laarọ yi fun awọn eyan pe ibi mo ti wa wẹ nigba ti mo hodan
1: se gbon ni aye
0: ti ba ti ri ku lojiji
1: o ku
0: ni mo ba para adugo pe ba ti ri ku
1: e
0: gba mi se ri ti won fun mi ni ba ti ri mi ti mo ko gogo igboro ya
1: se gbon ni
0: mo ba nsa bo pere ibi mo ti we
1: ibi mi mo
0: ibi mo ti
1: la ko ja yen ti bori e loruko
0: yesu ami jesu
1: ogun ba ti ise
0: ami
1: so ayi la koja kan niyan ma so tori e ni pe agbodo mo beyond tori olohun
0: baba
1: ke se po ni dide o dide
0: won tun ji okada oku lo lanu
1: iyan oku na
0: be
1: o de le keji gbogbo yan olohun o se
0: pata ami jesu
1: oku won je okada
0: o tun ki lanu
1: aye odaju la wa ma gbe okada ele wa jin
0: won ji
1: aye odaju la wa ma gbe moto
0: be ni ko ba wa wo wi pe inu la koja to n wa yin je be ko lohun o ku si
1: e se won mo pe boya moto ti duro de oni
0: so gbodo oro nu be pe n to ku ni pe je ki n lo re epokun so
1: e n gba mo la nu la koja ko lagbara koja ko didi odun mewa ti mo wa ti bi n pa mi ti ya n je mi ta mi ran ti mi n gba mo gbadura ton lori oke ti mo kuro lori oke ta oluwa ni mo lori oke mo wa gbadura lori oke momo ose ko pe ose meji moto meji won gbe baba so ila koja yen ko si ti olohun o le se now so iwo ni pe mo mu nkan mi mo ma je ki mo towo re bese ma je ki won tan o je awon eleyi won mu owo nu ma je mu ti o ba yi e je iwo ni kan lo ma ku nbe aran mi si o boya pastor ni o n gbo mi ijo re o ti kun o ti je nkan kan
0: oni
1: owo wa saworo aworo ma pada da ko se ti saworo tomo re o n pada ajiya ko se ti saworo ti oju omo re o n pada ri iran re ma n pada ajiya ni pastor to ba ti saworo to wonu agbara okukun lo looto aye le ma gbo o le ma kaakiri gbogbo radio ko ma lo gbogbo advert re patapata 45 years o le lo to titan ati ri won na won pada dani so tori na ni suru je ki olodun fun rara re gbe odide o mama e mo tan mi e mo toju mi ri e mo to bimu mi kuro lagiju so pin ti mo gbiyanju ati so fawon eyan ni pe bi olodun ba ranti awa pada to fun wa ni igbedidi elekeji mama mo so fun yin pe aimoye ti won ni kin wa lo si Jerusalem
0: be ni
1: owo Jerusalem e ba ti mo ti
0: iya ti awon mo awon mo ojo mi e bi npa won
1: e bi npa won iya ti je mi gan owo Jerusalem e ba ko ege pe ba se 50,000 naira ni ma ha fun 100,000 naira awon mo ojo mi lo fi bere ise Jerusalem o increase agbara mi Jerusalem o ni ki mo le meme mo agbara ti nbe ninu baba lo lo Jerusalem na olohun awon to lo si Jerusalem Jerusalem da o
0: because
1: ni kon ni kon
0: ni so pe ko eyan mo lo
1: o ke eyan lo o tolohun ba ti ke o tokan re bale o ti gbogbo awon to wa legbe re ti won ti yo
0: ti yo aye won ti da o aye won logo
1: so o le lo o ngba ta won kan fe fi mi se ambassador mo ni mi o le se ambassador Jerusalem tori pe mi o ti awon to wa legbe mi o ti yo so tori na nti mo so fun pe o pada bori e yes
0: e wa sodo mi
1: gbogbo
0: eyin tin sise
1: eyin te n sise
0: ki asi die ru wiwole lori emi o si fi isinmi fun yin
1: o fi isinmi fun
0: e gba ajaga mi si orun yin
1: e gba ajaga mi si orun
0: yin yes ma keko lodo mi nitori oninu tutu ati onirale okan le emi eyin o si ri isinmi fun okan
1: yin so do ni suru bo ba ti da lowe awon opolopo awon eyan o sa lo mama awon kan wa to e pon tele eyan tori pe ti won je o
0: tori ti won je senu won na se ntele lagbaje
1: to
0: ba ti le dagba
1: o ma won ni time ta won fi ntele oyan ta won o je yan awon ori je won a fo so tori na ni oluwa ni kin so fun e wi pe emi o mo to nla koja sugbon mo so fun e pe loni se atu itan re ko si re loruko
0: jesu
1: emi mo yo dide yo ran olorun iwo na o mo ra anuga okan re yo ba iran lowo yo dide
0: fun
1: o ni ku sinu iya
0: mi
1: o ni ku sinu ebi e wo ila koja ti orilede wa nla koja e wo awon omo wa mama se ri mi lori video sha
0: e mo ri yin mo ri yin lori oke te bere si ni gbadura pe ki olorun ko tu won sile mo ri yin
1: oluwa tu awon omo wa sile oluwa tu awon a tu gba ko si bi ta ti gba gbogbo awon ona se olohun gba
0: o
1: mo me kini won
0: dide
1: idunu won ni yo wa fun
0: obi
1: ko ri pe awon kan wa ninu ojo lowo bayi awon omo kan wa ti won ona na abayo na so in ta n gbiyanju ati so ni pe bi orilede bi to sele orilede yi yo dit
0: to ditan
1: lagbara olorun Olorun yo so di itan awon tin ni wa lara Olorun yo pada finish won gbogbo awon to ba wa ndi epata Olorun yo tu asiri won whosoever to wo ko le je ko si immunity lodo Olorun o odo wa
0: nbi asiri won pa pa
1: mama yi ani o ko si tin won pe ni immunity lodo Olorun o je immunity o je excellency o je critical honorable o je critical senator ti Olorun ba de agbagbe ti won pe ni excellence agbagbe ti won pe ni excellence
0: ti o ba si onigbowo won le mo yan fanda fanda
1: mama ki la so yin na
0: alain ni jiya
1: se wa nu sirin ni
0: rara
1: se olopa ngbe bon
0: ah emi ro lara mi
1: so story na alain ni so igbe alain ni olohun de gbodo gbo agbodo je mo wi pe in tin sele pe ninu ila kojo orilede nigeria o le ku sibe a le ku sibe ni orilede a pada dide nigeria o pada da anu o pada sele iranlowo yi o pada dide fun orilede
0: anu
1: fo gba wa lowo awon to ha amagaga
0: Ben. Olorun o gba wa.
1: Ben.
0: Ka si fi okan bale. Tori pe ko se eni to dake o.
1: Ben.
0: Ka lu ku sa npohun pohun rara so Olorun ni pe Olorun o je wa ara re.
1: Be yo si je.
0: Lagbara. O wa da be ni pe o npe ju.
1: Mama so Olorun o gba adua.
0: O gbo.
1: Eyan ni damu ara won.
0: Awu eyan la damu.
1: Mama eyan ni damu ara won. Ohun temi samo ni pe awu o lagbara. Olorun la de ni. Nipa oro yi. Gbogbo e pata l'Olorun yo mu jade. Olorun o gba.
0: Ko si agbara kokan leyin Olorun.
1: Ko si ki la fe se. Se ni ti won bere e ti won pon ori e ti won ko lowo.
0: Ton si tun gbe le lowo.
1: Sa won family re o won gbagbe ni.
0: Won le gbagbe.
1: Awon mo re o le gbagbe. So tori e ni pe ko si gbogbo enikeni to ba ti payan lekun to fi da payan. Mi o mo bi won se protect e to. Won pada pa o. Won pa omo re. Won pa iran re. Gbogbo bi to ti jade pata won pada jiya re. Ara nkan mi gan. Reality mo so fun yin. Etiri ki won be won de be yan lori ah I wa durun ti won bere ah o le leyi ti poju se ri ni akoko isa mama ni bi ti oro nlo ni isin I'm telling you gbogbo eni to ni orilede nigeria lara pata gbogbo won pata ni won ma ko isa ti idamu un le nso ese wa lara won
0: oye mi
1: e sami
0: ami isi lara won jeje temi moju
1: o ja mi lenu bi e se ni kun
0: ah jeje mi moju ami
1: ni
0: gbogbo eni tin din wa lara won o mo kan da
1: won
0: ni
1: mi ni bo se
0: un si de gbogbo lowo won
1: e gba won fun yin lati na
0: eh fun mi lati e sanu mi
2: eni tin fo ni ti dide ni waju won won ti fo won
1: won
2: koja laarin ibode won si ti jade lo nipa re
1: aha
2: awon si koja lo niwaju won oluwa ni yo si se olori
1: won oluwa ni yo se olori won nigeria down sugbon gbogbo eni to wa ni ipo ila koja to nla ko wa dide sori ose opolopo lohun so opolopo do lolo olorun olorun o saanu opolopo ni ose ila koja opolopo yo di itan awon eniyan to je pe ari lo mu tele tele olorun yo gbe o dide ibi ti won ti ru opin yen ile ti won ti li onbe adugbo ti won ti fi ose si tori po orowo ole san yen o pada ra le nbe o ko le nbe olorun wa gbe e lori soke iki da wi pe ma ro re pin ma towo bo nkan buruku ma lo jale ma lo pa yan ma jo en bandit tori po so wi pe ko so owo lowo orise ti won ba mu won ti wo do baba ti on o wonu agbodi ko se ni ti o bere re tori e ni pe ni suru yi pada si olorun bi adua ye ni ma bi ori olorin fi sogun owo ma bi ori olorin ma pa yan bo ba pa yan olorun o mu asiri re oni ibo bo ba si tori pe olorun o tete dan olorun o wa tori re wi pe ki ijo re lo kun tori nkan mo le to bere eje gbogbo e ni olorun yo tu asiri patapata
0: mo se ra re lese
1: ko ni suru
0: e ja ni suru
1: olorun a se na se ti olorun di ni
0: olorun a se
1: olorun ran yen lowo na a saanu na
0: o ti fe mokun o fe lo para re
1: o gbodo para e tori ni
0: o olorun fe pokun
1: o mo ti o se le lo
0: o je gbese ni
1: go ma duro an to je gbese ni
0: se wo nikan lo je gbese
1: gbese nigeria o ti tan
0: eni kokan ko se ti o je gbese
1: ko se ti o je olowo n je gbese
0: be ni
1: ko olorun je gbese gbogbo olowo to ri
0: patapata tori pe won fe fi se si
1: won fe fi so o le ku mo para iku o le pe iwo na je eyan be eyan
3: kan ba fi moto la o loju be yan kan ba fi le la o loju ni igba ti wo ba be se nko ti e ti o ti di old ni suuru mo bi on tori olohun ki lo lohun o le se a ti e ti o mu alagbe ade sodo loro
0: ma toju bobo kubo
3: ma tori e ni suuru olohun je fe ko ma oye ni o fe ko ma awon eyan ni o fe ko mo ru awon eyan to sume o fe ko mo ru ero awon eyan yin ti olohun fe ko mo niyan olo de ni ke so fun won pe olugbe ni dide yo gbe odide
0: 0912370875 ni suuru ya fi suuru si iwo ni koko opopolopo awon eyan bi ti e na wa
4: ẹnu àkàrọ̀ akú ìsinmi aṣọpọ̀ rẹ̀ bàbá wa kí yín ìyàwó ilé akíyàn ọlọ́run àmàṣà padà tó orúkọ tèmi náà kí olúwa rótìmí olúwa kọ̀ǹtínà àríṣẹ́ àrí aláṣà àpáta ìbàdàn ọwọ́ epo lọmọ aráyé ń bá ní ńlá wọn kì í bá ní láwọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dàbá ti níṣòro ìgbà yẹn lè yàn áma àwọn tó nífẹ̀ẹ́ ni àtàwọn tí ò nífẹ̀ẹ́ ni ìdẹ́sù nìkan ló máa ń dúró ti yàn nínú ìṣòro gẹ́gẹ́ bí bàbá wa ṣe bá wa sọ láàárọ̀ ìdí nìyẹn tó fi yẹ pé ká máa sìn ká máa tọ̀ lẹ́yìn òun nìkan ló lè ṣe ohun gbogbo àwọn ọmọ tó wà láwọn ọmọ yìí ọlọ́run mọ nǹkan tó ń ṣe kìí ṣe pàdúrà ò gbà o àdúrà ń gbà o ṣùgbọ́n ohun gbogbo ó yé ọlọ́run èmi mú tèmi ń bẹ̀ lówùrọ̀ yìí o olúwa kọ̀ǹtín àpáta ìbàdàn pé tó.
5: ẹ̀lọ́ ìyàwó ni
0: ẹ
5: káàárọ̀ máa àkójọ àkùsílẹ̀ láwọn orúkọ tèmi lè ògbẹ́ tádé kìkẹ́ta sọ́lọ̀ yìí kì í ààrẹ nàmbà wa ó kí dádì wa o ìṣẹ́ra tó rẹ̀ kú o pàdébẹ́ sọ ìfà láàárọ̀ yìí àwọn àpilẹ̀ ìjìyà lọ́wọ́ lọ́wọ́ yìí ìṣẹ́ àlàkàjà lọ́wọ́ nàìjíríà àwọn àpilẹ̀ yọ̀ọ́ padà lọ lẹ́ẹ̀lẹ́ ẹ̀ka lọ lé sùúrù ẹ̀ ọ̀pá sílẹ̀ tí mo ti tiẹ̀ bẹ́ẹ̀ àwọn tí bẹ́ẹ̀ lè gbé lọ́wọ́ gbà wọ́n jáde dádì ẹ kú yẹ dúró àti àtúntò àmọ́ ọlọ́run lọ́wọ́ o olóògùn ọlọ́run àwọn gbà lórí lọ́wọ́ ọlọ́run
0: ẹ
5: bá jẹ́ o.
0: ẹ ṣe àdúrà gbogbo wa yóò sì gbà ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìmọ̀ràn fún ẹnì kọ̀ọ̀kan láàárọ̀ yìí nìyí o.
5: ìyàwó mi.
0: ẹ dààmú o.
5: ẹkùn ní ìyàwó rè ṣẹ́wọ́ ìkóso orúkọ mi ní àràbà àgbègbè olómi akẹ́dẹ́mi gbogbo bá ń gbọ́ yìí lórí abẹ́fẹ́ wa yìí ẹja máa mú lò ẹ máa gbélé ìjọsìn ti wà ní ìdí ìyàwó ní balùwà aṣọ ẹja máa gbọ́ àtàwọn bàbá àtàwọn sí ọlọ́run ẹja máa gbọ́ tí wọ́n bá wá wí o àmọ́ wa mọ ní àkàdọ́ sí ẹ̀yìn kìíní o ẹ̀dá kún torí ọlọ́run èmi ti mú bí èmi ń bẹ̀ wí oríwo ní gbàbọ̀ ní o.
0: ẹja sáyé lọ ìka àpolówó ọjà wa tá a bá dé a wà tẹ̀síwájú ẹ ṣe tẹ̀ wá bẹ́ẹ̀ fún wa.
6: La la la la gelu FM jagaba gogoretio.

0: padà sórí ètò yín ètò wa ní àkókò yìí sí ẹgbà wípé bàbá wa nínú olúwa ìránṣẹ́ ọlọ́run àìláì prophet ọlátúndì ọlápàdé àwọn ni wọn wà lórí ètò 09123708675 ogun wà nínú ayé ìṣòro wà ńbẹ bí kálukú ṣe bù ú lẹ́jẹ̀wọ̀n ní ti kálukú yàtọ̀ ọ̀tọ̀
1: bẹ́ẹ̀
0: bá wọ̀ pé àwọn ìlà kọjá tó ń wá ńlà kọjá nísìnyí ó di dandan kóun lọ tọrùn bọ tí ò yẹ kóun tọrùn bọ ìní ó di dandan kóun lọ rèé ṣe kú para òun ó di dandan kóun lọ rèé wo ohun tí ò yẹ kó wò tó bá sì fún ọ tó ní ó di dandan kóun wo orí rẹ kọbisakọbisa tó o fi ọwọ́ kàn pé orí rẹ kọbisakọbisa ìfọ̀ lọ rèé ṣe oògùn owó ni nítorí àwọn ìlà kọjá tó ń ìwọ ní kọ́kọ́ ẹni tí ò bá ní ìtàn kì í tàn ìtàn ló máa ń mú kéèyàn tàn wàá fi lè sọ bàbá wa ẹ sọ̀rọ̀ kọ́ lẹ́ẹ̀kan pé ẹni tí ebi ń pa òun náà ni ló máa ń ṣàánú ẹni tí ebi ń pa lọ́wọ́lọ́wọ́ ebi bá ti pa yàn rí
1: o ebi ti parí o mọ
0: tí ojú ẹ rí o mọ àwọn ìpèníjà tó ti ní lórí ebi lórí àti jẹun
1: bẹẹni ẹlòmíín wà tó jẹ pé kò lówó lọwọ alágbe ni ó tún fa alágbe lówó
0: tó bá mọ túmọ kó tó fóun ní 200 o mọ tójú òun rí
1: tó bá dìde àwọn èèyàn ó gbádùn ẹ kì í ṣe pé ó ní mọ́ọ̀chì lọ́wọ́ nínú ìwọ̀nba tó níyẹn náà ó tún gira ṣe irú àwọn yẹn gbọ́dọ̀ dìde àwọn yẹn dẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí pé o gbọ́dọ̀ dìde ìdìde rẹ ti yá kánkán ìwọ náà ò gbọ́dọ̀ rora rẹ pin o gbọ́dọ̀ jẹ́ èèyàn ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ṣáà má kánjú mọ́ kọjá ààyè ẹ má ṣe ohun tí ọlọ́run ó fi bínú sí ọ má ṣe ohun tí ó jẹ́ pé yóò gbẹ̀mí ẹ lójijì.
0: èmi máa ń sọ pé ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń wò tí wọ́n fi fẹ́ tẹlifóònù nọmbà síta tó bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pé ẹ̀dá kan ebi ń pa mí ǹjẹ́ látànà ǹjẹ́ láti ìjẹta kò ní ìránṣẹ́ ọlọ́run yẹn ò ní pè níjà o ní là kọjá nígbà tẹ fẹ́ sọ̀rọ̀ ẹni ohun tí ojú méjèèjì ti rí nínú ayé
1: ẹnu ò lè sọ tán ṣé kì í sọ ti ìlú òyìnbó ni kì í sọ ti nàìjíríà ni so ohun tí ojú ti rí láyé ẹnu ò lè sọ tán nípa tí wọ́n pè ní ìrírí ayé ṣùgbọ́n nínú ìlàkọjẹ́ ènìyàn pátápátá ohun tí ò gbọdọ̀ bọ́ lọ́wọ́ ẹni ìgbàlà
0: má jẹ́ kí ìgbàlà sọnù
1: má jẹ́ kó sọnù mọ́
0: má jẹ́ kó ohunkóhun gba ìgbàlà sọnù
1: bí ìgbàlà bá sọnù èèyàn ti finish nínú ìlàkọjá tó bá ń là kọjá ìgbàlà yín ẹ̀mí mọ̀ yẹn ló máa sọ fún ẹ pé fọkàn ẹ balẹ̀ wàá dìde padà fọkàn ẹ balẹ̀ wàá jẹ́ èèyàn padà fọkàn ẹ balẹ̀ ìrànlọ́wọ́ wàá dìde fún ẹ padà.
0: bóyá o ti ní mọ́tò mẹ́ta mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ìṣàdédé 1 1 2 3 gbogbo ẹ̀ kàn lọ fẹ́m o mọ bó ṣe ṣe ṣẹlẹ̀ o wá ti sọ pé kí ló kù fún mi nínú ayé.
1: o wá fẹ́ parẹ́ mọ́ parẹ́ mọ̀mọ́ kó mọ́ parẹ́ mọ̀mọ́ mi ò mọ̀ bóyá lákòókò ṣé fún táǹkì ló wà ní mọ́tò yẹn.
0: Àìrọ̀
1: ìhìn lọ́fọ́ta
0: kì í 6,000
1: kò ṣe
0: kí ní 6 liters bí 5 liters kankan ní àwọn ọmọ ń rà sí
1: lágbára ọlọ́run
0: bí 5 liters 6 liters
1: epo opo nàìjíríà ọlọ́run bá wa dáwọ́lé
0: àmì
1: olójú ẹntẹ́ rí tó lo fúlù táǹkì mọ́ bẹ́ẹ̀
0: kò ṣe é kọ́lù
1: kúrò ló ṣe lò ó àwọn bòmíì wà tó fọgbọ́n kúnrin àjọ ẹ tó
0: ẹ pé dábẹ̀rẹ̀ pé amẹ́lìtà tó lè gbé wa lọ gbé wa bọ̀
1: ẹ tẹ́ wo ibòmíì wà ẹ̀mọ yé èsì tó wà ní mọ́tò tí ò tẹ́wọ̀n lò mọ́ kì í ṣe pé èsì bàjẹ́
0: ayé ilẹ̀
1: ni ayé ilẹ̀ o tí ẹ ṣiṣẹ́ ni wọ́n bá ti fẹ́ débi tó o ti fẹ́ débẹ̀ tó ti fẹ́ débẹ̀ bẹ̀ káyé má mọ̀ ẹ́ ó yà wáyé náà kí wọ́n fi mọ̀
0: orú ọmọ apá yín
1: gbogbo ẹ̀ láàfin pìtàn lórílẹ̀èdè àlórílẹ̀èdè ó padà dasẹ̀ àwọn tí ò ní jó dá lọ ọlọ́run ò ní jẹ́ kí wọ́n padà wọlé
0: ọlọ́run ó mú wọn kúrò
1: àwọn tí ò ní jó já kò sí bí wọ́n ṣe lè rí owó ná tó ọlọ́run ò ní jẹ́ kí wọ́n wọlé
0: torí pé àwọn èèyàn ti
1: di àwọn tí ó ní wá lára àwọn tí ó tún dà wá láàmú àwọn tí ò ní jẹ́ kọ́kàn wá balẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí wọ́n wọlé.
0: ta ló wà ń bẹ̀ bímbọ́lá.
2: Ìyáwó lè ní àmà àfíà fún ilé-ìtò ọmọ ọba gbé gbagbájú náà láti ìbẹ̀rẹ̀ ìbàdàn ẹkùṣẹ́ ọpọlọ ẹ̀ màmá ṣe program àárọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ látòrí ìfẹ̀mímọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìfẹ̀mímọ́ ni program tẹ̀jọ́ làárọ̀ ó wá wà lọ́wọ́ ẹni tó bá jẹ́ kó gbọ́ tó bá ń mú un lò ṣẹ́rí ọlọ́run bèbè tàtijọ́ ọ̀wá tá à ń sìn àṣírí tàtijọ́ ni tabada ṣe sùn léṣe bá ara ẹ lọdọ ọlọrun ní ti àwọn ọmọ tí wọn kó lọ sí àti ìdápadà kò pẹ́ jù lójú ọlọrun kódà bá ṣe ń sọ ìlónìí ọ̀nà lè là kí ó bẹ̀ ṣe ṣe fún ọ láti rí àwọn ọmọ náà gbà tori ko sin to pe lojo olohun ile anu olohun ki su alaafia fun ni to
0: 0912370 8675 na ni oju opo ti won fi lanfani lati ma pe lo ta lo tun wa nbe o
3: e ka ro ma
0: e seun o
3: yo dara fun yin
0: pelu iya igbe olugbo wa
3: gbogbo nte so laaro ipata mo je kan na awon te ba wi ah o ni agbara ni mo pe a dide
0: idi be ni
3: a ma dide
0: be ni
3: tamusuru tamusuru eri pe so ro njo kan te ni iya igbe lo wa ni ele obi lere o mo ti sori atamoto ta nlo emi atoko mi nitori school awon omo awa na ni loni tugba emi mo pe gbogbo bi la ko ja se ri tiri tiri a pada tun dide a pada dide o gbo ile ti soro wa nwaju e ko ma mi kan ko ma so ireti nu a dide jesu oluwa wa
0: amen
3: e ni dida kuda baba iya dide ra ni dida kuda
0: amen jesu e se gbogbo eni ti la koja wa ni waju re lasiko yi fokan si pe o dide
1: ben
0: o dide
1: mami ko lagbara olohun
0: mami ko o dide
1: lagbara olohun
0: iwo ni kokko lo ti ni awon ipenija
1: ben
0: ipenija po lo ti to ati lododo
1: ben
0: be yan ba wa wo ti ipenija to won ti egbe nse pe to ba ri to ba ri moto ti prophet yen gbe wa to ba ri bi awon eyan se nso kale ti won sare tele leyin ti o mo bi to ti bere
3: mi iyawo ni
0: e mo ni damu
3: o ni di gbe wa si ta bo ni bayin o
0: ami o
3: ora nu gba o a jo ra na olohun gba oruko temi ni ko foshi la dolunde nbadan mo ri nkan kan di munu oro ti daddy so le gan o ni awon lori oke si Jerusalem lopo lopo ṣugbọn awon o lo o je pe ko wu won lo ti o bi o ba se pe boya won ni woman feelings ibe awon kan wa te bi npa ni surroundings awon ta ibe awon te bi npa ki awon ma wa lo si Jerusalem ke bi de ma pa awon yen e wa ri pe nu nkan tan so wo daruko 5000 o daruko ani awon le power awon mi 50000 100000 awon to gbe dije yen e mo igbe dije awon kan fun igbe dije awon kan na ni tawon ojise olohun kankan atawa tawon to jolowo to jo loro nilu itan ba le ma seru nkan be o se ati ya o ma kuro nle mo wa be lo lasiko gbogbo awon to wa ni po ijini gbe lowo lowo olohun ba wa tu won sile o ni je ni kankan wa gbe o ko foshi ta to lunde loruko mi e ko eto ma
1: baba ko foshi
0: e se o hello e ti wa nbe hello hello awa ri yin
2: hello ma
0: hello sa e karo
2: ah yawo le ri ko ni si ronu ko eto ko ni ba je ma
0: ki le ronu si
2: ah e wo awa ta mo nda se to yi e bi lowo won awon ni won le mo ilakoja tawa na la koja nipa ka da seto iye okan yo se wa lokere egbe egbe
0: se yen ni
2: se mo gbe la koja ni na pa wa
0: se yen ke yan lo mu atakankan enu ile re ko kokko fi pa ke fun
2: se mo gbe la koja ni yun ba wa na
0: koja ni pe ke yan mo pe ko mo wole o wa ni ti ayomide oni moto to mu na mo te
2: teri teba eyen ebere iyi ya gbe lowo wa ni isin ebi lowo won te ba gbe kokon yo se wa ti mo di pe wole ni isin wallahi o kere re te mewa so ba mu gbadura gba bi o se wu mi kin da se to na nkan to ma fa ni yen e ku eto ma e mo mo se o se ri dadi wa ti e gbe wa yi ojo se ko iba ti mo gogo ba won padi ah inu mi dun mo wi pe ah awon ranse olohun lele ti won ru awon to wa leyin won ti won o ro titi won nikan eh so to ba pe elomi ni ti won nikan na ma ru e wa wo wa tuto fun wa ni ile ile isin ko se ni ti o ni la koja o kan je ototo ni eh ko ti bo se le wu kori teyan ba fi okan sodo olohun pelu ila koje olohun a mu yan bori e mo ki n daji o egun se oluwa e mo te waju o iya to de ka bibeni fun yin ah o gbadun ya un po
4: Yoruba won o tile gerege ni e ku se ma yawo ni e ni baje
0: o ti mu meteta ninu foran iwasu yin kan lori nta ta kokon so yin ni mo fe fi ranti te n soro nipa ti won soro nipa pe ki se gbogbo eyan lo ma ni lokan lati kokon ro tawon to wa legbe ko to wa o no foran e wa so pe daddy ni suru mommy ni suru de won o lo won o po danu ni
1: ben
0: kilo bi
1: e ba ti ra won ti o gbe mo mo won ti ti awon ti o gbe mi eyan mo lo agi sa fi won le je won lo ti won ba lo olohun a replace awon eyan awon kan be ninu aye to be pe inu aye yin ni won wo olohun fe ki won kuro nbe sugbon ife to ni si won oni ki won taku we ti taku won dere won jo lo won mu ole ni
0: e tu ti e ti so be pe won ni won eleyan ku orun so eyan mo eleyan
1: e gbo yan ti mo lo pan kere
0: eyan
1: leyan kuro church ni bo ni le lo tori bo ba fe ba ti eje to fe so yi e di korofo mama awon kan da church le for business ni o awon kan da church le tori wi pe ki won ba le jeun tori ikun won ni o awon awon ranse olorun kan wa to ye pe olorun o lo mu won lagidi pe won gbodo da le tori pe etan ti po kaakiri o mama
0: lati wa gba awon eyan
1: lati gba awon eyan kuro lowo etan iwo kan wa de o wa gbe etan wa ba mama e ma mi dada ni so ye eyan kan wa wole o mu e o fe yo aye mi lenu pe baba ti won se ni isin lele etan omi ni 5000 olorun o si ran mi ki ta omi
0: fara re lo si wa nu church lo ti dide pe bi ohun ri won ni isin
1: won
0: ti to mi 5000 je ka na be
1: si ni so ngba ti yen ba wa yo aye mi lenu eni ki ma fi pankere le danu o fe ran mi lo sorun apadi ni
0: to ba lohun o lo nkan
1: to ba lohun o lo yo lo
0: yo lo
1: ah
0: ogbon wele rasi
1: mama olorun ni
0: mo ko ba ri ajo te
1: mo ba ye mi je
0: olohun o ran mi be
1: olohun o ni awon kan ma afun won lori ofe ko si ti mo
0: hello
4: yawo mi ti lo jogan
0: baba denji mo binu baba mi mo binu daku
4: mo ti pe ni 20 times
0: ah mo binu
4: mo ni do pe a to n po un baba la ro e o mi ni o po baba
1: ami sa
4: ti o ni gugun te wi yen
1: ami sa
4: baba ki lo wa fa ji mo de yi repete to po e ki lo fa o
1: ese ni abi kini kinde ni solution ese ah seri adua na ni ka ma gba tori pe ese wo se e gbogbo ododo wa dabi akise elegbe so adua la ma gba ka re anu olorun gba tori pe awon titi kuku iya ta awon to ti kuku ebi ti po to si je pe opolopo ara wa la fi nira wa na lara na ni so mo mo pe lagbara olorun anu o fo won ara anu gba lori lede yi olorun yo ran wa lowo mo gbagbo be
0: mo ko ti dahun baba won ti dahun question baba deni di baun hello
4: hello yawa ti la yawa sala
0: e seun
4: e ku e karo yo mo ki ni se baba wa e wo ninu mi dun fun program te se re pelu wa su te se
1: thank you sir
4: seri gugu awon tin fara ni wa la lori Nigeria e ri pe ina so eni ko lo ba wa da wa lamu o lo da wa lamu ori pe a ni a je bi a si ni kubi gugu awon to si wa nu gbo oloku ba wa ku won yo
1: amen
4: obi kan lo bi won eni kan won ti pa si pe won sinu odun ko tori tolo atanabi wa mo ma sa la lo asala ko ba wa ti e yanju won yo awon me ku nu nu fitu ina wo bi o dun awon ti je won yo won mu won lo won bo to le de na ka ta jo wa ah olorun dajo olorun dajo ko su be lo
0: oda pelu itara ninu itara ni opolopo fi n soro
1: bene
0: pelu awon ti oju ri lori le de Nigeria
1: lowo
0: ninu to ju ti oju ri lori le de Nigeria lowo lowo ibe ni awon kan ti nyo
1: bene
0: ibe ni inu awon kan ti
1: ninu isele ti
0: nse ninu isele to nse ibe ni awon kan ti wo wi pe ona abayo lodo ta won nu
1: bene won de mo
0: pe ni keke
1: won pada sokun ni
0: gbogbo awon to nyo le de lenu won pada won no pada sokun
1: ni ebe lori ebe ile aye la wa baba en to ba nberu iku iku gbogbo ala oku bo ba mu ban ko pa yan won pada pa wo na pada ku ajo bara wa nbe na ni
0: o le mo du fun oni so le mo se yin
1: ibi to lukaluku o de si lo yato to
0: ibi ti kaluko de si yato
5: o lo yato to ise owo re yo gbe o lo si bi to lo so bo ba ninu e ba ndun to nti won gbadun ni isin to n fi aye awon kan isubu awon kan e kun awon kan be ni ti won fi n gba ke eyan ma gba ransom mama ke no ri eyin elera rabi titi e o le ri okan e wo mo so kan ni mi no ri video mi mo ni bibeli na lo so pe oni te ba ti mu awon ajinigbe oni ninu exodus oni te
0: ti o ba si ji eniyan
5: ni bo lo ti ga
0: exodus 21:16 eni ti o ba si ji eniyan
5: eni to ba ji eyan
0: ti o si ta
5: to ta
0: tabi ti a ri ile owo re
5: ta ri lowo re
0: pipale a o pa
5: bibeli lo so be so idajo ni wi pe ki ijoba ki won mu won ki won si je ki awon na ji yan ti won se but I'm fi won le pe won ni emi dari je nto ti tokan e fesu o le dari ji go nino da mi dari ji e ma dari ji won e je ki won jiya eyan pa eyan eyan ba ye eyan je ah e won de dari ji awon won de dari ji gan
0: ta lo wa nbe ah o ti ka baba lara o
5: o ka mi
0: o ti ka yin lara hello
6: hello e ku eto
0: e seun
6: e lo wa ma o oruko mi ni oye olohun mata papa nti to se mo wole laaro baba wa iranse olohun
5: yes ma
6: gbogbo nkan te ti so lataaro inu mi ma dun si ni o
5: yes ma
6: inu mi ma dun si ni o ti toro gidi fun dele ni ti si n gbo eto yin so le lodun mesan o ti toro pon dele ni mo nínú ọ̀rọ̀ tẹ́tẹ́ ní ìlàkọjá téèyàn bá ti ní wọ́n padà lẹ́yìn rẹ̀ òtítọ́ ni ó ṣẹlẹ̀ sí mi ó àmọ́ mo ti dìde padà mo dìde padà àwọn tí mo pè ní èyàn
0: ṣé kì í ṣe pé wọ́n tán jesus christ
5: networking
0: wọ́n láwọn táwọn rò pé èèyàn ni wọ́n nígbà tí ọba wà ní ìṣòro ló tó mọ̀ pé èyàn ò ní èèyàn kankan lẹ́gbẹ̀ẹ́
5: kò sí ọ̀rọ̀ ńbẹ ìlà kọjá
0: torí àwọn oyún wọn ò sàsẹ́yìn fún yàn àti sọ fún
5: oríṣiríṣi ìrànwọ́ màmá dọ̀nà
0: onínàkúnà ni apá ni
5: sọ fún
0: kò mowó náà
5: àjí ẹ̀ pọ̀
0: ṣé ò nìkan
5: ní ẹbí ni wọ́n fẹ́
0: kún bá ti pé òun náà wọ́n pè
5: ṣé ò nìkan ní wọ́n
0: kò tán ní ìsìn
5: òní gbóúnjẹ wá lé sóònìkan ni
0: ẹ wá ń pè wá
5: sóònìkan ni rágbò sóònìkan ni
0: mo ti sọ fún un pé bó ṣe náwó yẹn kó ṣọra nínáwó ẹ̀yẹ ti pọ̀ ju
5: bẹ́ẹ̀ni a dìde ọ̀pọ̀lọpọ̀ dìde
0: hello
7: hello ìyàwó ilé
0: ẹ káàárọ̀
7: àjọ gbọ́dọ̀gbára rẹ ló ń sọ̀rọ̀ láti tó gé tìbàdàn
0: òkí
7: bàbá wa
5: yes sir
7: ìfẹ́ ìránṣẹ́ yóò mọ tẹ̀síwájú
5: amen jesus christ
7: nǹkan yóò ní ọdún àdúrà gbọ́ ọlọ́run lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ táwọn sọ ọlọ́jẹ kí àwọn ọmọ tó wà ń bẹ̀ kí wọ́n bọ́ ọlọ́wọ́ atú wọn lẹ̀ ẹ̀yin náà nǹkan ìfẹ́ ìránṣẹ́ yóò ní dàrú ẹ dákun ẹ wàá mọ báwa bá àwọn ìjọba yìí sọ̀rọ̀ àwọn ìjọba tó wà lórí lọ́dọ̀ wa àwọn náà ń ṣàbòsí olúwa lórí ìlú wo ni bá wa jagun ńbo ni wọ́n ti wá ìgbà kẹlẹ ọmọ rí tiẹ ṣe títọ ọmọ rí tiẹ ṣe àwọn ọmọ wà ń bi tí iṣẹ ọdá láti máa fi jẹ ẹ wàá wọ ayé ológun àwọn bí àgbọn àtọ́ba ṣe báyìí ẹ pa ẹnọba ṣe báyìí tó pa nígbà tí wọn bẹrẹ ṣe bẹẹ ìlú bẹrẹ sí túbà túṣẹ ìgbà nígbà tó ti ṣe pé wọn ń dá sọ́ọ́sì ọlọ́run padà ẹ ní pa àwọn míì gan tó tún jẹ yorùbá tíá àwọn náà tó ti ń dìyàn gbé tó wọn lónìí jọrọ yín ọdọ àrùsẹ ránṣẹ yóò ní bàjẹ òkọ lọdún ìbá kó sẹnu ẹjẹ bá fi múnú àwọn ọmọ pa wọn ẹni ṣiṣẹ.
0: ọ̀rọ̀ pípa yìí lórí afẹ́fẹ́ ó dàbí ẹni pé nǹkan tó lágbára púpọ̀
5: ó lágbára o
0: agbọ́dọ̀ ṣe àkíyèsí lórí rẹ̀ ẹjẹ́ àmọ́ dàápè torí àwọn ọ̀rọ̀ máa ń kó àwọn èèyàn láyà sókè ìdájọ́ tó bá jẹ́ fúrú àwọn tó bá ń ṣerú nǹkan báyìí fún ọmọ làkejì tí a bá ti gbá wọn mú ẹjẹ́ àṣẹ ìdájọ́
5: tó bá
0: òfin ẹjẹ́ àṣẹ fáwọn náà lóòótọ́ ó ń ká wa lára àdúrà wa ni ká wa máa gbà ẹ má wò wípé àdúrà ò kì í gbà àdúrà ń gbà ẹ má jẹ́ ká rò lọ́kàn pé àdúrà ò kì í gbà àdúrà ń gbà ó ń gbà ọlọ́run èyí sì ṣe nǹkan tiẹ̀ ní wùrùwùrù kì í ṣe kándù a rọra ní ẹsẹ̀ lẹ́sẹ̀ lọ́lọ́run mọ̀ ṣe bóyá àwọn ohun tọ̀hún bóyá wọn lè ronú pìwàdà ṣùgbọ́n tó bá ti wá rí i pé kò sí ròníwà pìwàdà kankan fún àwọn èèyàn yìí ọlọ́run ṣe tán lati gbe ara re dide lati ja
1: ben ben se bo ni fi ogun ogun eyan ja wa ara
0: Syria
1: so ki lo Olorun o le se so on to daju ni wi pe ki Olorun ko se daju
0: to ba pe

0: ọdún mẹ́sàn.
1: Láti bí ọdún mẹ́sàn.
0: Sọ́ọ̀ṣì mi rèé o, lè ń gbọ́ láàárọ̀ tí mo kò ní wọlé ni o.
2: Jesu Kristi.
0: Wọ́n gbé ẹsẹ̀ mi kan nítorí ìjàmbá ọkọ̀. Àmọ́ gbogbo ọ̀nà mo ti yọ pé ikú lọ́kàn. Mo mà láàánú gbà. Ẹsẹ̀ náà mo tún fi ń wa ọkọ̀ padà. Rírí o. Mo wá dúpẹ́, mo ní Ọlọ́run lábàbà nínú koríko, nínú odò. Torí Ọlọ́run fàánú gbà mí. Mi ò rí ẹni tó ìyá jẹ́ mí. Orí mọ́ bàbá, iṣẹ́ ìránṣẹ́ yóò ní bàjẹ́.
1: Àwọn èèyàn sá.
0: Àwọn èèyàn sá mi, mi rí mọ̀lẹ́bí mi ìrọ́rẹ̀. Ìyá mi, mo jẹyà. Àwọn ọmọ mi wá di jọ́nà jọ́nà. Ṣùgbọ́n gbọ́ mi. Ó ní ọlọ́fàánú gbá rí. Mo dúpẹ́ torí wípé mi ò ta fún Jésù ní bàbá ṣe ń sọ. Mo dì í mú, mo dì í mú mi ò ro tẹnikẹ́ni níbi. Mi ì sì pé orí ọmọ ìlàkejì láìda, àwọn èèyàn sọ pé bóyá ó lè lò jà. Ṣẹ̀ṣẹ̀ fi jà báyìí. Wàhálà sì. Mo dúpẹ́ lọ́dọ̀
2: Ọlọ́run.
0: Ẹ jọ́ torí Ọlọ́run bàbá. Ẹ bá mi fi nọ́mbà yín síta. Gbogbo ohun tí bá ní màá fi ránṣẹ́ àti títí ẹkújọ́ mẹ́ta. Lọ́rọ̀ ó dìré sí mi o. Ọlọ́run ó dìré sí mi, mo yín dáadáa o. Oṣù mi gbaṣẹ́ náà lọ́wọ́ yín o. Ẹ ṣe láṣẹ yìí o.
1: Ẹpẹlẹ mà.
2: Ẹkún ayọ̀ ni.
1: Ẹkún ayọ̀ ni. Ó ti da ayọ̀. Ṣebí ìwọ náà tún gbọ́ testimony. Àbó ti gbọ́ testimony báyìí. Má rọra rẹ pin, ènìyàn mọ̀ fi yàn ṣe yẹ̀yẹ́.
2: Yẹ̀yẹ́ pọ̀.
1: Ènìyàn mọ̀ fi ṣe yẹ̀yẹ́.
2: Yẹ̀yẹ́ pọ̀.
1: Pé kò tán àsọ fún. Tí ẹ pọ̀.
2: Yẹ̀yẹ́ pọ̀.
1: Tí ẹ pọ̀. Bẹ́ẹ̀. Gàlégàlégàlégàlé. Tọ́ bá ti pẹ ní kinní kan, òun ni yóò san. Tọ́ bá ti pẹ kinní kan, òun ni yóò san. Nígbà tí ìṣòro bá dé, nígbà náà ló wà rí wọn.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó mọ àwọn tó fẹ́ràn rẹ, ó mọ àwọn tí ò fẹ́ràn rẹ.
2: Exactly.
1: Nínú ayé ní ìṣòro wà.
2: Bẹ́ẹ̀ni.
1: Àdánwò bẹ́ẹ̀ ìdààmú kúnnú ayé.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹni tó bá forí tí dópin nìkan ṣoṣo náà la ó gbàlà.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí ò sẹ́ Jésù.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí ò fi wèrè pọlọ́run.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí ò ya bò míì.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí ò lọ tọwọ́ bọ̀bọ̀ kúbọ̀. Tí wọn ò sọ pé kó sáré wá kó wá wò ó. Pé ibi tọ́nà àbáyọ wà rèé. Tọ́ bá ti ń sọ bẹ́ẹ̀ fún ọ, ìwọ fọkàn rẹ balẹ̀ pé ọ̀nà àbáyọ ó máa jáde. Ṣùgbọ́n tó o bá ti fọnu, tó o bá ti fi sílẹ̀ pé ọ̀nà àbáyọ ó jáde, tó o tẹ̀lé wọn, tẹ̀ṣù ni o. Jésù ni o. Kándù ni. Èmi ò tiẹ̀ mọ̀ pé tí baba ń gbé bọ̀ láàárọ̀ yìí rèé. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ program láàárọ̀ yìí, ìṣòro ẹnìkan ó ju tẹlòmíì lọ. Tó o bá rò pé oníṣòro, tẹlòmíì bá tún dá tiẹ̀ kalẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò ṣe. Ìṣòro tí wọ́n ní un, tẹlòmíì bá tún sọ tiẹ̀. Ó mọ yí lẹ́nu yàrá ni, o ò ní mọ̀ gbà tó bù sẹ́kún pé àṣé ìṣòro tún wà nú ayé.
2: Báyìí.
1: Ẹ jẹ́ àgbà pé lè gẹ́ pé méjì sí. Káká di ètò lẹ̀ fún tòní. Hello.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
3: Ẹ kú oṣù mi o.
1: Ẹ ṣeun.
3: Ẹ lọ́n ti bàbá.
1: Ẹ ń gbọ́.
3: Ẹ lọ́run di ẹ̀kọ́ lẹ́mi o.
1: Ẹ lámi.
3: A kì í dáa ó nígbà tí ọrẹ ara kò sí o. Ọwọ́ akéèpé ọgbàbá ó ní lọ́gà ló dá mi lóhùn ìfẹ́ tirẹ̀ lèmi ò ṣe. Àìkè dáa lọ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàbá kò fẹ́ dílé èèyàn ní ìṣòro. Wà láì kò fẹ́ dílé èèyàn ní ìṣòro. Gbogbo tí wọ́n sọ láàárọ̀ ìpátá kò yọ nílẹ̀. Ọlọ́run ìgbà mo fi lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀mí mi sì wà. Ìrètí sì ń bẹ. Ọlọ́run ó jẹ́ sípẹ́ o.
1: Wọ́n ní bẹ́ẹ̀mí bá wà.
2: Ìrètí ń bẹ.
1: Àwọn onígbàgbọ́ pé ìrètí ń bẹ.
2: Ẹni ó ti kú ló tán fún.
1: Ẹ tán ti gbé sínú sàárè.
2: Bẹ́ẹ̀ni.
1: O ti tán fún tọ̀hún.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n nígbàgbà tó sì wà láyé.
2: Wàá ṣe rere
1: lórí àìsàn tó wà lórí bẹ́ẹ̀dì.
2: Wàá dìde.
1: Ó dìde.
2: Kò ní pa ọ́. Ẹsẹ̀ rẹ ló fi rìn jáde kúrò nínú bẹ́ẹ̀.
1: Wàhálà
2: dà wọ́n tó gbọ́ yẹn ó jáde kúrò
1: mẹ́. Ta ló wà mẹ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Hello.
3: Hello. Ẹgbẹ́ méjì ni àkọ́kọ́ mo báyà yẹn dúpẹ́. Bàbá mo fẹ́ béèrè iṣẹ́ ọ̀sán ọmọdé tí kò gbọ́dọ̀ wò pé awolowo àti sí àti sàfàdà ló wà máa wà báyìí fún ẹgbẹ́ òmìnira.
1: baba din ti se mo ko awon ibere yin mo lagbara die se awon ti dorun ni
2: e ko ye mi
1: e ko ipo wo lawo lawo ba wa se awon dorun won ti so fun pe awon ti parade won ti ri yin o ni dan
2: baba din ni jile ko
1: awon ibere won mo lagbara ko boya boya ka yin o sare lo ka lo wo won wa ka ibere ka pada
3: hello
1: hello hello ka ro yes
3: la mera li gbara fun mi ni sa
1: ah wa ko gugu e papo eh wa ko gugu e papo ngba ti a ba fe eh eyo kan na loku eyo kan na loku babo soju opo ero ibara ni soro won
2: yes ma'am
1: ibi ti won le awon ti won ba raye pe won le fi atejise
2: won le se voice note
1: conference sorry whatsapp won la nfani lati dahun to ba ti npe won ti won ba ti gbe bayi a je pe e fi atejise so won lori whatsapp eh ti won ba ti lanfani ati gbo won fun yin ni esi pada tori eni ti ebi ti pari lo mo itumo ebi
2: exactly so
1: eni ti obi o pari yo wo bi pe kini nse won kini mo nti e se won eleyi kini n toro kini fun tori pe ko mo itumo ti won pe ni bi gbo to ba ti mo nipa e o mo pe ki se n to da
2: Ben.
1: Ki se to da o. E ma mu yan se ti o ye ko se.
2: Ko da, ko da. Em ti mo ni gbagbo ni wi pe gbogbo eni to ni la koja ti la koja lagbara Olorun eni ku se
1: lo. Ah mi Jesu.
2: Loruko Jesu Olorun a dide fun.
1: Ah mi Jesu.
2: Awon angeli ran lo wa dide fun.
1: Ah mi Jesu.
2: O le eyan loke ni ya fi njo. Olorun o wa gbe Olorun soke.
1: Ah mi Jesu.
2: Loruko Jesu Kristo Oluwa o ni lokan lati sawon eyan lore sugbon apore o je. Loruko Jesu Olorun yo so deni.
1: Ami Jesu
2: loruko Jesu be lo se ma
1: eran
2: lo wa de dide
1: ami Jesu
2: o ni ku sinu iya o
1: ami Jesu
2: o ni ku sinu aisan
1: ami Jesu
2: olorun a gbe o dide
1: ami Jesu
2: be ni yo de
1: ami Jesu
2: Jesu oluwa wa
1: ami ami ami loruko Jesu boya awon eyan nilo imoran tabi lati gba won niyanju lori ipo ti kaluku wa lasiko yi oju epo ere bara ni soro won ni won le pe si
2: won le pe mi sori ere eleyi ni mo fi nse whatsapp now to ba pe mi mo le gbe won ni 070 333 iyan 3 meta 23964 070 333 23964 070 333 meta 23964 ikeji re 070 88 75 4299 070 88 75 4299 070 88 75 4299 won si le kan si mi lori TikTok Olapade 07 ibe la won adua to lagbara
1: mo o eyo kan abi o meji
2: be lo o eyo kan na ni Olapade
1: 07
2: be
1: lori TikTok eh eni kan ni le lanfani lati
2: gba
1: Olapade
2: be lori Facebook won le ba mi pade nbe na Prophet Olatunji Olapade
1: gbogbo awon to gbo wa laaro yi e gbadura fun
2: mo gbadura fun gbogbo eyin te gbo mi laaro yi gbogbo eyin te wa ni ipo ti o teyin lorun aran mi sin gege bi asoju oluwa gege bi iriri ti mo ti ri ninu aye gege bi iranlowo ti mo ti ri gba ninu Kristi Jesu wi pe loruko Jesu Kristi Oluwa ase igbeni lori soke ko bale yi kini ole yi to kan yi ti o so nje nbe yi loruko Jesu Kristi Oluwa opo yanturu ku wole wa e fi aini aini yen te nla koja yen e fi pitan eni ku sinu iya loruko Jesu beeni yo dere ogo ni foruko Oluwa Jesu Oluwa wa en to se je okada oku Olorun ko ba ku si ninu o gbe okada olakada ale ko mo di wahala si don in Jesus name
1: amen to ojo mejo na ni ke tun je ka fi pade si lagbara ile tumare orin yin orin ayo ko le tan lenu emi ati yin o titi layo Akinsola loruko temi odijo mejo

0: ó sẹ̀mẹ̀ ń pẹ́. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn. Ó di
2: kéńjì kankan so, ẹbí máa ní kéńjì àgbọ̀n ṣe wọ́.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year Casper. Tinú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,150,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

ana ma yo onye ishi Nigeria niile biko mere anyị ebere nna anyị ukwu mere anyị ebere biko na ụmụaka anyị ka nọ n'ime ọhịa biko nụ awọn grandma ejọ grandma ni iṣẹṣe grandma ni muslimi grandma ni christiani meta 080 ah mi o ti ẹ tun mọ nọmba pe bimbo ki lọkọ sibẹ yẹn naa.

0: story. Chibwa Nwaza. Another child missing. Another mother crying alone. Hello.
1: Karoma.
0: Ekaroma.
1: Ọlọrun ọba wa gbà wọn jáde o.
0: Àmì Jésù.
1: Nínú ó gbà wọn jáde.
0: Àmì Jésù.
1: Ọlọrun pé bàbá mi ti bí ọba yóò mú wọn jáde lórúkọ Jésù.
0: Àmì, àmì, àmì lórúkọ Jésù.
1: Lórúkọ Jésù.
0: Àmì.
1: Ìjàpẹ́ àìsàn náà bẹ́ẹ̀ náà la fi pariwo ní ọjọ́ àìsàn Friday wa. Ọlọ́run tọ́pọ̀ nípa àti agbára yóò mú wọn jáde.
0: Àmì Jésù.
1: Wọ́n gbàjọ wọn jáde lórúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Bí ọ̀sẹ̀ yìí tó parí lórúkọ Jésù, á lẹ̀ rí o.
0: Àmì Jésù.
1: Jésù.
0: Àmì, àmì. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe grandma, God bless you ma. Ó dàbọ̀ mọ́, ó yá grandma Mùsùlùmí.

0: ọrun o abiamọ ọrun o abiamọ ọrun o abiamọ ayé pé ẹ gbà wá sílẹ̀ ẹ gbà wọ́n sílẹ̀ ẹ gbà wọ́n sílẹ̀ ẹ gbà wọ́n sílẹ̀ abiamọ ayé kò sọ̀kan lónìí abiarun ẹ bá wa tú wọn sílẹ̀ ẹ bá wa tú wọn sílẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run ẹ bá wa tú wọn sílẹ̀ Jésù Kristì Olúwa wa.
1: Ami lorúkọ Jésù. Ami
0: grandma ló ń pè láti Olúyọ̀lé.
1: Grandma ẹ ṣe gan ma ẹ ṣe gan grandma God bless you ẹ ṣe. Ẹyin grandma ó yáyà yín dà. Hello.
2: Hello.
1: Hello sir.
2: Lórúkọ Jésù.
1: Ẹ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
3: Today it is them. Tomorrow who can tell?
1: Àwọn ọmọ yẹn ni lè ní ta ló máa kàn lọ́la àmọ́.
3: Like a story we know too well. There is fire on the mountain.
1: Hello.

0: fi igba bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Bọ̀sùn ṣé ò sí? Ó ṣiṣẹ́ ni. Ẹ wo, ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín, tẹ́ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́, tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
8: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá níwọ ni àbí apprentice ti ń kágolo?
7: Ẹ agbá bẹ́ẹ̀ kàlẹ̀ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
8: Àjẹpò bariwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní túmọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Mọ̀lẹ́tẹ́ Mbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

ìsinmi àkọ́kọ́ rè é ọjọ́ ìsinmi àkọ́kọ́ rè é ìyẹn nínú oṣù kẹfà dúpẹ́ fún ọlọ́run ni gbogbo àwọn tó ń bẹ nínú ìdè kan tàbí kejì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba òun lọ́ba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ yà á fún yín ní òmìnira o yóò dẹ̀ ṣe àforíjìn ẹ̀ṣẹ̀ gbogbo wa gbogbo àwọn tó ń bẹ nínú ìgbè

ìyẹn ní ìjọba àbílẹ̀ oríire ọlọ́run ọba ìwọ lọba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó lò tí ó jò ń sábàbí ọlọ́run dákun bá ní síjú àánú wò wá ta gbogbo wọn kẹsẹ gbogbo àwọn tó lò yẹn ọ̀nà wọn ìdìnà siratali mustaki ìwọ ọlọ́run ọba ìwọ lọba olùlànà ìwọ lọba tí fi ẹ̀dá mọ̀nà bó tiẹ̀ jẹ́ pé kìí ṣe pé ó kú orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà àmọ́ ọ̀nà ìwọ ọlọ́run ọba ló ní lọ́dọ̀ mímọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà dákun bá wa tú wọn lẹ̀ o àfi àsìkò yìí a tó ń fi ń bẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ àtijọba àpapọ̀ àríṣẹ́ takuntakun tí wọ́n kúkú ń ṣe lórí ẹ̀ à ń gbọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ iná ò bá ti tán ni aṣọ ẹ̀jẹ̀ tán lè kanna ẹ dákun ẹ túbọ̀ bá ni kuná mọ́ kinní káwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n gba òmìnira yóò dẹ̀ ríbẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex ferguson ìyẹn àgùntàn sọ́ọ́lù ọkùnrin ogun abimbola sadiq ó ń lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn bẹ́ ẹ ṣe ń gbọ́ wa àǹfààní ń bẹ láti wò wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ darapọ̀ mọ́ wọn àwọn tiwa ti wà ń bẹ̀ bìbà ridwan ayọ̀mídé lọ sin àwọn dami àwọn èèyàn ṣe wọn ọmọ bálànà àwọn ọ̀ṣọ́mọgbé tóbi kùsímọ̀ nìyẹn ẹ̀ kùsù bàbá àwọn náà ń bẹ lápá abẹ̀yẹn tán dìbẹ̀ yẹn mú bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹ̀ mọ̀ rí wa wò ó yá pápápá síkúrò àyìndí ojú ìtèrè lórúkọ ti tèmi ọmọ àkítí korí nígboro ọdẹ òmu àkítí korí wà lọ́yẹ̀ ń ti pèrègùn péré ni tewé yeye

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní ìgbòho ayé. Workersday Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Owó di change wọn kan so, ẹbí máa ní change àgbò iṣẹ́ wọn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: Ẹ̀ka ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Ìbàdàn Mega Crusade
5: 2026.
4: Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuru, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọ wá síbi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery, ìgbà rẹ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ.
6: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Lagilu FM 96.7.

pọ̀ mọ́ wa lọ́wọ́ wildlife and direct ìyẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ ti facebook àwọn tiwa ti wà ń bẹ̀ bíbá yìí náà darapọ̀ mọ́ wọn bákan náà màá yí koto ti káàṣẹ ìyẹn láìpẹ́ ẹ má gbàgbé wípé media cashport yẹn nínú oṣù kẹfà yìí náà ni media cashport nínú oṣù kẹfà yìí gbogbo àwọn tó dẹ̀ ń plé láti àsìkò yìí lọ náà ló ní chance yẹn ẹ yàtọ̀ sí cashport tọjọ́ friday kò papọ̀ mọ́ ti media yẹn o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí kò tún papọ̀ mọ́ bá a bá ń sọ nípa.

0: yóò jukọ Liverpool lọ náà ni
1: lóòótọ́ kò jukọ Liverpool lọ kò sí pressure nínú ko
0: 0805 ló bẹ̀rẹ̀ nọmba yẹn bákan náà 2364 òun ló parí ẹ̀ mo ń gbọ́ yín o Ayala
1: kò sí pressure nínú ko AF Bournemouth
0: kò sí pressure ọ̀nbẹ́
1: kò sí pressure ọ̀nbẹ́ torí pé tẹ báwo kò sí nǹkan tá a lè sọ pé ó tó nǹkan tí wọ́n fi lé Leon Slot lọ náà lásìsìn ó gba league
0: àbí
1: league sísìn ó parí sí number 5 ó sì wà under UEFA Champions League
0: ṣe àwa lè a lè sọ pé iṣẹ́ òun yóò dàbí ìgbà tí David Moyes gba iṣẹ́ ko Manchester United
1: exactly
0: hello ẹ káàsán orúkọ yín àti ibi tẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì lágelú ni mo jèrè Adéyẹmí èmi náà jèrè láti bo láti Bodija káàṣẹ̀ ṣẹ́ ti jẹ́rí tẹ́lẹ̀ ti jẹ́rí ìgbàwọlé ti ń play
2: o ti pẹ́
0: ó dá ẹ ti jẹ 25,000 naira lẹ jẹ lọ́sàn ẹ ti jẹ 25,000 naira ẹ ti fi ṣẹwọ́ customer care máa pè yín bówó yẹn ó ṣe wọlé wọn jò di mímọ̀ fún yín ok ìyẹn ni pé a lè gbé iṣẹ́ yẹn sí bí ìgbà tí David Moyes tó gbaṣẹ́ ẹ̀kọ́ ti
1: Manchester United because ó ní irú player tí coach lè bá sọ̀rọ̀ tí ó sì gbọ́ bẹ́ẹ̀
0: ẹjá wo lè ní charisma yẹn ẹjọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ náà ó lè ní charisma
1: because púpọ̀ náà tó jẹ́ fan Liverpool gan sọ pé ṣé olùkọ́ni ságbára rẹ̀ ó gbé tó wà ńlẹ̀ báyìí
0: ọlọ́run ojú gbé
1: ó lè sound technical but ṣé agbára rẹ̀ máa gbé tó wà ńlẹ̀
0: Ayala ní ságbára rẹ̀ ó gbé tó wà ńlẹ̀ pressure tàwọn agbábọ́ọ̀lù pressure àwọn tó fún iṣẹ́ pressure pé never work alone ayé wọn rèé ibi bí èyí ṣàyé wọn iṣẹ́ mi rẹ̀ ó gbé ọlọ́run ó sìn lọ yóò sìn bọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹ ṣe ń gan ni o Ajé Akeem Ome láti ìlú Ọ̀yọ́ yọmọ aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ àti bàbá mi ẹ ṣe ń gan ni o ọlárinwájú ọmọ Sony Bare ní Brampton ní Canada ẹ ṣe ń gan ni o bákan náà bàbá mi ẹni ọlọ́run mọ̀ ní Illinois City ní Chicago lórílẹ̀-èdè America ẹ ní dọwọ́ bojú padà wálé pẹ̀lú àṣẹ ọlọ́run ojú ò ní tì yín kò ní ti nǹkan nìyẹn lápá bíbí láti máa ṣẹ́wé lè yẹn fún ti tòní.

0: ṣe ti dupe lowo adani waye ṣe ti fi joyin logo igba mi mama ti e so pe ta ba ti e gbadura gbodu ati ari pe dura yin o ti gba e je try ka dupe ka try ka yin logo ka try ka jiju ope ka kan ji ka dupe pe ah baba mo dupe o moto yen mo dupe pe o ti ra fun mi ile yen mo dupe pe o ti ba mi ko pari awon mo mi mo dupe pe won ti yanju won ti saseyere won ti saseyege ise ti mo nse mo dupe pe ise na oni doku e wo ti mo nta mo dupe pe ma jere ninu e ta ba ndupe fadani waye lojojumo ta ya olope won ni ah ah olope lope ye e je ka dupe lowo baba yin se mo pe o ti nso ro olorun gan awa ara wa gan ke yan fun yan ni nkan lanu ko ma le dupe pe ah ore mi o se ana o daddy mi e ka rosa e se won ana ba le mi se ji dada mo dupe ana e se won se mo pe n to se nkan fun wa ta kipo se se mo pori eni yan wu inu e a dun yato si pe ke yan kan koja legbe eni yan gan awon ko ti e je wo pe eh ki lo se le gan ko se nkan kan jere wo ko fi mi le jere amo eje a dupe eje a more ka ya ola pe ipe ka ya okan to more ka ma ya lai more abara more je eje ka dupe seyin ti lo asalati loni ni abeli ijosin leti lo abeyin ti e si wa nbe te ti wa le te ko bo segbe bi kan te n gbo wa abi bi sele yin wa toro nkan ma wa nbi sele na losan ti ni awon bi nurse awon bi ton se awon agbofinro ibi iru awa na bayi na ni enu ise na la wa nbi ti wa na bolopo na lo ma lo bi se niru ojo oni amon bi ki bi ta ba wa e je a dupe fadani waye e je a mo riri orire e je a mo n to se laye wa ka ya olore ka ma ya bara mu oreje nti mo gbe wa losan to ni ki se n to po lo ni repete amon boya ko to di pe boya ma wonu e lo lo ni sansan e ti mo po ma laje ni wa na lageli lageli la wa wa okay gaje okay sunday oyoyo na si le ngbo amo jo ero mi losan to ni na ni abimbola sadik ona tin fun wa laluje yen ta ja n fa soke ta ja n fa wale aderun ke sunshine na lo wa lori afefe losan to ni ta ba ti lo taja ta ba de nti mo mo ga lori sunday oyoyo awa jo pekelu a jo tenubo a jo na bi eni nawo emi aderun ke sunshine yin ani mo lo mo mbo e ma lo bi kankan o a se mbo
1: on Lagelu FM 96.7 Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé
2: ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́wàá
3: orúkọ tèmi ni rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: orúkọ tèmi ni sarah adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́
6: mo ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bù tí elédùmarè jèǹkì fún ọ kúrúkú mọ́ nínú nílẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000
6: splash fm media academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Hello.
1: Hello, Abuto.
0: Eka so sa orukọ yin bi te tin pe wa.
1: Orukọ ti mi ni Nurudeen Abuto.
0: Oh yeah, Ibrahim Dasa.
1: So ege nje ge gun pe boya baba ni baba na lo nomo ni.
0: Mhm.
1: Bo boya awa gbo mo na.
0: Hmm.
1: Baba mo lo nomo. O si wo igere je pe ni o to won ti ti to je pe oko lo bi.
0: Hmm. Eh ore boya ke pe mi pada awon ni oki oku lo ku re baba omo lo lomo en to lomo na ni o wa gba amo se ki wa ni ko jere eru ti baba to tomo yen fun bi odidi odun meedogun to nawo le lori to nlo to nbo to nse gbogbo e to ti ko bo lubopo bo la fe pe ti e. Hello.
2: Hello, Colon Kusha, no, wow.
0: I'm you, Yama. It's a familiar call
2: you. Yeah, you. Tobacco, be I want you, Bashan, so. Tobacco, I work in your form, money, king of you.
0: Baby,
2: nothing about it this year. Ni ofe se fo lohun ni akoko lo sile motherless with the son
0: to lo
2: so
0: mo be ni be ni
2: ambe ni yawo ni o ti wa o ni o ma gba fo lohun na ni olo ma ja sase danu
0: amen amen amen e se o ya mi awon ni eyan gba na ni pe ko lo mo ja sase danu amon ro ton fi kadi eyan na o lo je ba ko fo mi se ka to bo ti iso mu eni sa le pe la se danu bi aba ase ti wa folom tori emi o ro pa se dana kankan wa o ase pamo osis e ase gbe osisi ase pamo lo wa. Hello.
3: Hello.
0: Hello.
3: Hello.
0: Hello, e ka son ya mi oruko yin bi te tin pe wa
3: e ka le di o ba je lo
0: eh ba mi dasi ma
3: eh o ko si mi o se lo
0: yes ma
3: ite tin wa ni bayi
0: ami olohun
3: ere kese yin olohun ma bi yo mu ite ri le wa lara ni omo ni won fun mi ni nigba ti wa ni je bi
0: okay
3: oh but mo de ma se kan oko ti fe lo mi ile nkan ni ma le yi o ni ki le so o ni ki le si kan ni mo sa pa mi lojo ìgbà tó ọmọ yẹn ní tí mo wá sí ọmọ ìgbà rẹ fún mi fẹ lọ́pọ̀ sí mi fẹ bá mi fẹ jẹ ọmọ ìrìn wá dídè mi sílẹ̀ mi and the girl is now 23 years wá ń bèrè lọ́wọ́ mi fún jáde mi pé ẹni kan máa ń yọ sí mi ní ìgbà tó pé à ń jáde mi fún mi ní ìjẹ sọ fún mi.
0: Ẹ sọ fún rí àmọ́ mo wá bí yín léèrè.
3: Ó wá bí mi léèrè. Pé àwọn kan wá bá àwọn láti ìpín ní ìpínlẹ̀ fáwọn làwọn bí òun ẹ wàá sọ fún mi pé bàbá mi ti kọ sí ibi fún ẹ. So mo ṣàwà tọ̀ mọ́ ní kí mi bá tọ fóun tí bá dín ìfún mi ní ṣe ìtúndọ́ọ̀ṣù ìṣòwà ìṣòwò ni àdíṣe mo mú lọ ọkùnrin. So bó ṣe jẹ́ ọlọ́mọ máa bèrè ẹjẹ́ máa bèrè.
0: Ẹjẹ́ máa bèrè. Báwo wá ni dáàdì ṣe tèkè mọ́mì? Àzìn bàbá àbẹ̀tì báwo ni wọ́n ṣe àtèkè?
3: Ó ti wá ìṣájọ́ àti fi wẹ́dì sí August 5.
0: Ok, àmọ́ ṣé bàbá àbẹ̀jì ò bínú ṣá wọ́n gbá in good faith pé kí òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ?
3: Ó bínú wọ́n bá wa tẹ́tẹ̀ náà ni.
0: Ṣé mo kó máa dùn mọ́ èèyàn ẹlẹ́ran ara a lè fẹ́rú ẹ̀ kù?
3: Ó ti yàn ó torí ẹ̀ mọ́
0: kí dáàdì ìbejì má bínú torí kò sẹ́jọ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ tó pè lákọ̀ọ́kọ́ yẹn ṣe pé ó lọ máa bí pé bàbá ò béèrè ọmọ ọmọ náà ó sì béèrè ó lẹ́yìn náà dẹ̀ sọ tó ń sìn pé ẹ̀jẹ̀ máa rùn lágbára lọ́wọ́ ọlọ́run àwọn ìbejì náà ó yanjú fún bàbá mi jẹ àwọn ìbejì méjì tẹ̀sì bí fún wọn náà wọ́n á yè wọ́n á sì yanjú àwọn náà aṣọ ọmọ kalẹ̀ fún wọn o ọmọ yín náà tán sì bá wọn bá yín tọ́nà òun náà aṣọ ọmọ fún wọn lágbára ọlọ́run ohun tó máa ń dùn yànjú ń bẹ̀ náà lọ̀rọ̀ tí ìyá wa sọ yìí pé kò sí ṣe ẹ rí ọ̀rọ̀ tó máa ń sọ yẹn pé òkè òkú ló kúrè bàbá ọmọ lé lọ́mọ ó tí ọ̀rọ̀ ni o pé èyàn ò sì lè ní èso kan bì kan àbí kó ní nǹkan kan síbì kan kó mọ́ wà kàn bó pẹ́ bóyá àmọ́ ohun tó kàn máa ń wà láàrin yẹn ni pé kí ló dé tẹ́ ẹ jẹ́ kó pẹ́ tó yẹn mò ń bọ̀ wọ̀.
4: Hello.
0: Hello.
4: Hello.
0: Hello.
4: Hello. Hello.
0: Hello. Hello.

0: Hello.
1: Ekason,
0: orúkọ yín bí tẹ̀sí ń pè wá. Hello.
1: Ẹjẹ ká ló lọ́wọ́ ẹ̀.
0: Lágelú lẹ já sí o 96.7 FM.
1: Ẹ ti connect
0: torí afẹ́fẹ́ lẹ wà báyìí.

Baba.

Hello? Hello? Be a kid, so up we are. 091-237-08675 091-237-08675 or +234-81-424-910-06.

Amen. Yes, sir.

0: Hello.
1: Aláfíà fún.
0: Aláfíà fẹ́yìn náà o. Àkóso mi ò ní.
1: Ẹ tí ìpínlẹ̀ ló ní bàjẹ́ lórúkọ Jésù.
0: Àmì ẹ̀lẹ́ o.
1: Apọ́láwòyìn láti ìlú Èrúwà.
0: Ẹyẹ bá ń dá sí bá mi.
1: Mo ṣe gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Ó sì jẹ́ ká mọ̀ tá a sì mọ̀ bọ̀ tá a fi sójú ṣe. Òun ni wípé àṣírí tó pamọ́ tá a mọ̀. Àwa àǹfààní láti mọ̀ o. Ẹ̀fọ́run ló jẹ́ ká mọ̀. Ọjọ́ àwọn àṣírí tó pamọ́ táwọn bàbá wa fi kún tí ó táṣírí yàn sí hàn. Ó túmọ̀ sí wípé táṣírí kan bá hàn ká fọgbọ́n sí i nítorí pé ọ̀la ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti ní òye rẹ̀ ló jẹ́ pé gba wọ́n níṣòro la tó mọ̀ pé báyìí kàn ṣe rí rè nítorí náà. Bá ọmọ tá a pè lọ́mọ àlè bàbá kan ló ní.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìfẹ́ nìkan mọ bàbá rẹ̀. Tó bá wá gbé síbì kan tí ayé ẹ̀sìn ń dùn táyé ń da tọmọ yẹn ń lọ sókè tí bàbá yẹn ń ràn lọ́wọ́ kí bí kó bá mọ̀ gan kó fọgbọ́n sí nítorí ó lè jẹ́ ọmọ yẹn ní ò jẹ́ ẹni tí ó sin. Ẹ ṣeun lágbèlú.
0: Ẹ ṣeun bá mi.

0: Hello.
1: Hello,
0: Eka Soma.
1: Ẹnlẹ́ káàṣì ẹkú ètò.
0: Yes, ma.
1: Fátímà ló ń sọ̀rọ̀ láti rà látọ̀.
0: Iyẹ̀ dá sí ìyá mi.
1: Inú ẹ̀ náà jẹ́ láàrẹ̀ mi náà o.
0: Iyẹ̀ ṣáwo.
1: Ọdún kẹrin ni tọ́kọ ní ti bóbìnrin sá lọ. Ọjọ́mọ méjì sì ni láyà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí, ọ̀tẹ̀lẹ́ ni tó ń bá mi tọ́ wọn tó ń sanwó ilé ìwé o. Èmi ò tún gbà fún nọ́ńgà tí ń bẹ̀bẹ̀ tó wá dòbò sí ṣọ́ọ̀bù. Àdìbẹ́ ni ẹni pa kiri pé ń tọ́jú ọmọ òun. Báwọn ọmọ dáàdí ń fi òun ni wọ́n pẹ̀ dáàdì mi. Ọmọ bẹ̀bẹ̀ lẹ́ni mo bímọ fún o. A kì í fálọ́lá ló ń jẹ́ ni tó bá wà kó máa gbọ́.
0: Sùúrù ni ìyá mi. Hello,
2: Ejojo.
0: Yes, sir.
2: Hello, Ekaro Ejojo.
0: Ekaro, sir.
2: Láti Amẹ́ríkà láti. Ẹ̀sìn ọ̀rọ̀ ọba àdọ̀dọ̀ ẹ̀yìn láti Amẹ́ríkà láti ń sọ̀rọ̀.
0: Àfíà làwá wà, ọ̀sán làwá wà, mi ò yẹ bá wa dá sẹ.
2: Ẹ̀jẹ̀ ẹ̀kú sí mi ò wá dé Runkẹ́.
0: Yes, sir.
2: Ká gbọ́ mọ tó ẹ̀jẹ̀ mọ̀ tó lórí àtijọ́ ló ti wà láyé àwọn bàbá wa. Ká gbọ́ mọ tó yẹn ó dàbí ọjọ́ rí pé kí ni àmọ́mọ́ tó máa jẹ́mọ ẹni. Ìfẹ́ ló ṣe kókó ta bá ti níjà ara wa. Ibi ìgbà tí bàbá ọmọ yẹn bá béèrè ọmọ tó bá gbọ́ ọmọ tó yẹn já sọ́dọ̀ lórí ẹnikẹ́ni. A máa sọ fún òun tiẹ̀ mọ̀ pé bàbá yẹn ti bàbá òun dúró ń tọ́jú òun tó kẹ́sà sí dáa sọmọ ta bá tó. Ìrà mo tún fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la gbogbo ọmọ tí yẹn bá tọ́ ọmọ ẹni mẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bóyá mo ní kókó mẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀fẹ̀ tí mo máa wo pé àbọ̀mọ̀ kan lè ní wúlò àbọ̀mọ̀ kan ló máa wúlò. Ẹ̀fẹ̀ bó ṣe wà ní ẹ̀hún. Ẹ̀gbọ́n mi tó ṣe pàtàkì. Ẹ máa sọ fún obìnrin pé kó máa gbé ọmọ tó lọ́mọ kan sẹ́ńtò. Ọmọ mi tó wá ti wọ́ọ̀rọ̀ ọmọ rẹ̀ náà ni. Kò tó ṣẹlẹ̀ bó ṣe yẹ. Bí ọjọ́ iwájú àmọ́ tó lè ṣẹlẹ̀. Ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Ọlọ́run máa fún ọ ṣe.
0: Ẹ sọ.

0: Yes, sir.
1: Ami Olorun.

Yes, sir. Yes, sir.

0: ṣe mọ̀ pé àánú àtòrí ọ̀fẹ́ ni pé ká la gbọmọtọ́ kárí tọ́ kárí wò kó sì yìí mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ ràn wá lọ́sọ sunday tòní ni pé ẹ má jẹ́ àárí ọmọ tá a bá gbà tọ́ àbọ́mọ tó bá wà nílé wa gẹ́gẹ́ bí anumadaro àbí ọmọ tá a fẹ́ ta dànù àbí kárí ní rí pé wọ́n ti gbé wá mi lè tọ́jú rẹ̀ kó lọ ilé bàbá rẹ̀ kó lọ sọ́dọ̀ ọ̀yá rẹ̀ ẹ má jẹ́ ká rí bẹ́ẹ̀ tá a bá ti gbọmọ tọ́ àbí tíyàwó wa mọ́mọ wá àbá bọ́mọ lọ́dẹ̀dẹ̀ ọkọ wa ẹ jẹ́ a ṣe wọ́n níṣẹ́ ọmọ wa ẹ jẹ́ a tọ́jú wọn ká kọ́mọ lùbọ́ tá a bá tọ́jú wọn torí àwọn ọmọ tí ó sẹ̀nẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ ti gbé gbogbo àwọn tán ti pè wá látòní àti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí bàbá kan sọ ọ ni pé bàbá pọ́mọ tí bàbá yẹn gbà tọ́ òun ló kọ́lé fún wọn òun ló mú wọn lọ mẹ́kà ká wá rí i pé wọn gbàtọ̀ ti ẹ̀ gbàtọ̀ gan wọn yà sọ́tọ̀ ọ̀tọ̀ ni tán fọ́mọ wọn jẹ́ ọ̀tọ̀ ni tán fọ́ òun jẹ́ ẹ ti pọ̀ tíyàwó kan náà sọ́nà ọlọ́mọ ọkọ àwọn gbà táwọn fẹ́ àwọn jọ wà nínú ilé nǹkan kan náà wọn dé àwọn ọmọ ọmọ tọ́ ọmọ yìí ló ṣe táìsì gbogbo ilé wọn àwọn ọmọ tí sinmi àwọn ọmọ tí ò sinmi lẹ́yìn ìwà ọ̀la mo fẹ́ rọ yín lórí ètò sunday oyoyo lọ́sàn-án tòní ni pé ẹ dákun ipòkípò tó bá kọ sí wa ìyàkíyà tó bá jẹ́ sí wa náà ẹ jẹ́ á ṣètọ́jú wọn ẹ ṣe wá mọ̀ kí bá a ṣe ń sá yìí náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló yẹ abímọmọ wò bí abímọmọ wò ṣe wà lọ́kùnrin náà bẹ́ẹ̀ ló wà lóbìnrin mọ́ wàá dúró nídùúrú pé mọ́ mú lọ wọ́n bá tọ́jú rẹ̀ bó bá yẹ ọmọ ọmọ pé ọmọ mi ó mọ̀ mí tó bá yẹ ọmọ òbéèrè bàbá ẹ dákun ẹ má jẹ́ àṣe bẹ́yẹn náà ohun tí a bá mọ̀ pé wà níkàáwọ́ wa ẹ jẹ́ àṣetọ́jú àwọn ọmọ wa tó bá ti ẹ̀ jẹ́ pé ọgbọ́n ẹ ti di pẹ́ǹtúká náà tó fún ọ padà tọ̀ sí gbẹ̀gìrì tí kálukú kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ àṣetọ́ ẹ jẹ́ àṣe tó yẹ ẹ jẹ́ ìrọ́jú kí n mú kàn sí kó tó di pamọ́ rẹ̀lé. Yes, sir. Kí lẹ rú bàbá?
1: Oh,

0: ọgbọ̀n ọdọ́kùnrin lè di great sauce lórí kẹ́ ẹ máa gbọ́ lágìlú 96.7 FM torí pé ó ṣe dáadáa gan.
1: Ẹ̀yin ọba ògo òun lè ọlọ́run ní fúnṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn ó wá pẹ́ láwọn ẹ̀rọ mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin angẹ́lì dídán.

pé nínú oṣù kẹfà yìí a tuntun sáré ya lu ọjọ́ méje nìyẹn ọjọ́ wo náà la kira wa pé happy new month happy new month a tuntun lo bi ọjọ́ méje nínú ẹ lẹ́lẹ̀ tó túmọ̀ sí pé a ti lu ọ̀sẹ̀ kan ṣangilite àbí ọjọ́ méje kọ́ náà ń pè lọ́sẹ̀ kan

0: Olúwàgbẹ́ngà lèmi ń jẹ́ àjàyè lórúkọ bàbá tóbi mi lọ́mọ. Lèmi kankan lọ́mọ máa jàyè ògidì olóníkànga àjẹpọ̀ bomi oṣù wẹ́dà. Àmọ̀ ẹ̀pẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan pé tẹ̀míláde ọmọ Adeleke ń bẹ́ ń bí. Ọmọ olúpọ̀ àlélú. Túrin lẹ́nì àjọ gbádùn ara wa dọ́ba dáadáa.
1: Ìgbà máa ṣe pé
0: àwọn orin ìgbà ni ìtàjọ fi ṣe fàájì ìjọ fi gbádùn ara wa yóò jẹ́ orin tí àwọn akọrin ìjọkọ.
2: Ìgbà ti lórí ọkàn.
0: Òun lájọ lò lọ́jọ́ tìní.
2: Ọmọ wa yọ.
0: Tí a bá ti wá jọ ń lò ẹ̀yin náà ẹ máa wá ṣe àgbéyẹ̀wò ẹyọ sọ̀tún kẹ yọ sósì kẹ jọ síra wọn wo. Ohun tí mò ń sọ yìí.
2: Ọba àtọ́bí jù.
0: Ẹ wá wò ó pé bóyá bọ́n ṣe tó pọ̀ láyé ìgbà yẹn náà ṣìṣe ń tó pọ̀ lásìkò ẹ̀. Nínú tèmi nínú ọkàn tèmi èmi mọ̀ pé àyípadà ti dé bá nítorí pé a ti ń ti àwọn orin ayé bọnú orin ẹ̀sìn. Ìka yí àwọn orin ayé tá a mọ̀ ipò ń trend lọ́wọ́. Ká gbé wọnú ìjọ ká yí padà. Àwọn ní àwọn instrumentalists wa náà dẹ̀rẹ̀ especially àwọn ọmọ onígangan. Àwọn àmọ́ nígbọ̀gàn ń bá orin àsìkò èyí tẹ́ bá yí padà sórí ìjọ.
2: Jésù nìkan ló lè gbà ní
0: o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní òlé tí ìlú tó yẹ pé nǹkan tán ń fìlú wí tẹ́ bá gbọ́ ẹ̀fẹ́ lè lo onígangan mí ìjáde inú ìjọ.
2: Ọwọ́ ewu ayé gbogbo nínú ìdààmú ayé o. Jésù nìkan ló lè gbà ní
0: o. Orin tí mo fi wọlé náà lórin tá a máa ń sábà fi wọlé lélẹ̀ tá a pè ní ìjìnlẹ̀ ìfẹ́ orin àwọn KNS Choir.

ojú òpó ti Facebook yẹn ti ìkànnì Lagelu FM 96.7. Àwọn olólùfẹ́ wa ti ń fi àwílé tiwọn ìyẹn sápá tibẹ̀ yẹn. Náà lè kọjá lọ síbẹ̀ kẹ́ lọ rí ibi tí yín náà sápá tibẹ̀.

Ẹdúrónà ṣe mọ́kọ́lá mo dárúkọ lẹ́ẹ̀kan. Amá kòkó mo fẹ́ sọ jàrí ẹnu mi àgọ́. CCC Makoko led by Baba Bro.

0: ẹka ìjọ kan wà àbí kí n sọ pé àwọn ẹ̀yà ìjọ kan wà. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin wọn. Orí ẹ̀ ń gbà kan ni omi wa sọ lásìkò yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn àbí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn. Tí ọ̀pọ̀lọpọ̀ ti di abomilu abomila. Tó jẹ́ pé wọ́n ti ṣàn wọ́n ti jẹ́ òyò. Ngbà kan ìwọ tí o bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin irú ìjọ yẹn ngbà kan lọ́hùn.
1: Nítorí kí ni o?
0: Ó ní àwọn ìdánwò tó kọ́kọ́ là kọjá kó tó tiẹ̀ dúdú kí wọ́n gbẹ̀ ẹ́ wọlé. Wọ́n yàtọ̀ sí ìdánwò wọ́n á rí pé o jẹ́ni tó jẹ́ pé ẹ̀mí mímọ́ ń jónú ẹ̀ gidigidi gan.
1: Nípo kí fọ́tò àpò òṣìṣẹ́ tó dá.
0: Mo ṣe rántí dáadáa láyé ìgbà kan tá a wà nínú rẹ. Kí ni ń pa tèmi lẹ délé rẹ? Bóyá kí ni láyé ìgbà kan nínú ilé ìjọsìn tẹ́mi ń lọ ngbà náà lọ́hùn-ún tó jẹ́ pé wọ́n máa ń dìídì ya àwọn ọjọ́ kan sílẹ̀ tó fi máa ń ṣe ìṣòro fáwọn akọrin.
1: Nítorí kí ni o?
0: Àmọ́ ṣé ìṣòro wà fáwọn akọrin mọ́ lásìkò yìí yàtọ̀ sí rìhásà? Ọ̀tọ̀ ni rìhásà, ọ̀tọ̀ ni ìṣòro. Tó pé gbogbo òru náà fi gbàdúrà fún ìmísí orin ó máa ń sábà kọ́mọ̀ lásìkò ìgbà tí ìkórè bá ti ń súnmọ́ àbí àjọ̀dún. Gbogbo àsìkò ìgbà tí mò ń sọ yìí láyé ìgbà tí mò ń sọ yìí ni special number máa ń wọ́pọ̀. Kì í ṣerú àwọn special number tó ń lò lásìkò yìí o ní àjọ̀dún. Tèmiládé ń sọ nǹkan kan lábẹ́ mi fẹ́ kó sọ́ọ̀tà kí ló sọ.
2: Ní àwọn special number tẹ́ pé ìwé la máa ń gbé dání.
0: No sorí ìgbà yẹn náà wọ́n máa ń gbèwé dání kọ́ ṣùgbọ́n special number yẹn ń ṣe agbórin lágbájá amupọ̀ mọ́ ti tàmẹ̀dò.
2: O náà ni nígbà yẹn torí ibi tó máa ń gùn dẹ̀mọ̀ pàrọ̀ ẹsẹ̀ bíbélì náà wọ́n kà á sórí ìwé tá máa mú dá lórí tó page bíi mẹ́rin bá ṣe máa gbé dání ilẹ̀ máa ṣe.
0: Ṣérú ẹ̀ ṣì tó wà mọ́ ṣá ṣé wọ́n sì ń yọ orin nínú bíbélì láti fi compose orin fún special number. Láyé ìgbà kan tí mo máa ń tẹ̀lé ẹ̀gbọ́n mi kan lọ sí CAC ngbà yẹn lọ́hùn. Mo rántí pé gbogbo ọjọ́ Sunday special number máa ń wà fún each Sunday. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ wàásù. Láyé ìgbà yẹn kán tiẹ̀ tó bẹ̀rẹ̀ wàásù orin tá fi ṣe special number gan ti kọ́kọ́ wàásù fún ẹ. Ó ti kọ́kọ́ ṣe wàásù fún ẹ tó jẹ́ pé ìwọ gan ti kọ́kọ́ rò pé ẹ dúró náà ṣé tí ìpè bá tiẹ̀ dùn ṣẹ́jú tá a wà yìí. Ṣé ó possible tó ń bá tiẹ̀ rí iwájú jókòó sí ṣe mo lè rí mọ́tò ọ̀run gan. Ṣé irú ìrònú yẹn ṣó ṣì ń wà yẹn lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nínú ìjọ lásìkò yìí tá a bá ń gbọ́ àwọn orin special numbers? Ṣá máa ń ever think pé bóyá òkè tí ìpè bá tiẹ̀ dùn lójú ẹsẹ̀? Ṣé tá a bá tiẹ̀ lè rí iwájú jókòó sí tá a rí inú ọkọ̀ ṣá lè rí mọ́tò gan ṣá? Àmọ́ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ lódorin orin lódọ̀rọ̀ nínú orin ìwàásù wà nínú orin ìyẹn lẹ́nu àwọn kwaya láyé ìgbà yẹn.

sọ̀rọ̀ tí mo gba ẹnu Ezekiel sọ. Nínú ìwé Ezekiel orí kẹtàlélọ́gbọ̀n bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ kínní. Ìbádọ́ra bí ìwọ bá lè kà á, torí ó ṣe pàtàkì fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí. Iye, ayọ̀, àlàáfíà fún ẹni tó bá gbọ́, tó bá mú ṣe.

0: ọ̀pọ̀ nínú ọmọ ènìyàn kú alẹ́ aya àyà máyà tó bẹ́ẹ̀ gẹ́.
1: Ẹjẹ́ ń sáré kàn sí gbogbo àwọn olólùfẹ́ tó wà lójú òpó ti Facebook lápapẹ́.
0: Kò tí lè rántí èmi Olúwa Olódùmarè mọ́.
1: Lawal Peter Ayodeji.
0: Nítorí ọ̀pọ̀ ìṣúra tí mo fi fún.
1: Johnson the Noble Ogunṣèyí tán. Àwọn náà kí wa, wọ́n ní láti lọ́kọjá làwọn ti ń gbọ́ tán ti ń wò wá.
0: Wọ̀nyí ní ilẹ̀ àtàwọn ohun mèremère mìíràn.
1: Ọmọlọ́rá Ọmọlára Ọ̀ṣun Kẹ́yẹ
0: lónírúurú ọ̀nà
1: Fàṣẹ́sìn àwọn náà kí wa ẹ pé Apisunde.
0: Ẹ ó fi
1: ìyá láńkọ́ Elélùbọ́ Fọláṣadé mo kì í mà àwọn náà kí wa yẹn lẹ́tọ̀pá bí.
0: Ilé ayé ò ọjà máa.
1: Ọ̀jẹ́ Dìrọ́mátì ò mo rọwọ́ yín náà lẹ́tọ̀pá bí wọ́n ní Apisunde. Akó ètò mo kì í o.

0: ayé ṣe rí lẹgbọ yẹn
1: bẹ́ẹ̀ ni ìbílẹ̀ ayé ṣe rí òun lẹ́gbọ́ yẹn ẹ mọ̀ ẹ̀ pé mo ti sọ mo ní orin ń bẹ nínú ìwàásù ìwàásù ń bẹ nínú orin
0: oyin kan lẹgbẹ́ rí àyè lọ́dọ̀ mi lọ́jọ́
1: ẹgbẹ́ orin eléyìí tó ṣe ìpèpadà ìyípadà ọkàn
0: nínú èyí tí
1: kò láti jẹ́ ká mọ̀ ẹ̀ pé ilé ayé yìí ọjà ló jẹ́ ọ̀run nílé gbogbo wa wọ́n ní bá a kọ́lé ogun ń bá a rọkọ̀ ọgbọ̀n gbogbo nǹkan tó bá wù ká kójọ nínú ilé ayé ayé náà ló mọ̀ ọjọ́ tí ọjọ́ tí ikú bá ti dé náà la máa fi gbogbo ẹ̀ sílẹ̀ tá a gbọ̀rùn lọ nítorí pé àwa nọ́jà ìyẹn nílé ayé yìí ẹ ti gbọ́ ìyẹn nínú orin látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ ccc makoko led by bàbá borobóró ẹ jẹ́ kọjá padà sọ́dọ̀ àwọn good women choir ìyẹn ti ìlú ìbàdàn.

orí ẹ̀ náà mo ṣe wà ìyẹn orí orin tí àwọn akọrin ìgbani tí wọ́n kọ. Ó bẹ̀rẹ̀ látorí àwọn K&S choir ní àwọn ayọ̀ ni. Òun mo fi wọlé tí mo fi kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Láti bẹ̀ mo bọ́ sọ́dọ̀ àwọn CAC Good Women. Látọ̀dọ̀ wọn mo bọ́ sí CCC ti Makoko. Láti bẹ̀ yẹn mo tuntun padà sọ́dọ̀ àwọn ti Good Women Choir.

ṣe ń gbọ́ ìwàásù ìyẹn nínú orin orin nínú ìwàásù ní ìbádá kẹ́ yí padà àti adarí ìjọ àti akọrin ìjọ wọ́n ní kẹ́ yí padà owó owó

àwọn tí a pè lórin rèé orin tó ṣe ìwásùn tó kìlọ̀ ìwà mo sọ ṣáájú lẹ́ẹ̀kan mo ní láyé ìgbà kan nínú ìjọ CAC àwọn ìjọ tí mo lọ jù dáadáa lọ CAC mo lọ sẹ̀lẹ̀ bá ti dàsìkò ìkórè wa àwọn composition àwọn arrangement orin tó pé gbúdọ̀ ṣiṣẹ́ ìwásùn ìjèrè ọkàn pé kan tẹ̀ tó kí ẹni tó fẹ́ gorí àga wàásù kó tó bọ́ sórí àga wàásù wọ́n ti kọrin ìwọ́gán tó jókòó gan ẹ̀mí ẹ ti tẹ̀ríba ẹni pé ó ti ṣetán láti gbọ́ ọ̀rọ̀ ìwàásù ẹmọ kan sọ pé wọ́n ti fi kọ́kọ́rọ́ sẹ́nu ilẹ̀kùn wọ́n ti ṣi gbayau sílẹ̀ kéèyàn rìnà rínú ilé kí ẹ̀mí mímọ́ kí ó lè bá ọkàn yẹn sọ̀rọ̀ àwọn orin tó ti ṣí ọkàn lẹ̀ tẹ́lẹ̀ tó wá dépò ní wàásù máa wá gorí àga wàásù tá wá fi ọ̀rọ̀ kin lẹ́yìn ó ní mo ṣe sọ pé ìwàásù ń bẹ nínú orin ń bẹ nínú ìwàásù

0: orin ninu iwasu iwasu ninu orin ẹgbẹ́ ń sáré lọ rẹ̀ polówó ọjà tó ń bá padà dé ńkọ́ àtúmọ̀ tẹ̀ yẹn sí apá bòmí ẹ kú kalẹ̀ ẹ má gbé kúrò ńbẹ ìkànnì lágẹlúlẹ̀ ń bọ̀
1: Assalamu alaikum gbogbo muslimi ile ise akorin ajo sile mimo aljanna travels loki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj odun 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o alo tun lo alogba olohun o se won wa ni karun awa leti o wi pe atete su latete ji fun gbogbo eni to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfare lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu november 2020 6 ni gbogbo pepe pe wa sopin ni le se ajana travels gege bi alakale ijoba saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se ajana travels to wa ni navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kale ba jo gunle so ilede saudi arabia fun ti haji 2027 fun alaye lekunrere e ma pe 0904-444-4945 esi le bo wa wo lori www.aljanatravels.com pẹlu aljana travels aji 2027 wẹlẹ mo lo tun je the evening light ala
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágẹ̀lú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágẹ̀lú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ona ton ton isi aseyori make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbogbo e e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.
3: Let me

0: Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Ilé-iṣẹ́ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport. Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,750,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: On Ladilu FM 96.7. Tọ́ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ tá a jọ ṣe lọ́jọ́ tẹ̀lé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa èèyàn lójú òpó ti rédíò gangan. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa lójú òpó ayélujára bóyá lójú Facebook àbí lórí àwọn rédíò apps káàkiri. Ẹ ṣe gidi ga mọ̀ lóore o, Lágẹ̀lú náà ń pè bí 96.7 òkè gájòkè. Ọ̀gá àdì tọ́ ọ́pọ̀. Ẹ mọ́ gbàgbé nǹkan tá a jọ pò tá a jọ sọ lọ́jọ́ tẹ̀lé pé orin ń bẹ nínú ìwàásù, ìwàásù ń bẹ nínú orin. Ẹ jẹ́ ká lọ rèé ṣàtúnṣe sí gbogbo àwa ilé ìjọsìn, ẹ bá wọn kọ́ àyà yín sọ̀rọ̀. Ẹnìkan yẹ yí orin ayé padà sórí ẹ̀sìn mọ́, kán jókòó kán mú orin jáde látinú bíbélì kán fi ṣe wàásù. Ó dá iṣẹ́ wa mọ̀ lóore o, lágbára ọlọ́run ṣe é ṣe kó jẹ́ pé lọ́sẹ̀ tó bọ̀ baálẹ̀ fúnra wọn lẹ́bàá pàdé. Ìyẹn bàmí délé ọmọ adéyanjú ọmọ wọn lọ́yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ̀ tó mọ́ tàtìbà. Olúwàgbẹ́ngàn ọmọ Ajayi mo wá lénìí, mo sáìn sí ẹ pé mo wá o, mo ṣe present sir, present ma. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo lémi nìkan kọ́ ọmọ wá tẹ̀míládé ọmọ adélé kì í bẹ́ ń bí. Àmọ́ fẹ́ kí lẹ́ẹ̀kan ó ní ń gbẹnu sọ̀rọ̀ torí pé mo ti pè lọ́mọ ọmọ kí ni mo pè é lẹ́ẹ̀kan náà. Ọkẹ́ ọmọ olùpọ̀ àléélú ìmílẹ̀ tó kù. Ó dá alágbára ọlọ́run tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ àtijọ́ pàdé nínú ìdùnnú àti nínú ayọ̀ nínú olúwa làwa ti lè ṣohun gbogbo lọ́sẹ̀ tó ń bọ̀ kájọ pàdé látàpá bí nǹkan mo sún mo sáyẹ̀nsì mo sọ pé ó dàbọ̀.

0: dájú kíní lólú yọ̀dé ń bí 96.7 sani kọ̀sani fífọ ẹ̀sì tí ì tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kálímọ̀dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

torí ìrìn alẹ́ nígbà náà ẹ sùn ẹ falala. Níbo lẹ fẹ́ lọ ní gbogbo ilẹ̀ Igbo alẹ́ lẹ́yìn ẹ̀dá jù ngbà náà. Ó wá di pa wá fẹ́ lọ ja gbósàrí mọ ní ìsàn gbósà mẹ́ni nìkan dání kó mọ jẹ́yìn méjì kó mọ jẹ́yìn wọ nìkan. Kí la bá débẹ̀ gan kí la ń wá. Kí la fẹ́ dá nítorí ẹ̀. Kí la fẹ́ dà tá àti dáwọn kan ò ti dàrí. Kí la fẹ́ ní táwọn kan ò ti ní rí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú mo kí yín. From 1999 up to date. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà nípò àṣẹ pátá nípínlẹ̀ Ọ̀yọ́ ni nílẹ̀ Yorùbá ni lórílẹ̀-èdè Nàìjíríà ni mo kí yín ẹ kú.

ilẹ̀ Ìbàdàn ni bàjẹ́ lógun ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ Nàìjíríà náà sì ní bàjẹ́. Bímbọ́lá onínda. Gbogbo ẹ̀ náà kọ́ la fi ṣàwẹ́wà, gbogbo ẹ̀ náà kọ́ la fi ṣàwàdà. Ẹ jẹ́ àpẹẹrẹ wa sí ní tẹ́ pè ní àjọ tó ní ronú.

0: ẹ rí pé gbogbo iléeṣẹ́ rédíò pátá nílẹ̀ nàìjíríà nípínlẹ̀ ọyọ ti wà gan bí pàápàá jùlọ nílẹ̀ ìbàdàn.
1: ẹni tí ayé ń bá gbà tó kéré dẹ́wù yáyẹ.
0: ẹ wà lórí ilà yìí ló.
1: ìbàdàn.
0: tí àwọn ọmọ tí ń kó lọ sákàtà àwọn ajínigbé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ńlẹ̀.
1: àmọ́ bí alẹ́ yóò tòrò.
0: kó tó wá di ọjọ́ ṣẹ́gun tó kọjá lọ ẹ̀ka tó tó mọ gbọ́ mi pé tó. ọ àbúrò ẹ̀ tó fi bàkan jẹ́ mínísítà fún ohun àmúṣagbá ńlẹ̀ yìí wọ́n tún jábúrò tiẹ̀ náà wọ́n tún jí gbé.
1: ọmọ tí wọ́n fi sílẹ̀ lójúlé lóko tó ewé orí.
0: ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ àtàánú ọlọ́run wọ́n dóòlà àwọn lálẹ́ àná. wọ́n dóòlà àwọn lálẹ́ àná.

0: ayé lo à ń tọ ni jọun àná nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan bí en ba ti pariwo ọmọ ekeke ẹ wá gba sàrá a ti fọn bóde adìẹ ni wọn gẹnu tíre ń gbà náà oyin àádùn ìrèké iyọ àti ṣúgà àbéèrè ntí wọn torí ẹ ṣe àbéèrè tá a fi jẹ àwa náà tá a jẹrè lónìí ẹyin náà tẹyin náà jẹrè lónìí ẹnìkan ò ní lé ní ọmọ ẹnìkan ò ní gbẹnu lé ọgọta ọdún nílẹ ìbàdàn tòní tílẹ mọkọlóhùn ọgbà sàrá rí níbo la ń lọ.
1: ẹ̀gbọ́n rẹ ni kàsákì rẹ ń kọ orí mọ́nàmọ́ná ló sì yàn láde.
0: níbo gẹ́gẹ́ la ń lọ. kí ló sọ àádọ́ta. kí la gbà táwọn kan ò ti gbà rí. kí ni ń bẹ lọ́wọ́ táwọn kan ò ti ní rí.
2: ọ̀rọ̀ tó yẹ má padà dé sọ.
0: ìbàdàn ń lé olúyọ̀lé.
2: ẹbí
0: ọmọ agẹ́sìn kó sínú ilé. ìbàdàn á mìsí ọ̀rọ̀ àgọ̀.
2: ọ̀rọ̀ tó yẹ má padà dé sọ. ṣé kí n sọ ẹ̀yìn èèyàn. ilé epo àti epo.
0: mo ti sọrí lórí ètò ìmúrin tí bá tún ń táyé bọ̀ ọlọ́run mo tún wù mí kí n tún jẹ́ wọn bíbí ilẹ̀ ìbàdàn yìí.
2: lájẹ lúlò lórí wọn.
0: mo rí pé èyí tí mo wá yìí mi ò kó àbámọ̀ pé mo wáyé mo tún délé ìbàdàn mo tún dépínlẹ̀ ọ̀yọ́. I'm proud of myself. I'm the native of Ibadan land. ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí. ìlú Ìbíkúnlé.
2: Adótìlé pẹ̀lú Ìbàdàn.
0: Ìbàdàn ọmọ agẹ́sìn kó sínú ilé. Àwa lọ máa jẹ̀gbé yó. Ìbàdàn ti mẹ́rú ẹrú ẹ̀ náà tún mẹ́rú. I'm proud of my city. Kò sí nǹkan kan tí mo fi wà tí mo fi bí mi ilé Ìbàdàn tí mo fi lè sọ pé mo kábàámọ̀ pé mo délé Ìbàdàn.
2: Ọ̀rọ̀ tó jẹ mọ́ Ìbàdàn. Ọkọ̀
0: àjọní. Kí ló wá dé?
2: Bàjẹ́ mọ́ Ìbàdàn.
0: Mo kílẹ̀ iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá mo gbé kùndùsì fún yín o. Mo gbé kùndùsì fún yín. Ẹ fọmọyọ. Bá mákẹ́ ọkùnrin. Bá mákẹ́ ọkùnrin.
2: Ilé adé.
0: Gbogbo ẹyin tẹ̀ ń pèsè ojú òpó ẹ ní sùúrù díẹ̀. Abala Abitẹ́ ti pèsè orí ètò ń ó sílẹ̀ láìpẹ́.

0: ilé orí olówó pẹ̀lú fìjàbí jẹ mọ́ra wọn.
1: Ilé orí olówó, ilé orí olówó pẹ̀lú sàrú ìjẹ mọ́ra.
0: Bó ló ṣe pìtàn lẹ́bàdàn tó ní ká ní kanra wa kéṣeéṣe. Kéṣeéṣe. Kéṣeéṣe. Bó la máa tokó abalé jẹ́? Bó ni wọn ò ṣe ní yọlẹ̀ lẹ́nu? Ẹni ó wá ẹni tó ti lú mi wà tó wá gbélé Ìbàdàn, Ìbàdàn náà lẹ̀yìn náà o. Ọba Tèkìtì wá, Ọba Tòǹdó wá, gbogbo bí tó wù kó ti wá nílẹ̀ nílẹ̀ Yorùbá yìí, Ìbàdàn ni wọ náà. Màá mọ̀ sọ, gbogbo wa ti bìkan délẹ̀ Ìbàdàn ni. Lágelú òbí mọ, níbi kẹ́nìkan pé bàbá àwọn ní jẹ́ Lágelú. Òun náà délẹ̀ Ìbàdàn láti ilé Ifẹ̀ ni. Bó bá jẹ́ fẹ̀, ọmọ Ìbàdàn ni ọ́. Bó jẹ́ Kìrè, ọmọ Ìbàdàn ni ọ́. Bó jẹ́ Òṣogbo, ọmọ Ìbàdàn ni ọ́. Nkankan ti ṣokùnfà ẹ délẹ̀ Ìbàdàn. Bó lọ́kọ, Ìbàdàn náà ni ọ́. Bó fẹ́yàwó, Ìbàdàn náà ni ọ́. Ẹ tún wá gbọ́ kàn sí lọ́sàn yìí. Kápò tí ẹ tún wá ọkàn wá ọkàn kọ́ lé Ìbàdàn ni. Ìbá àsáfè plọ̀tì ló ra, ìbá àṣe plọ̀tì kan, ìbá àṣe éka. Àjọ ni Ìbàdàn ni. Ẹ mọ́ ń pè wá lálejò mọ́. Àwa yí là nílù orí tí ẹ kọ fún ẹnu. Bẹ́ẹ̀ bá ti ráwọn ọ̀pátárẹ̀ bá tútù sáré. Ẹ bá ti lẹ́yìn tí ń kọrin ogun bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà. Ìbá àsorí ẹ̀sìn ní kọ, ìbá àsorí nǹkan. Ṣùgbọ́n tó pọ̀ ìwọ ń wà àlàáfíà ilẹ̀ Ìbàdàn, ń wà àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Nàìjíríà. Orin tí ẹ máa kọ fún ẹnu. Àwa la ní Ìbàdàn tẹ́ ẹ dógbò mọ̀ sọ́. Èyí náà tó ń ti wá ẹgbẹ́ ọdún tí wọ́n ti kọrin kalẹ̀. Ẹ wo Ìbàdàn, ẹ wo Ọ̀yọ́, ká tó pa lo ògbómọ̀ṣọ́. Tẹ́ wa ni èyí náà ṣe kí ni ó tó ń ti wá nínú ìfẹ́ ni ó ti kọrin ìkẹsẹ̀ nínú ogun àtijà. Mò ń fi abiamọ. Ẹ̀yin tẹ́ ẹ ti rù tẹ́ ẹ ti sọ, ẹ̀yin abiamọ obìnrin, mò ń fẹ́ méje lórí ètò ìlọ̀sàn yìí. Ẹ sọ fún Ọlọ́run tó ní ayé àtọ̀run lọ́sẹ̀ yìí, gbogbo ọmọ tí ń bẹ ní àhámọ́, ẹni tó ní ayé àtọ̀run kó kó wọn jáde pẹ̀lú àlàáfíà ara. Bíbélì wípé ó ní ọba ò lè sùn torí ọ̀rọ̀ ẹnìkan. A máa ń kọrin kan náà jọsìn. Dìde tó gún tó gún, dìde tìjà tìjà. A máa kọ, dìde nínú agbára rẹ, dìde Ọlọ́run mi, wá ṣèrànwọ́ fọ́kàn mi. Mo wà nínú ilé mi níjẹta òjò ń rọ̀ lóru gànjọ́. Mo wá rántí pé nǹkan ń bẹ nínú ugbó. Ọlọ́run tó tú àṣírí Astrofeli iwájú Dáfídì, tú àṣírí wọn. Ìṣọkùnrin ni, ìṣobìnrin ni, ìṣolówó ni, ìṣalágbára ni. Bó ti wulẹ̀ kó ń tàn ó ga tó. Ọlọ́run tó sọ Gòláyà àti kalẹ̀ iwájú Dáfídì jọ wọn ni. Kó sọ agbára ẹni náà kó sọ kalẹ̀. Ẹni tó ti fi àyà rẹ̀ fún ọmọ lọ́yàn rí ni mo pè. Mo pe méje lọ́sàn-án yìí. Arákùnrin kan jẹntán nínú Bíbélì. Ó ní ta ni Ọlọ́run yín tí ó gbà yín lọ́wọ́ mi? Fáráò ló sọ bẹ́ẹ̀. Ibi tó ti ṣiṣẹ́ níwájú Ọlọ́run nìyẹn. 09123008675 nọ́mbà tó wọ bí nìyẹn. Olúbàdàn of Texas. Ìránṣẹ́ Ọlọ́run ni yẹn gbìde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi àyà yín fún ọmọ lọ́múrí lọ́yàn rí, ẹ dìde lọ́sẹ̀ mo pè yín.
2: Hello
0: ma.
2: Olùpọ̀.
0: Ma.
2: Orúkọ Jésù.
0: Àmì.
2: Agbára ẹ̀jẹ̀ Jésù.
0: Àmì.
2: A mọ̀ sí àwọn ọmọ tó wà ní olórí.

0: Martin lọ ni o. Ti sa bi farao bo ba se bo bo se pora be ni won pora.
1: Ami.
0: Gbo awon ti ni Nigeria lara.
1: Ami.
0: Ti tori owo, ti ti tori ipo, ti won je ka ni semi ni Nigeria. Wo wa Olorun wa ba ja won tan mo.
1: Ami.
0: Ti a ba pa ti wo gbo Olorun ja fun emi won.
1: Ami. Ami.
0: Ami. Ti awon omo ile.
1: Ami.
0: A ti e fe ko pese kan. Laaye ni akoku won.
1: Ami o, ami Olorun, ami Olorun.
0: Ami
1: Olorun. Ami o, ami o. Ami, ami, ami, ami, ami,
0: ami, ami,
1: ami, ami, ami, ami,
0: ami, ami,
1: ami, ami, ami, ami, ami, ise musulumi isafa isoni sese ni mo pe lose to jobirin to ti fun omo loyan ri edide edide edide ipo wo ni awon omode won yi o wa ninu igbo nu otutu ipo wo ni won wa nipo wo ni won wa ipo wo ni won wa hello hello
2: e ka
1: san mummy yes ma
2: ayiraye ko so awon omo yen
1: ami olohun
2: ninu igbekun aye ta awon omo yen wa ayiraye ko si won
1: le ami
2: agbara to ti paul ati sila le ninu ti ko so awon omo yen
1: ami
2: ayiraye ko si be
1: ami ah arabirin yin sun ekun mo ri ninu okan yin pe sun ekun ara daje ma bada olorun gbo ninu orun gbọ nínú ọrùn gbọ nínú ọrùn hello
2: hello
1: hello ma
2: ẹjẹ jesu agbara ẹjẹ jesu
1: ami
2: ni orúkọ jesu
1: ami
2: ni agbara ẹjẹ jesu
1: ami
2: ayérayé ọlọ́run àwọn ọba tó pọ̀ nípa àtàgbára ẹ̀yin la pè lọ́sàn-án yìí lórí àwọn ọmọ wọ̀nyí ẹ̀mí mímọ́ ya tú wọn sílẹ̀
1: ami
2: ẹ̀yin tẹ́ ẹ bá ìmọ̀ mọ́díkàì ẹ̀jẹ̀ bá ìmọ̀ mọ́líjẹ́ lórí mọ́díkàì lórúkọ bàbá tọmọ rẹ mo yẹ tú àwọn ọmọ ìsílẹ
1: ami
2: gbogbo agbára tẹ ẹ fi ń jẹ ọlọrun ó yẹ fi tú àwọn ọmọ ìsílẹ
1: ami
2: bàbá ìṣọkùnrin ni ìṣọbìnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni lórílẹèdè nàìjíríà tó ń yọ wá lẹnu ẹmí mímọ yọ wọn lẹnu
1: ami
2: lórúkọ bàbá tọmọ rẹ mo lọ yọ wọn lẹnu
1: ami
2: ní ìpínlẹ ọyọ nílùú ìbàdàn níbi gbogbo yòówù tí wọn lè fara sí lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹmí mọ ó yẹ tú àṣírí wọn
1: ami
2: ọba tó tú àṣírí àwọn tó fẹ́ lè ó yẹ tú
1: àṣírí
2: wọn
1: ami
2: ẹ ba ìmọ̀ wọn já ẹ̀yin lẹ́ba ọmọ fọ́nrán òjẹ́ lórí àwọn ọmọ ìs
1: ami
2: eso imo won do fo
1: ami
2: loruko jesu lo so mo won do fo
1: ami
2: baba e je wo agbara yin
1: ami
2: nitori pe igba yin ka
1: yes
2: agbara yin ka
1: yes
2: e le se
1: yes
2: e tun le se ju be lo
1: yes
2: baba e je wo agbara yin
1: ami
2: a fe wo agbara yin o
1: ami
2: a fe gburo ayo ninu ose yi
1: beni
2: a fe gburo ayo lori awon omo lori awon sisa ti gbogbo ti won bi awon eyan mo olu ẹ tú wọn sílẹ
1: ẹbí
2: tí tóbi agbára yín hàn
1: àmì
2: afẹ gbúrò ayọ látọdọ yín
1: àmì
2: afọ mọ pé ẹyin lọ lọrùn
1: àmì
2: ẹbí tí tóbi yín hàn
1: àmì
2: àwọn sì máa yìn yín
1: àmì
2: àwọn máa gbé yín ga
1: àmì
2: ògbó ni forúkọ
1: yín hàn
2: ní orúkọ jésù kristi olúwa wa
1: àmì
2: àmì
1: àmì
2: àmì ní orúkọ
1: jésù. Arákùnrin kan ti sọ lórílẹ̀ rí pé ó fi vision 2030 ta bóun ó ṣe rú lórílẹ̀-èdè rèé ṣùgbọ́n ọlọ́run sọ pé bó ṣe ṣe kọ́hun ọlọ́run gbà wá gbà wá. Hello ẹ kú ò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn mà tàbí ká hello ma
3: hello
1: ẹ ká san ma.
3: Kí lo ò lè ṣe Ọlọ́run bàbá kí lẹ ò lè ṣe? Kí lẹ ò lè ṣe o Ọlọ́run mi kí lẹ ò lè ṣe? Ẹ̀yin tí ẹ dá
1: ayé àtọ̀run kí lẹ ò lè ṣe?
3: Kí lẹ ò
1: lè ṣe Ọlọ́run mi
3: kí lẹ ò lè ṣe? Ẹ gbàjòkè lọ Ọlọ́run mi ẹ gbàjòkè lọ. Kí lẹ ò lè ṣe
1: Ọlọ́run mi
3: kí lẹ ò lè ṣe? Bàbá mi àti Ọlọ́run mi
1: mímọ́
3: alágbára gíga mímọ́ mímọ́ àní ká képe yìí ẹ dá wa lóhùn
1: bẹ́ẹ̀ni
3: a képe yìí ní ọ̀sẹ̀ yìí ní ó torí àwọn èèyàn wa tó ń wà nínú ìdòwò bàbá ọmọ ọlọ́run ẹ̀mí mímú ẹ kọjá lọ síbẹ̀ pé bá ní tí wọn sílẹ̀ lórúkọ
4: jésù
3: pẹ̀lú orúkọ yín tẹsán jẹ́ ọlọ́run ẹ jẹ́ korúkọ náà kó gba ẹ gba ẹyẹ ọpẹ́
4: mi ẹ ṣeun. Hello.
5: Hello.
4: Hello, ma.
5: Hello.
4: Hello, ma.
5: Eka
4: san o.
5: Eka san.
4: Eka san. Yes,
5: Jehovah.
4: Mimo.
5: Jehovah.
4: Mimo.
5: Yesu Kristi.
4: Mimo.
5: Michael Mimo.
4: Mimo.
5: Olúwa gbọ́ ọpẹ́ wa.
4: Ami.
5: Ní wákàtí lórí àwọn ìránṣẹ́ lórí àwọn èso wẹrẹ wa àtàwọn tíṣà wa olúwa gba ayé wa.
4: Ami.
5: Fúnpẹ́ òkè tí ìgbẹ̀kan dòkú lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù olúwa gbọ́ ọpẹ́ wa.
4: Ami.
5: Ẹlẹ́ṣẹ̀ mi ẹni tó ń gbàdúrà àtàwọn tó wà gbogbo àwọn iná ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ní orúkọ Jésù olúwa darí jù wa.
4: Ami.
5: Ní wákàtí mo wá bẹ̀ Jésù ọmọ lọ́ mo fẹ́ kó nìkan jẹ́ pẹ̀lú ọwọ́ agbára.
4: Ami.
5: Mo fẹ́ kó ti pa àná àti iṣẹ́ ìyanu kan lè mọ̀ pé wọ́n ní ọlọ́run.
4: Ami.
5: Ọlọ́run ṣọpa olúwa rìn kọjá.
4: Ami.
5: Nínú ìtẹ̀dọ́ ní sọ́kọ̀ ọmọ yẹn sí ní orúkọ Jésù olúwa rìn kọjá.
4: Ami.
5: Pẹ̀lú ọwọ́ agbára tó fi jẹ̀yìn ọlọ́run ayé bí ẹ mọ̀ di ọ̀run. Ẹ̀yin àgbàgbà yìí màdé káàdì ọ̀run ó lè sọ̀ kalẹ̀.
4: Ami.
5: Ṣé ibi táwọn ọ̀ràn ọ̀tẹ́ yìí wà lórúkọ Jésù olúwa tún wọn sílẹ̀.
4: Ami.
5: Mo gba agbára sátánì àtọmọgùn rẹ̀ tó dènà lórúkọ Jésù olúwa kó gba àmọ́ wọn jẹ.
4: Ami.
5: Lórúkọ Jésù lè pàṣẹ Jésù ọmọ náà ọmọ ìdánwò bàbá ọmọ ìmọ̀. Ó yà lọ mí sí wọn.
4: Ami.
5: Mo gba agbára tó kọ́ àwọn ọjà tó lọ wọ̀ nígbà wọ̀ nígbà. Gbogbo agbá tó fa rẹ̀ dìde agbóhùn tó lóhùn ònígbàwọ̀ nígbà lórí àwọn ìránṣẹ́ ìlọ́ọ̀kọ̀ jésù olúwa kó gbà mọ́ wọn jẹ́. Agbára tó fi bẹ̀ náà lẹ́nu olúwa kó tún wọn sílẹ̀. Lọ́ọ̀sẹ̀ yìí lọ́ọ̀sẹ̀ yìí kí á ti akọ́tọ́ tọ́jọ́ wẹ́ẹ̀sẹ̀. Bàbá ni ọmọ ẹ̀mí nínú ọlọ́run ọ̀ṣọ́fà olúwa fẹ́ ara rẹ̀ hàn. Lọ́ọ̀rùn ìwé ìwé ṣéèṣù tó ń fẹjọ́ sọ̀rọ̀ àwọn ọmọ wa
4: àmì
5: àwọn ọmọ wa kò tó àwọn ọmọ ṣéèṣù rẹ̀ káyọ̀ máa ń yan olúwa ṣe bí ọba
4: tọ́lá
5: mi ní ìkórè àwọn ọmọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀ṣọ́ṣọ́ àdúgbò àwọn ẹgbẹ́ ẹ̀yin ìránṣẹ́ kótó tó jẹ́ ọwọ́ ìṣe onílò ní gbàgbọ́dé ọlọ́run ìṣẹ̀dá àti ìṣẹ̀dá yín sílẹ̀ nínú àwọn òkùnkùn tó ra nínú àwọn jíjí nínú àwọn òkùnkùn nínú àwọn àwọn alágbára.
4: Àmì. Hello.
6: Àlàáfíà fún yín o.
4: Àlàáfíà fún yín sà.
6: Olúkọ.
4: Bàbá.
6: Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí náà.
4: Yes sir.
6: Ṣé ẹ rí àdúrà ń gbà?
4: Bẹ́ẹ̀ni.
6: Àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti mùsùlùmí.
4: Bẹ́ẹ̀ni.
6: Àti onísẹ̀sí. Gbogbo wa là ń gbàdúrà.
4: Bẹ́ẹ̀ni.
6: Ọlọ́run sì ń gbọ́.
4: Bẹ́ẹ̀ni.
6: Ìyá tó bí sókòtò.
4: Ló bẹ́wù. Bẹ́ẹ̀ni.
6: Ìyá tó bí bùbá ló bí rò.
4: Bẹ́ẹ̀ni.
6: Ṣé ẹ rí ibi tá a ti sí gangan?
4: Ẹ sọ.
6: Ìlọ yẹn ká padà sí.
4: Ó dáa sá.
6: Ẹ gbé nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ tẹ́ ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ ní ka ni ọ̀jẹ̀ sàárà rí.
4: Kò sí o.
6: Ọjọ́ Jímọ̀ Ájẹmọ́sà.
4: Bẹ́ẹ̀ni.
6: Nílé wa nídìí òru tá a bá ti jáde nínú ilé tiwa ilé bàbá làwa àlágbàbọ̀ sí káà lẹ́yìn lọ́hùn lọ́jọ́ iléyà tí wọ́n bá pẹran orí sìmẹ́ǹtì tí gbogbo wa ń sùn ibẹ̀ náà láti pa ibẹ̀ náà láti máa jẹ́.
4: Bẹ́ẹ̀ni.
6: Mo rántí àwọn ọmọ bàbá làwa bọ̀dá kọ́lá bọ̀dá mufu àwọn yẹn jèmi lọ àjọ máa kó rìn rìn ni ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni. Kò sẹ́ ilé kan tí wọ́n lè sọ nílùú Ìbàdàn ní ìsìn pé kò sí mùsùlùmí kò sí gbàgbọ́ kò sí ẹlẹ́sìn ìbáláyé.
4: Kò sí.
6: Níbo la ti ibi tá a ti sí lọ yẹ ká padà sí o. Tá a bá padà síbẹ̀ à ń tanra wa jẹ ni. Ìyẹn ini. Ṣé ẹ rí nípa tàwọn ọmọ tí wọ́n tó tẹ ní a máa gbàdúrà. À ń gbàdúrà o à ń gbà o. Torí pé àfi ẹni tí ọba bímọ rí.
4: Bẹ́ẹ̀ni sá.
6: Bẹ́ẹ̀ni ọba tí ìbímọ rí gan ọrọ̀ ọmọ lẹ́yìn ẹ tiẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
6: Tó ti yẹ yín. Ṣùgbọ́n ǹjẹ́ a ṣe tán láti fẹ́ káwọn ọmọ èèyàn wálé lórílẹ̀ Nàìjíríà ìbéèrè sí gbogbo agbọ́dọ̀ bíra wa nìyẹn o. Tá a ṣe tán tá a fẹ́ kí wọ́n wálé àwọn ọmọ àbúrò Adélábú wọn kó wọn lọ.
4: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n rí wọn gbà padà.
4: Bẹ́ẹ̀ni.
6: Ọ̀nà wo ni wọ́n fi rí wọn gbà padà? ṣe rí ẹgbẹ́jà máa tara wa jẹ ọlọ́run ti ṣe gbogbo tọ́lọ́run lè ṣe lọ́lọ́run ti ṣe fún wa ọ dàbí olórin kan ni pé ohun gbogbo ló ṣe fún mi kí ni olókìlò ò tíì ṣe fún mi kí ni ọlọ́run ò tíì ṣe fún wa ní nàìjíríà ìlú tó dáa tó nàìjíríà láyé mi ò tíì rí tàbí ilẹ̀ ìbàdàn ẹgbẹ́jà fi ẹ̀mí àwọn mẹ̀kúnnù ṣòṣèlú mọ́ tá a bá ṣe tán kí gbogbo àwọn olówó wa nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀ nàìjíríà kí wọ́n dìde ẹ wò ó kò lè lọ́jọ́ mẹ́ta ẹgbẹ́jà ká tara wa jẹ.
4: God bless you.
6: Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o.
4: Ọlọ́run
6: gba àwọn ọmọ yẹn jáde o.
4: Ami, ami.
6: Ọlọ́run ò ní lọ. Ifá nígbà tí Pétérù kan tọ́ba mu tì mọ́lé tó bá wọ́n bẹ lórí nínú Bíbélì. Ẹ gẹ́ẹ̀lì lọ́lọ́run lù tọ́lọ tú Pétérù lẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
6: Sọtí ẹyin. Àwa láàlọ́ ta lọ tú wọn lẹ̀ o.
4: God bless you, sir.
6: Tá a bá láǹgbà àgbọ́ àgbà o, Ọlọ́run sì gbọ́wọ́. Ọlọ́run sì dáhùn.
4: Ẹ ṣe gan, sir.
6: Ẹ
4: ṣe mú dúpẹ́ sí. Amen. You are welcome, sir. Thank you so much. Hello.
7: Hello.
4: Hello.
7: Ẹ káàsán o.
4: Ẹ káàsán ma.
7: A kú ètò.
4: Yes, ma.
7: Ní orúkọ Jésù.
4: Àmì.
7: Ní orúkọ Jésù.
4: Àmì.
7: Bàbá dúpà yìí lóko.
4: Ẹ ṣe o.
7: Fún ọjọ́ tòní mi wá gbọ́ pé wá.
4: Àmì.
7: Aráyé wá gbẹ yìí.
4: Àmì.
7: Ọlọ́run yẹ lálẹ́ yìí kọjá ọyọ́ àbí táwọn yẹ kú wọn jáde.
4: Àmì.
7: Àmì rẹ̀ bá wa gbà wọ́n sílẹ̀.
4: Àmì.
7: Olúwa gbogbo agbára kágbá tán lè máa lò lórí àwọn ọmọ lórí Nàìjíríà ló yẹ bàjẹ́.
4: Àmì.
7: Ibi táwọn náà wà mọ́ yẹ kọjá lóbi yẹ lọ labẹ̀ kọjá.
4: Àmì.
7: Ẹ̀mí ó yẹ gbà wọ́n jáde.
4: Àmì.
7: Tó tó di ọ̀la ẹ̀mí mú yẹ jẹ́rọ agbára.
4: Àmì.
7: Ọlọ́run 1930 agbára òṣèlú 1930 ó wà níbẹ̀
4: kó. Bẹ́ẹ̀ni o.
7: Owó ẹ̀mí olúwa olúwa agbára yóò yẹ lù yẹ lù.
4: Àmì.
7: Àdó yẹ gbà wọ́n jáde.
4: Àmì.
7: Ẹ̀mí ó yẹ kó sí wọn nínú.
4: Àmì.
7: Láti tún àwọn ọmọ náà sì ló yẹ kó sí wọn nínú.
4: Àmì.
7: Ẹ tí wọ́n lọ́rọ̀ àlàyé máa lò láti bá gba ọmọ náà yóò yẹ gbé dìde.
4: Àmì.
7: Ẹ̀mí mímọ́ yẹ gbé dìde.
4: Àmì.
7: Ara yóò yẹ jẹ́rìí ara yín.
4: Àmì.
7: Ẹ̀mí mímọ́ yẹ jẹ́rìí ara yín.
4: Àmì.
7: Ọba tó pọ̀ nípa àti agbára a fẹ́ kó o la ibẹ̀ kọjá ní kí lẹ́yìn tó ṣú a fẹ́ kí o rí ọwọ́ ìyanu fẹ́ kó o fi gbà wọ́n jáde ẹ̀mí ó yẹ gbà wọ́n jáde.
4: Àmì.
7: Lọ́wọ́ agbára òkùnkùn tán wà lọ́wọ́ agbára tábàtọ̀ ẹ̀mí ó yẹ gbà wọ́n jáde.
4: Àmì.
7: Lọ́wọ́ àbẹ̀ kí bí ṣẹlẹ̀ sí mọ́yẹ̀ kí bí ṣẹlẹ̀ sí
4: wọn. Àmì Jésù.
7: Olú ẹ̀ dá wọn sí.
4: Àmì.
7: Ẹ̀mí ó yẹ dáàbò bò wọ́n.
4: Àmì.
7: Owó àbúrẹ́ ó yẹ fi bò wọ́n.
4: Àmì.
7: Ó yẹ ṣíjì bò wọ́n.
4: Àmì.
7: Ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà.
4: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù.
8: Ẹni tí ọba ni ìlà ká yìí.
4: Ìbàdàn ni mí. I'm proud of my city. I'm proud of myself too.
8: Adúgbò òkúlẹ̀ bàbá wa.
4: Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Ìbàdàn.
8: Olúyọ.
4: Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o.
8: Adúgbò òkúlẹ̀ bàbá wa.
4: Ẹ mọ́ ṣe ní kò kàn mí ìwò ń tèmi. Ẹ mọ́ ṣe ní ṣe bí wọn ò lọ́mọ nílẹ̀ yìí.
8: Adúgbò òkúlẹ̀ bàbá wa. Òróró ilẹ̀.
4: Hello.
9: Hello olupo.
4: Hello ma, e ka san ma.
9: E ku esiko.
4: E ja kọlọ nikan.
9: Oluwa ba yin se o.
4: Ami Olorun. Mo n gbọ yin.
9: Gbogbo adura tawọn abiyamọ lọkunrin lobinrin ti n gba loruko Jesu o ma gba.
4: Ami o.
9: Gbogbo ti awọn ọmọ yẹn ba wa Olorun to yọ Peteru ninu ti gba ba wa yọ wọn jade.
4: Ami.
9: Ayeraye ayọ wọn jade.
4: Ami.
9: Ìkúnlẹ̀ abiyamọ ayọ wọn jade.
4: Ami.
9: Jésù
4: Olúwa
9: wa.
4: Àmì àmì àmì lọ́kọ̀ Jésù. Hello. Hello. Hello. Hello.
10: Hello.
4: Hello ma.
10: Ẹ̀kọ́ ọ̀lẹ́ sà.
4: Ẹ̀kọ́ ọ̀lẹ́.
10: Ẹ̀kọ́ sà. Ẹ̀mí àwọn wọ̀nyí. Iṣẹ́ ẹ̀rọ gba ọ̀pọ̀ o. Ẹ̀mí ọmọ Ọlọ́run. Iṣẹ́ ẹ̀rọ gba ọ̀pọ̀ o. Gbogbo ohun gbogbo lẹ lè ṣe. Gbogbo ogun lẹ lè ṣe. Ajé ti kò sí ìyọ̀rọ̀ rẹ. Iṣẹ́ ẹ̀rọ gba ọ̀pọ̀. Tó gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ọdún gbọdọ̀ ti gbọ́ ọmọ yẹn náà jẹ́ lójú òkú kéèkì mọ́wà. Ọlọ́run jẹ́ ìyá àlàáfíà. Gbogbo ìgò ń dẹ̀ sínú ìjọba. ojojo wa awon na yo yijo yo gbadura fun won ni mo gbadura mo gbadura ojo to yo yo yo dale bi mi hokiri o ma ya awon yi o
4: e
10: gba lowo lo ma joju ti won won ba wa nki won yin mo nkan to ma se o ti gbo awon bandage do ma put awon yen ma jade se gba lowo yo gba lowo na won ma je dai won yin gba wa pa o
4: ami ami ese o. Hello.
11: Hello.
4: Hello. Hello.
11: Lorukọ Jesu Oluwa gba won fun wa lalaye
4: o. Amen.
11: Awa ti a ma ye pe yin a bi a mo run e ti je ran lowo.
4: Amen.
11: Lorukọ Jesu e ti je ran lowo.
4: Amen.
11: Ki ile ola to ki ile yin ko to ju ti di aro nla Oluwa ti je ran lowo.
4: Amen.
11: Awiyan Olorun.
4: Amen.
11: A be ga.
4: Amen.
11: Ogoni fun
4: Eloluya. Se mo dupe o.
12: Oluya
4: emi ki fi gbogbo enu so lori eto abo ipinle Oyo abile Nigeria abilu Ibadan tori bi pe awon toro kan tin sise won si ti gbe igbese to po. Hello.
13: Oruko Jesu.
4: Amen.
13: Oruko eje Jesu.
4: Amen.
13: Adupe baba adupe omo adupe alara yin logo adupe to ti se na yin
4: mo
13: ti awon iran se ti awon eyan oruko e ko wonu bo Oluwa baba wa tun won sile.
4: Amen.
13: A palase ni gbe ada la ba gbe amọ ko si mo se le se eni ka tire eyan yo o eni ka kan ko eni yo yo si
4: bene
13: to ba ri be loni a korajo papo a gbadu asi Oluwa e tu won sile
4: amen
13: e wa so gbogbo agbara won dufo ni o Jesu Oluwa wa
4: amen amen amen loruko Jesu. Hello.
14: Loruko Jesu.
4: Amen.
14: Ni agbara eje Jesu.
4: Amen.
14: Oba to laye to ni orun.
4: Baba.
14: Oba to gba Daniel to gba kuro lowo oba buburu yen. To tun sile ni oke ni. Awon omo to wa nu gbekun atoluko won. Asi gbogbo awon to ku si ni gbekun. Oluwa tun won sile.
4: Amen.
14: Oluwa tun won sile.
4: Amen.
14: Olorun 1930 Olorun Joseph Ayodele Babalola tun won sile.
4: Amen.
14: Baba wa to wa lori oye lowo lowo igba ti eni le a se se ki kankan ko to se e baba wa is.
4: Hello.
13: Hello.
4: Hello sir.
13: Mr. Oni eku ole sir.
4: E ka san
13: opolo yan ni daro
4: ami olohun
13: ile oni yo yin lagbara dani waye
4: ami
13: e lagbara dani waye gbogbo omo to wa ina ama eredu ayo ba yo won
4: ase o
13: atokunrin atobirin atomode atagba eleduwa o ba yo won
4: ase o
13: adufa fun orun mi la nigba ti baba n be laarin awon eleye won na ma ba se baba je won na ma da se baba ru orun mi la wa ti ye won oni bi alaso wa ti ba koja laarin orun oro e ma ru awon eleye loju oro omo yi ko ru gbogbo won loju
4: ase
13: o won yo laye talafia
4: ase o
13: adufa fun orun mi la nigba ti baba n ti ko lorun bo wa si laye won na orun mi la oni baba ewu n be niwaju oni to ba se keto orun mi la ni oni ko ni se wu oni tori pe iwaju ona keke olo kan poro ti e si won na orun mi la oni to ba se keto won ni oni ewu n be leyin oni to ba se keto won ni oni eyeyin ba onda keke poro ti e si won so fun orun mi la oni atotun atosin oni sagun ni soro ti e gbogbo omo to wa ni ajaga eledu akoba yo ko be
4: ase o. Hello. Hello sir. Adupe o. Ade se o. Mo ga ji la phone ka dupe lowo yin o. E se o. Ah. Hello.
15: Hello.
4: Hello. Hello ma.
15: E ku eto.
4: E se won.
15: Oba to ju gbogbo oba lo. Tu lagbara ninu ohun gbogbo.
4: Bẹẹni.
15: Oba mi o ke to yo ye sisi pe o ti kanga. oba to le gba ni to le la ni yo wa la gbogbo ori to tin gbadura la taaro to tin gbadura la ti gba tawon eyan ti wa nu ide olorun elejumare yo ba gba won kuro ni ide ma ti adamu
4: amen
15: oba mi o pe ba gba won kuro ni ide ni gbogbo ide ma no bi adamu
4: amen
15: iso ata ko to wa ninu aya fun ibi gbogbo bi yewu tan ba wa oluwa ba rojo ife
4: amen
15: gbogbo to nje ohun buburu ninu igbo to ni se ko de
4: amen
15: atomode ni ati agba ni atokunrin atobirin to wa ninu oluwa adabogo
4: amen
15: oba to ju gbogbo oba lo adabogo
4: amen
15: malaika to wa ma nwo nu alagbara to npa pida to so bijire yo ba wo nu awon alagbara to to won pamo
4: amen kon faya kon
15: oba nu yo yan malaika wo nu wa ba gba won kuro malaika yan wo nu aye won ere buguru wa ku lenu
4: amen
15: gbogbo awon afemi kemi wa ipo olerumare a wo nu aye
4: won amen
15: anu olohun a gbojo sori awon mo yi
4: amen
15: atokunrin atobirin won to wa nbe olohun a da won pada bo layo
4: amen
15: nigeria elumare olohun a ba wa pa tutu
4: amen
15: oba to ju gbogbo oba lo asa tun se si nigeria
4: amen
15: ipinle abiamo asa tun se si nigeria
4: amen
15: oba mi oke to yo yesu fun mi yo yo awon mo won yo yo ati tetere atata won olohun a yo won
4: amen
15: ola na bi lodo olohun ola la la la kwata illa billahi li azim gbogbo wọn ni wọn gba ìtúsílẹ̀ ọrọ̀ ìbẹ̀rẹ̀ látòrí àwọn yẹn àtàwọn tó ti wà lọ́dọ̀ àwọn kan tẹ́lẹ̀ náà ni àtàwọn míì náà tán bá kó ọlọ́run àpò wọn lọ bẹ́ẹ̀ ni ó rí pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run tó bí láì nínú ṣáítánì rọ̀jù ọlá bísí láì ramọ́ni rọ̀jù aláwọ̀ láì láì láwọ̀ ayé olùkọ́ yìí látàrí oṣù ojúnà tí wà lánàmù làwọ̀ mọ́ fi pamọ́ wá sí
4: Amen.
15: My mom's inherited monster and last year as if I would need that we love you, even in real alarm.
4: Amen.
15: Mom, I know I did you, I'm not as if I
4: would.
15: Alarm with you, too, mom, is there, you need me, you love me, monster. While you have received you, I'm not what you are sharing.
4: Amen.
15: A liar who do who is who, mom, I really have you.
4: Amen.
15: A liar who do who is who, mom, I really have you.
4: Amen.
15: A liar who do who is who, mom, I really have you.
4: Amen.
15: Salamu kula bira hira him.
4: Amen.
15: Salamu kula bira hira him.
4: Amen.
15: Salamu Salamu kola biro hira hi am. Salamu kola biro hira hi am. Salamu kola biro hira hi am. Salamu kola biro hira hi am. Wala ilu mat atio. Wala manato mba njio edani ni ba kubu kwa wanyo.
4: Amen.
15: Kwa wadi juli la wako. Tansi lola yoko wakampo para la yo.
4: Allahumma.
15: Eje uri ba ilu mat yo ba.
4: Amen.
15: Oro wawa aja siduni.
4: Amen.
15: Kuja sa yo.
4: Amen.
15: Kuja sa kweso na idia.
4: Amen.
15: Ola bisi ni la ramon rohi.
4: Amen.
15: Ina ata ima kalika usha.
4: Amen.
15: Wasoli li robji kawana.
4: Amen.
15: Ino usha ni aka wale aka. Subhana rabbika
4: rabbil izzati
15: amma yasifuna
4: assalamu
15: ala al mursalin alhamdulillahi rabbil alamin
4: amin
15: wa la ilaha illa huwa wa fa'at
4: amin
15: wa la awon to mo so ja wa lo ilaha illa ba wa gba o wa la awon to so labe ile ti mo so sita ba wa gba o
4: amin
15: amin ilaha illa huwa samana wa
4: amin dabo ese mudupe o ha ara mi si tuka inu mi si dun I think in Lori Taja. Come back, Padadi. Onisha can't move a for you. LML.
12: On Yagiru FM 96.7. Shit!
16: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
17: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
18: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
19: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
16: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìí Cashflow nínú oṣù Júùnù. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńláńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashflow.ng. Mídìí Cashflow ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Wọnú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday. Ẹ darapọ̀ mọ́ wa lórí Ìlàjẹ̀lú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Ìlàjẹ̀lú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbogbo ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé, àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye, àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọ̀n rírì, àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá, ọba Iṣan ara, ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan, adójúkọ People's Girl Grammar School, 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: Ibadan ile alaafia ile Ibadan ile dunu ile Ibadan ile tesiwaju ile teyan mo wo ti nu e mo pe mo ti de kori ta ti yoro mi o ti da
1: olupo baba
0: mo kiyin o
1: ko ni se mi
0: ami olohun
1: emi mo wure lo le pa ke network to ja we ke mo bi le ina ni
0: yo da fun yin
1: I ni tenu gbogbo owo o
0: ase idumare
1: agba olohun ona ti n gbe papa da meja e lagba olohun ayo ni ti bi ohun mu yin
0: ami o yara
1: e ro foko yin gbogbo igbona igbona ba di ko ni de bayi
0: ami olohun
1: ninu egun ninu isoso oni ma o ti n yo ti na ni gbogbo soro so e ni je na lagba ara da ni waye
0: ami olohun
1: e wa ni toju le mole
0: ami o
1: agba olohun e ma mo wi
0: E
1: ma mo so won ni se ise ni iya nje ni lodi fa fa ko mo loja
0: ni
1: se gbogbo kini ni igbo eledumare ti filaje ni fm si oloja fun gbogbo aye leni ewe ipele ni ko tun rere wa wa ni awere ko ipele ni ko tun rere ko wa wo
0: ase o wi ga wa wi le e ma gbe kini nbe lo re o
2: oluya
0: wala e wa yawe lowo re iwe kan nbe lo re ta jo pin lo iwe kan nbe lo re iwe kan mi ke ma bi le iwe kan nbe lo re ma pa ro fun mi
2: yato edu
0: alaba loju olomi o mu wa bo
2: oro ile
0: o je ma ma yo ko nbe o hello
3: hello
0: hello ma
3: hello sir
0: hello ma
3: oh o e ku eto
0: yes ma
3: orúkọ mi ni Mrs. Rachel Abiodun láti Omi Adio. Èmi ò mú nọ́mbà èmi kàn fẹ́ bèrè ni pé àwọn bàbá àjẹjọ pé ṣe ti bá wọn rí ọ̀rọ̀ wọn yanjú àwọn bá àti màmá tán wá ní.
0: Ẹ ṣeun yóò dáa fún yín ojú òní tì yín ẹ ní gbàgbé mọ àti mú kẹsẹ̀ kan bọ̀ lọ ló sì bá wa dá sí díẹ̀díẹ̀ ṣùgbọ́n ọjọ́ Wednesday tí. Aba lo saafin Olubadan ka te pepe oro ida da eni gbogbo rogbodiyan to gbale gboko yen lo wa po ise po laafin lo yen so to koja yi ise po laafin sugbon lo gbo lo se ta mu lo gbo agboro yan ayo lo gbo lodo Olorun lo gbo Olorun the personal assistant to the Olubadan land magaji ta gbade yan ka mo ki yan ku ise gbogbo to koja un ni dupe nikan le je nje ale nu won ni dupe nikan le je nje ale bemi na o se je lati jo tuesday to fi wo ijeta to ni mo je naja mo je gele lana eh sugbon ijeta o le die
2: oluya le riya
0: e ku ise o adeola oloko mo kiyan se gan ni thank you so much ẹkú àgbálẹ̀ bí wọ́n ṣe gbọ́ ni wọ́n ti fọ́n mú pé níbo nílẹ̀ ìbàdàn ń bí ẹ wá dàkún lọ́sẹ̀ ẹ̀yẹ dàkún tó ọlọ́yà karabọ̀ wọn kalẹ̀ yanjú ẹ̀ fún wọn dáadáa ọlọ́run ní jẹ́ kí n kẹ́ ẹnì kọ́ọ̀kan wọn ọlọ́run ní jósòfò àti ní dààmú ẹ jẹ́ kí n mọ̀ lọ́lé èmi àti yún àtúnpadà pàdé lórí ètò kẹjẹgbẹ́ èmi àti ògúrúgbà lóògùn àkànwá yá ìmọ̀jẹ̀ wà nù nira ìnira ò dáa ẹ ti mọ bá àti mọ ń ṣe èmi àti yún tún pàdé lóògùn lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní àtòrí ọ̀fẹ́ àti gbẹ̀tọ̀ báyé ṣe dà ẹ mọ̀ bínú o iná tí à ń lò lásìkò yìí iná ló fà á o iná tí a fi lè mọ tá a fi lè mọ ṣe mọ́júmọ́ 24 hours iná yẹn àrí lò mọ́ o torí náà lógo lọ́dọ̀ ọlọ́run báyé bá tún ti yọ báyé bá tún ti sílẹ̀ lógo ọlọ́run á tún padà sẹ́rí ètò yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ètò báyé ṣe dà pé mr olùkọ́ ẹ dẹ́kun ọ̀rọ̀ mi bó o lè ṣe bá ń gbé síta ẹ dẹ́kun ẹ ṣe ìtúrú díẹ̀ náà ẹ mọ̀ bínú o mo bẹ̀ yín lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n omi ló pọ̀ jọ kà lọ iná tá a rí lò ló fa sábà bí kì í jẹ́ pé bóyá àfẹ́ ṣètò tí náà ń bá ti dá padà lógún ọlọ́run á padà sórí 24/7 wa lógún ọlọ́run àṣà o ṣùgbọ́n owó tídí sùn ń gbé lọ báyìí ó kọjá owó òṣìṣẹ́ tí ń bẹ́ lè ṣe ó kọjá títí ọjọ́ títí alẹ́ ìyàtí yóò tó pàdé àtògúrúgbà lóògùn ṣùgbọ́n lórí ètò òpómúlérò ó tún di jọ́mẹ́jọ of the kọ àfi gígùn.
2: Ìbàdàn
0: 08054035746 eyi te fe number mi lowo fun gba akoko 08054035746 DJ Spider. Hello everyone, how are you?

0: 107.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
2: Àkòrí ọ̀rọ̀ ti òní ni èéṣe tí wọ́n fi ń láàlàá nípa òkú.
1: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Olúfayọ̀ B. Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tolúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sẹ̀lẹ̀ Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: Àwọn kan wà.
4: We have some people.
3: Nílé ayé wa yìí.
4: In this life of ours.
3: Tí wọ́n máa ń bá òkú lò.
5: Ọ̀pọ̀lọpọ̀ ní wa ìlú ti gbọ́ pé wọ́n máa ń ró òkú.
4: That is, they could empower the spirit of the dead.
3: Kó tó lè ró òkú wá pé.
4: Before you can give power to the dead, you have to call them and there be dialogue.
3: Àwọn tó dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ náà là ń sọ pé àwọn abókun.
4: You must be powerful.
3: Àwọn kan tiẹ̀ gbà níṣẹ́ iṣẹ́ táwọn yẹn gbà ní.
4: Some people that their field of specialty.
5: 1 Samuel 28.
4: Samuel
5: Kini. Verse 11 kábẹ̀rẹ̀ sí kàláti bẹ̀.
4: 1 Samuel 28:11.
6: Obìnrin náà sì bí pé.
5: Obìnrin náà bí pé.
6: Sani èmi ò mú wá sókè fún ọ.
5: Tani kí n wá mú wá sókè fún ẹ báyìí? Tani kí n pè jáde fún ẹ?
4: Who shall I call up upon?
6: Òun sì wí pé.
5: Mo
6: Samuel gòkè wá fún mi.
5: Ṣé ọgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ?
4: Yeah, what
5: that one? Tani kí n pè?
4: Whom shall I call?
5: Bóyá o ní àwọn òkú mìíràn tí mo lè pín.
4: Maybe you have other dead bodies.
5: Mi ní òkú mìíràn.
4: I don't have.
5: Tani kí n pè?
4: Whom shall I call?
5: Samuel kò bá ń pè.
4: I prefer Samuel.
5: Ẹni tó fi jẹ nìyẹn.
4: That was the one that entered.
5: Ẹni tó lè bá mi yí.

0: sókè nítorí náà ni olúwa sì ṣe ṣe nǹkan yìí sí ọ lónìí yìí olúwa yóò sì fi israeli pẹ̀lú ìwọ lé àwọn filistini lọ́wọ́
1: filistini tó ló ń lé ẹ bàràbàrà yẹn
2: the philistines after
1: awọn ni yóò pa ẹ
2: they will kill you
0: ní ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi olúwa yóò sì fi ogun israeli lé àwọn filistini lọ́wọ́
1: lọ́la ẹ má pẹ̀lú mi
2: you and your son shall be with me
1: ọ̀la ìwọ àtà ọmọ ẹ
2: you and your sons
1: ó tẹ̀ ti tó bẹ́ẹ̀ ọlá yẹn ò yí padà yan ọmọ ọlọ́run lọ́jọ́ kejì báyìí
2: and that tomorrow
1: ohun àtọmọ wọn rún dànù ni
2: wọn rún
1: tilétilé ni gbogbo
2: ìránṣọ household were destroyed
1: anytime tó bá ti lálà tó bá ti rí
2: òkú anytime you have a dream
1: ẹni o mọ ni o
2: àti
1: ẹni o mọ o tó bá ti rí pé òkú ló máa jẹ ńlá láàrí wọn pè wọn ni o
2: they were invited
1: wọn pe wọn ni onitori ti
2: they were hired for a purpose about you
1: ẹ wà wá máa gbà ládùúrà
2: and you pray this way
1: ọlọrun tó jà fún dáfídì
2: god who fought for them
1: nígbà tí àwọn abókù ló dìde ogun sí
2: when necromancers rose against
1: them ẹ wọ náà bẹ́ẹ̀ sí gbàdúrà dábàlẹ́ tó lọ
2: borí ẹ begin to pray about them
1: náà péjọ pé òkú
2: anybody attacking you
1: kan ní kan máa lé ẹ kiri tàbí kó máa rárá ẹ láàrin wọn
2: you seeing them in your dream in their midst
1: ẹlòmíràn ti ẹni gbóhùn bókù jẹun
2: some even discovered they were dining and eating with
1: the devil ọlọrun ló gbà ẹ ọlọrun ló yọ ẹ
2: thank god that delivered you
1: and lọ gbà ládùúrà kó máa ṣàmì lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù adúpẹ́ ọgbọ́n tó máa ń kọ wá adúpẹ́ tó ọjà ayò pé ńlẹ ayé adúpẹ́ tó ọjà àgọ́ olúwa gbọ́ pé wa ẹ wo bọ́n ṣe lọ ń pè é wo bọ́n ṣe lọ ń porí ó níta ni kí n bá ẹ pè ta ló ń fẹ́ òní sàmúẹ́lì tó gbẹnikẹ́ni tó ń pè òkú tó ní kó máa lálà òkú tó ní kó máa rókù ọba láàyè rìn òkú ló dé tukù ìwọ náà ti mọ̀ pé nǹkan ti dẹ́ ẹ wọ́n ti pẹ́ ẹ kọ́lọ́run kọ́ jà fún ẹ ọlọrun kọgbẹ ẹja ẹja sọ yẹn nípa ọlọrun ló tẹ ti ń sọ mi látijọ ìyá ọlọrun ló ń sọ ẹ ìwọ gọnà ń pè ní ẹmọ olúwa ló ń sọ orúkọ ẹ nìyẹn jọlọ tẹ mi sí ọrọ ó ṣàkànrí pé òun lálà òkú ó kẹ mọ bọ́n ṣe ń gbà ládùúrà sáàmù ẹ tó máa kà ni mo ti sọ fún ẹyin tó bá ti kà tán báyìí débi tó ń gbẹgbẹ pèlè lórí ìwọ ṣàyídọ ọrùn àdúrà sí wọn wọn dáràn gbogbo ẹnikẹ́ni tó ń porí ẹ lọ sọ tó ń porí ẹ lọ́dọ̀ òkú tó ní kán bá òun mú ẹ wá orúkọ jésù kan máa fọwọ́ ara wọn ṣera wọn orí ẹ ò ní gbà bọ̀dọ̀ ẹ̀dá ò ní gbà bọ̀dọ̀ ọlọ́run á ya ìwà àti òkú ìwà àti òkú ọlọ́run máa ya ìwà àti ẹ̀ ìwà àti òkú ọlọ́run á ya ìwà àti ẹ̀ ìwọ ló máa máa borí bẹ́ẹ̀ ni ọmọ orúkọ ẹ lọ síbẹ̀ ìwọ ló máa borí bí dáfídì ti borí bẹ́ẹ̀ náà ìwọ náà máa borí gbàdúrà mo pàṣẹ pé abọ́kú lò ní rí ẹgbẹ́ ṣe àwọn ẹ̀mí abọ́kú lò wọ́n ní rí ẹgbẹ́ ṣe iṣẹ́ ibi wọn wá fúnra ara wọn gbẹ bí wọ́n ti fi gbẹ ní ìgbà tí sámúẹ́lì tó ní orí ẹ ló máa fi gbẹ ìwọ sọ́ọ̀lù bẹ́ẹ̀ náà làwọn náà máa forí wọn gbé tọmọtọmọ náà máa fi gbé ìwà ayé ìwà wà láàyè òní bọ́kùnrin òní gbọ́tòkù gbàdúrà ògo ní fọlọ́run lókè ọ̀run agbára ìmímọ́ kó lu akó gbé wọ̀ ẹ́ kó fi rọ ẹ kó fi di ẹ láàmú rẹ jésù olúwa wa.
3: tẹ́ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-678-1135 0809-678-1135 kó o dábìsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa.

0: Ayelu FM 96.7. Ejago.
1: Ekro leo. Iroyin agbaye ni o n de se ti gbo yin lati ikanni ti lagelu 96.7 FM oke gajoke ta ta kan mole sun le fun walawo ladugbo ferele nle ibadan adekunle yusuf lo ni royin sajo egbon koko to wa ninu iroyin na alakoso fun oro rule wa ilu abuja wike na lo ti je ko de mo wi pe igboya gege bi adari eleyi ti are tinubu ni ona lo mu atunse de ba orilede yi eni ti o ti fi igba kan re je akowe ijoba orilede ibaba chilawa lo na lo ti je ko de mimo wi pe o si duro lori afiwe eleyi to n fi eni to ti fi igba kan re je igba keji are orilede atiku we kachala orilede america ti je ko de mimo wi pe awon ti yan adungbamo ado loru afoloju ofurufu ni ta mo si drone to je ti orilede iran lule bayi leka ti ere idaraya David Beckham na lo ti kede ile gẹẹsi gẹgẹ bi orilede le to n lero wi pe yo jawe olubori ninu ife ya agbaye ti odun 2026 ni bayi egbo iroyin ohun lekurere eni tin se alakoso fun oro orile wa ilu abuja yeson wike na lo ti je ko de mo wi pe igboya gẹgẹ bi adari eleyi ti are tinubu ni ona lo mu ki enko goke agba lorilede yi wike ni teje ko di mo wipe awon akanse lolokun ojo kan o na lo nlo lorilede yi tabanika wo gege bi awon eri mo jeminso eleyi to fi han wipe adari eleyi to lafojusun rere o na ni tinubu oro na lo so ni bi ikeko jade eleyi to waye ni ile iwe giga ti Port Harcourt to je elekerin din ni ogoji iru e nibi ti wike ti n salaye oro lori awon akanse se lolokun ojo kan eleyi ti won gbe jade labe idari are orilede yi yan tunubu gege bo ti se salaye oro wipe awon si akanse to n ti amayederun eleyi ta mo si sise awon oju ona to jagere to fi mo awon oju rin koda awon si akanse leka eto agbara to fi mo awon legbe ati awon kan to ni se pelu amayederun gbogbo papa julo leka to ni se pelu imero aye odi oni o na lo je opakutele eleyi to won mu ki eto orajo orilede ko goke agba ati lati ri mu ki aye rorun fun awon orilede eleyi to isapejuwe pe gbogbo awon nkan won yi o na na gbe jade labe isejoba are Bola Ahmed Tinubu latari bi o ti je wi pe eto abo orilede yi se fiagan o na lo mu ki eni ti nse alaga fun egbe kan ni apa gusu iwo orun orilede yi ko ke gbajari si ijoba apapo nibi to ti n pe wipe ki ijoba o kede nko faro lekan to ni se pelu oro eto abo orilede yi kan si daju pe won wa ojuti si ijinigbe to n ti ikolu to n ti awon wa daran mi eleyi to gbogbo orilede wa Nigeria eni ti n se alaga ohun ni apa gusu iwo orun orilede yi yan bishop dokita Barnabas Tunde Akinsanya ninu atejade to filede loni nibi to ti n salaye oro lanpa awon ikolu eleyi to waye nibi ijinigbe eleyi to waye ni ipinle Oyo ipinle Ekiti ipinle Ondo to n ti ipinle Eko gege bi eleyi to sakeju re gege bi eyi ti dukoko mo eto alaafia to n ti lati mu ki nkan peme lekan to ni se pelu eto orajo orilede wa Nigeria gege bo ti se n salaye oro to si je ko di mimo wipe ohun kedun pupo pelu awon molebi eleyi ti nkan ohun sele si to si benu atelu isele ikolu to n ti ijinigbe ohun ogba be lo wa lu anfani na lati ke si ijoba apapo lati daju pe won gbe igbesi akin lati ri pe gbogbo awon eyan eleyi teji gbe ohun na pada si odo awon molebi won lai farapa ogba be lo to lu anfani ohun lati je ko di mimo wipe awon ti n gbadura fun gbogbo awon eyan eleyi teji gbe ohun ti won si pada si akata ko wa won bakan na lo salaye oro wipe olorun yo tu awon eyan eleyi ti won ba isele ijinigbe ohun lo ninu eni ti o je akowe ijoba orilede tele baba chilawa o na lo ti je ko di mo wipe enikeni na ni ko ni pa ohun laya ti o si ni daya ja ohun papa julo lori oro eleyi to n so nibi to ti fi eni ti o je oludije si ipo are lati inu egbe oselu ti adc Alhaji Atiku Abubakar we kachala gege bi o ti salaye oro ko si duro lori oro eleyi to n so ninu atejade eleyi to fi lori ikanni abanidore ti facebook we ni opin ose yi nibi to tin salaye oro wi pe fisi afiwe leun to nfi alaji atiku abaka we kachala ohun o na lo si duro gege bi oro eleyi to daju gege bo se salaye oro pe sisi akawe ohun na lo n sakawe re gege bi erongba ife ile to ni si orilede wa nigeria nibi to tin salaye oro wi pe awon oloselu orilede yi o na na gboro ni akoyawo ati daju lati daju wipe gbogbo awon eyan na na kopa ninu eto oselu won gege bo si salaye oro wi pe orisirisi awon eyan o na na wan so awon oro ko ba kun gbe sohun lori itakun agbaye nibi to tin salaye oro pe enikeni eleyi to ba so oro to ba wo lori itakun agbaye o na ni ohun ko ni ko eti ohun gbo si oro na be ba ranti be ba gbagoye wi pe se na ni en tin se akowo ijoba tele ohun o salaye oro ko to di pe o fi iwe sile ninu egbe oselu ti ADC nibi to ti fi alaji atiku we enikan eleyi to gbaju gbaja ninu igbosumo mi ta mo si kachala to si fi alaji atiku abaka we oni tohun olulese orilede tanzania to wa ni olulewo ilu abuja na lo ti pe fun ibasepo to gun moran lekan to ni se pelu okowo ati idokowo laarin orilede wa tanzania to lori laarin orilede wa nigeria to nti orilede ti won ta mo si tanzania nibi to tin pe fun ibasepo eleyi to gun moran papaju olabe asiya okowo olufe eleyi to wa ni ile adulawo denu atejade eleyi to fi lede lope ose nibi to tin salaye oro wi pe orilede wa nigeria to nti orilede tanzania na nilo ibasepo to gun moran lati raju pe nkan to gope goke agba si lekan to ni se pelu oro ajo orilede yi nibi to tin salaye oro pe gbogbo awon olokowo to nti oludokowo ati awon eleyi tin ko nkan rile okere atawon tin pin nkan ka to fi mo awon ile ise aladani o na na gbọdọ fowo sowopo lati daju pe won sokowo pelu awon orilede to wa nile okere gege bo ti se salaye oro pe nipa sise yi o na ni o tun mu ki nko goke agba si papa julo leka eto oraje orilede ti wa nigeria nipa ogba be lo tun fi anfani ohun lati salaye oro wi pe fifi aye le fun orilede tanzania lati ni ibasepo to gumoran pelu orilede yi o na ni o si ilekun opolopo anfani sile fun awon to je olokowo lorilede yi lojuna ati ni anfani si awon nkan to ni se pelu awon nkan ire oko eleyi to moyan lori ati eleyi to si gbowo lori lati daju pe oko ohun o na lo nte siwaju jagara iroyin agbaye ni onde se ti gboyin lati ikanni ti lagelu 96.7 fm ejen dato mi ni die na ngbamba pada de iroyin ohun o nte sowo waju eku kale ni bayi e kaabo pada orilede america o na ti je ko di mimo wi pe awon ti yan adugbamu adoloru afo loju ofurufu ni ta mo si drone eleyi to je ti orilede iran bale bayi ile to je pe adugbamu ohun na ni ndukoko si awon eyan tan wa loju omi strait of hormuz gege bo ti se salaye oro wi pe asiko ti awaye na lo je pe ogun to bele laarin orilede america tonti orilede iran na lo ti gbenule 100 odun 100 ojo bayi to si je pe enikeni ko mo igba eleyi to gun ohun tenu odo lo re mu mi igbagbe gege bo ti wa salaye oro wi pe orisirisi dukoko ohun na lo nwaye laarin orilede america tonti orilede iran eleyi to si mu ki orilede iran ko yin awon adugbamu adoloru afo loju ofurufu drone si awon agbegbe eleyi to je ti won eleyi tan si mo wi pe tawon ba yin adoloru ohun ohun na ni o kan orilede america ogba be na ni ipo ase arin gbogbo orilede america ti je ko di mimo bi pe adugbamu meji ototo ohun na la won yin lule latari bi awon ti se te gbe igbese akin bakan na salaye pe laarin wakati die seyin ohun na la won tun yin adugbamu adoloru afo loke ni ta mo si drone merin ototo bale to je ti orilede iran gege bi ko won ti wa salaye oro bi pe adugbamu meji ototo ohun na ni orilede iran ti won yin kọlu agbègbè Bahrain tó ti Kuwait amọ tó jẹ pé àwọn láǹfààní láti yin mẹfà balẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ pé ẹyọ kan òun náà ló jábọ bó ti ṣe lù ú. ní báyìí lẹ́ka ti eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ ti real madrid tó ti manchester united ìyẹn o david beckham òun náà ló ti kéde ilẹ̀ gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ilé tóun nígbàgbọ́ wípé ṣe náà ni ó jáwé olúborí níbi ife ẹ̀yẹ àgbáyé FIFA ti ọdún 2026 ọ̀rọ̀ náà ló jẹ jáde lásìkò ìgbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú kan iléeṣẹ́ ìròyìn ABC News níbi tó ti ṣàlàyé wípé ilẹ̀ gẹ̀ẹ́sì náà lòun nígbàgbọ́ wípé wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí ikọ̀ eléyìí tí ó gba ife fún ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ òun náà ló ti pé ọgọ́ta ọdún báyìí lẹ́yìn tí wọ́n ti jáwé olúborí kẹ́yìn tó sì ṣàlàyé pé àsìkò yìí náà ni àsìkò wọn láti jáwé olúborí ní ọdún eléyìí tá a wà nínú rẹ̀ yìí beckham ẹni tó tún kéde japan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí kí wọ́n fojú sọ́nà fún gẹ́gẹ́ bí ẹ̀sìn dúdú eléyìí tó wà láàrin àwọn orílẹ̀-èdè tí ó kópa nínú ife ẹ̀yẹ àgbáyé ti ọdún yìí gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ikọ̀ òun tó jẹ́ ti orílẹ̀-èdè japan òun náà ná jẹ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù eléyìí tó san gan tó sì ṣàlàyé ọ̀pọ̀ pípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun náà ló sodo sọ́dọ̀ àwọn ikọ̀ náà tó sì jẹ́ kó di mọ̀ pé ṣe náà nìkan fojú sọ́nà fún àwọn ọkọ̀ òun nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà èyí ló pin ìròyìn àgbáyé wa fún ti ìrọ̀lẹ́ ètò ni àmọ́ kó tó di pé mọ̀ lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àgbáyé ti ìrọ̀lẹ́ ètò ni mo ti ń jẹ́ kojú mọ̀ pé ti ń ṣàlàkóso fún ọ̀rọ̀ orílẹ̀ wa ìlú àbújá yẹsan wíkẹ́ òun náà ló ti jẹ́ kojú mọ̀ pé ìgboyà gẹ́gẹ́ bí adarí eléyìí tí ààrẹ tinubu ni òun náà ló mú àtúnṣe dé bá orílẹ̀-èdè yìí bákan náà mo gbé sílé tipẹ́ tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé ìjọba bàbá chilawal òun náà ló sì dúró lórí ọ̀rọ̀ rẹ̀ látàrí bó ti ṣe àfiwé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àtíkù wé kàchálà láti ilẹ̀ òkèèrè mo ti ń gbé sílé tipẹ́ orílẹ̀-èdè amẹ́ríkà ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ti yan àdúgbàmọ̀ àdólóró àfòlókè ni tá a mọ̀ sí drone tó jẹ́ ti orílẹ̀-èdè iran balẹ̀ lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó di mọ̀ fún yín pé david beckham ló ti kéde ilẹ̀ gẹ̀ẹ́sì eléyìí tá a mọ̀ sí england gẹ́gẹ́ bí ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù eléyìí tó onígbàgbọ́ pé wọn ó gba ife ẹ̀yẹ ti ọdún àgbáyé ti ọdún 2026 eléyìí tá a mọ̀ sí fifa fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti x wa ìyẹn lagelu fm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelu fm 96.7 túndé ọ̀làwòwò lólótú ìròyìn tẹ gbọ́tàn yẹn pẹ̀lú ìkùnlọ́wọ́ babatunde moran kejì adékúnlé yusuf ló ti mú ròyìn wá sí ti gbọ́ yín ẹ kúrò lẹ́lẹ́kan sí o ẹ ṣeun tẹ yẹn wá láyò ní ìkànnì ti lagelu 96.7 fm

0: bọ́sún
1: ṣé ò sí
0: ò ṣiṣẹ́ ni
1: ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi
0: ẹ̀ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo
1: ẹ agbá bẹ́ẹ̀ kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà
0: àjẹpọ̀ bariwo iléeṣẹ́ better life bakery ni o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní better life bakery fàgbà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jí iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó ní tumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètè máa lọ better life bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sọlárin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbogbo ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ làá ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emele Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.

0: ni aye si wa ni ile odo agutan mami
1: ewa ogo

0: Ètò yìí màmá kájágbẹ́.
1: Ètò yìí màmá kájágbẹ́.
2: Are you serious? Are you serious?
1: So n ba mi wisa.
2: Kò tiẹ̀ wá fẹ́ sọ́gà ọ̀fọmọsẹ́.
1: Labalábú.
2: 50-50.
1: Sọ́n ṣe sún mẹ́ka ni.
2: Mo ní 50-50 ní báyìí, àbí.
1: Àní sọ́n ṣe sún mẹ́ka ni.
0: Ètò yìí màmá kájágbẹ́.
1: Ètò yìí màmá kájágbẹ́.
0: Ètò yìí màmá kájágbẹ́.
1: Ètò yìí màmá fakọyọ.
0: Olùpọ̀ ìwọ mò ń bá wí. Ètò yìí màmá kájágbẹ́.
1: Ètò yìí màmá lárinrin.
2: Are you serious?
1: Sorí wàláì.
0: Ètò yìí màmá kájágbẹ́.
1: Ètò yìí màmá kájágbẹ́.
0: Ètò yìí màmá fakọyọ.
1: Ètò yìí màmá pínmirin.
0: Lágẹ̀lú làwa máa wà.
1: Ètò yìí màmá kájágbẹ́.
0: Olùpọ̀ ògùn dùgbà.
1: Ètò yìí màmá
0: kájágbẹ́. Ẹ jẹ́ báyọ̀ dé ẹ wá bá wà sé. Ẹ wá bá wà sé. Sàmọ̀rí tèwé tàgbà. Ẹ
1: wá bá wà sé.
0: Orí yìí ti pé. Orí yìí ti pé. Orí yìí ti pé. Sàmọ̀rí tèwé tàgbà. Orí yìí ti pé. Oh my
1: dear. Wọ́n máa gbà.
2: Lálẹ́ yìí. Àwọn wo.
1: Back to back ni.
2: Ewo ni kẹ́ ewo tán ni back to back. Sẹ́yìn gbá bọ́ọ̀lù ni.
1: Mo di
2: sọ́n gbá bọ́ọ̀lù ni.
1: Ó kọjá dandan.
2: Ṣé ṣé lóòótọ́ ni ìwọ náà ngbà tó ń gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí? Ṣé òótọ́ ni o ti lọ bá bàbá Ajíbógun sọ̀rọ̀? Ìwọ náà ti gbọ́dọ̀ wọn ọlọ́dira.
1: Àbá mi, bàbá mi orí mógùn jẹ́ láti jẹrin àárọ̀ ìmójáde.
0: Àti rí ẹ ti.
1: Àgbàlótóró òlú ọba ní fọyín erin.
0: Bàbá orí mógùn jẹ́ kan náà.
1: Bàbá mi, gbogbo ohun tí ń pè ní jíjẹ, gbogbo ohun tí ń pè ní mímu.
0: Olùpọ̀ láìfù lọ wà.
1: Àgbẹ̀ ní gbogbo bá dáadáa kó. Mo ti ṣe tán báyìí. Àbí Oyo, anybody tó bá ráàyè kó jájọ lọ.
0: Sórí ǹdẹ ẹ ló. Ṣé o mọ̀ pé ojoyè ni church?
1: Ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì
0: kan yìí. Ètí mo fi ń sọ fún ẹnìyẹn o. Kó o mọ̀ pé láìfù ló wà. Ṣé o mọ̀ pé ojoyè ni church?
1: Alaye. Gbogbo ohun tó wọ́n gbé tí wọ́n gbé wá o ti kú ọba ahun. Oyè ṣọ́ọ̀ṣì.
2: Ṣé kèsè bàbá orí mógùn jẹ nílé tuntun? Ṣé bàbá orí mógùn jẹ nílé tuntun lọ ń sọ?
1: Bẹ́ẹ̀ni, níbi síje.
2: Ẹjọ́ mélòó ló lò bẹ́ẹ̀?
1: Ẹjọ́ mẹ́ta ni.
2: Kí ni tó lè gbà pé lóòótọ́ àti lódúdú lọ́lọ́? O sin gbẹ́rẹ́ àbí ò sin gbẹ́rẹ́?
1: Gbẹ́rẹ́ àbò ni.
2: Kí ni wọ́n fi sin gbẹ́rẹ́ fún ọ?
1: Alo.
2: Ẹnka nǹkan mẹ́ta. Ẹnka
1: ẹ máa gbọ́. O fẹ́ mà sí, o fẹ́ tú mi láti rí ni.
0: Ìwọ ti tú rẹ láti rí ọ̀rẹ́
1: ni. Ìwà ni sọ. Wíwo lẹnu awo wo. Ìwọ gẹ̀ẹ́tì rú mi. Wo.
0: Ìdè kí ni ń bọ̀ lẹ́rù o?
1: Níbi tí nǹkan dédúró yìí, sójú ẹ̀ fọ́ ni àbí tí ẹ̀ ló di.
2: Wàláì Jésù tó fún wa.
1: Wàláì gbóná kan ni. A fi ọ̀sùnpọ̀ Jésù fi ọjù súnré. Wọlé ẹni ó bá síyànde ìtẹ́ ní ìsìn. Tó bá ti kú ọ̀bẹ ńlọrọ̀ alámọ̀lànú.
2: Alámọ̀lànú ti mú. Ìbára rẹ̀ dá sọ̀hún.
1: Ogidigba.
2: O ní gbàgbọ́ nù Jésù.
1: Ọ̀rẹ́ ìwà gan ló kú.
2: Ìkẹ́dé.
1: Bàbá lọ. Àṣàṣe ìṣètẹ́.
2: Ẹ̀sùnré.
1: Màṣúrò olùfẹ́ kó sì máa ṣe mí.
2: Àṣàṣe ìtọ́ sí ìṣe.
1: Bàbá ni a lọ ìtẹ́ o. Nígbà adé tẹ́ tá a sìnkú tán. Kálukú bójú jẹ bọ́kẹ́jẹ́. Ẹnì kankan sọ bá ní ara abẹ́ jẹ́ ń bẹ̀ o.
2: Níbo torí ọlọ́run. Ṣé pẹ́ ni tó kú ẹ̀ ní kànú?
1: Àwọn ọlọ́run yìí jẹun. Bísí àgbà ìgbàkọ mẹ́ta. Mo gbà fún ẹranko àti
2: ìgbàkọ. Láyé ìgbàkọ èlò tí ò tí ì dirí tu.
1: Ìgbàkọ 20 naira ni.
2: Láyé 20 naira. Ọmọ ṣe o.
1: Àwọn ọmọ ìjọ 50 naira gbà rẹ lọ. Àṣàgbà ògùn fẹ́ kan fún ẹranko. Àbí òye mo jẹ́ wọ́n pọ́ǹtò lọ́rùn orílẹ̀-èdè yẹn.
2: Ṣé mi? Ṣé
1: èèyàn. Àmọ́ tó nílò rẹ pọ̀. Ṣé
2: èèyàn lè jà forílẹ̀-èdè mi?
1: Wọlé ojú àṣìṣe ọmọ kọjá kó wá gọrẹ. nigba ta se je na le
2: se pe ko se ti
1: alamola
2: iya pe ko se ti ja fori le ni
1: ah kaluku nja
2: kaluku ba ba ati ri
1: kaluku be do lowo ni
2: ani bebele ebele ni ko ebele ni ko mo to
1: eh
2: diyin la diyin
1: dije gege bi odo a fe ko saju wa lola abi oyo ko saju wa wa na fe jade gege bi agbo safefe
2: se se spider
1: beni ko saju
2: Fonkene. Fonkene, fonkene.
1: Dia foli.
2: Ebe la nyo joko si.
1: Onne ko sa, onne leader wa.
2: Ta ni leader, se be ju ohun lo. Eyin te dagba ju lo ye ke saju.
1: Ojo ori kan.
2: Ojo ori kan bi se leader.
1: Awa gentleman. Ore abani e ja lo le o. Awa de bi ta ti wo ko ni bi yanani apun bi se san. Ani
2: Olu
1: fe kenikan ni igbeun.
2: Olupo.
1: Nigba ti o fone nbe.
2: O ba tele.
1: O de ni nkan mu.
2: Iwo bi tele. Iwo ja.
1: Eni o mu. Awon eni o tele a. Eni o mu a lo omu meje.
2: Eh.
1: O maru maru. Ibe ni gbogbo omi ta eku ta sun ibe lo ti pa.
2: Ibe eh. Omi to gbode loju yin. Ibe l'Olorun ti da pada sara yin pada.
1: Ku da ko mi o tan rara.
2: La ila ila ila. Ah!
1: Tani nkan se.
2: Gbogbo eyin te
1: eh baba mi ori mogun je seun loni mo pe o
2: e wa ma do
1: mo ti do di de bayi
2: eh atiri enikan to ti jade bayi eni suru eni suru atiri enikan oloyin sunday bo o ti gba profa latodo latodo ba won ti fun won o bene won le ti approve oloye sunday igbowo won le ti approve ba
1: wa ni le keji
2: ay ene keji ti o jade ni sin o na ni adebiji o ne si gbogbo aye mo si olupo
1: september ni the wedding day mi
2: kene igbo mi o gbo
1: se eti ni lo ni akuju
2: ero eti mo bi ni pe eni akoko ti okoko ta ri pe omo yoruba atata omo yoruba ododo ta ri ti okoko yoju ni sin pe o nse tan o nsi fie mi ohun lo nfara gbogbo ohun le ohun fe wonu gbo lo bayi lati je ki gbogbo awon tin da wa laamu ki won da mo wi pe iran yoruba ise ni ojo
1: ta le ni akoko
2: oloye sunday gbo
1: ta le ni keji
2: oloye ha olu aye adebiyi one ti gbogbo aye mo so lupo tori pe o ti lo gba agbara
1: september ni wedding yan
2: koto koto di september
1: ya ba se to mo ko ri e jo ti e wa
2: ta ba ti to ba koto di september le jade se ri to ba ti di kini date oni
1: yan si
2: yan ti o
1: mo re
2: oni ni ojo keje eh mo gbo mo omo mi omo omo ti abo omo ti mi
1: omo mi omo re ni
2: arara o emi baba mo me omo mo baba e
1: to lo sagunba ni ron jo ni
2: eh
1: mo bi
2: wole yo mo bi wole se inu osu kese bi inu osu kesan ni iye ti jaje o to digba na e ti wole pada se mo pe
1: elemi ni ki mo
2: la elemi ewo emi wo lo ni e ma lo se leyin igba te gbagbara tan agbara won gbodo duro lara yin lai fi sise e ba ti nisin oni ni jo keje osu kefa
1: adugbo won ni ma fi so
2: of the lemons
1: ode ko
2: ode adugbo
1: won ni tin ba gbo nkankan
2: eh
1: yas ni yara si yara
2: eh
1: won pe
2: ode adugbo
1: je se sara mi o ti bere ise
2: nmo ni ato bere
1: di mo su kewa
2: ah baba ba lo ko je o ton so ni wi pe gbogbo eni o ba lo ti se pelu teyin si sara bayi ko to le bere se yo ma lo ko odun kan
1: won time ni
2: won time be je be gba se e gba e sin gbere kankan
1: ko je mo
2: ah e mo le sin gbere mo a beere ko
1: se ma so la fe o se ma so la fe fe
2: e tin deny o
1: awon e ti mo pade nbe je an po
2: enu yin na lati le gbo te ba fe wi fun a e ja mo gbo
1: oguru gba ko jara re
2: e ja mo
1: bosun alayande
2: eh ta ni je be
1: bosun alayande
2: o si se ile ise mo ni
1: o ba nbe
2: ah e lo o se do wa lo alako alako wi mo lawun
1: e jara re mo ga jile afonka o ba
2: ah afa mo ni won
1: an ba le asisi mo
2: ah so afa afa mo ni won wow mo be be ri enikan to ba ti ba ma so po ba o
1: comrade segun salam
2: lebo
1: ojo ojo ko ba tin je ti bi ni
2: ah on asin
1: en to wa do se
2: do do je mbere lo re je mbere lo
1: si na layo
2: si ne
1: ati titi agin
2: meru lenko ah o ma ti do ma wo tan yan yan ah
1: titi agin so la Yesu mi o Yesu mi o
2: wadu
1: Yesu mi o
2: so oje asije mo je so yin oke asije lodo baba asije
1: kutonka
2: kutonka
1: se ma ki ola
2: tani oga wa mo ni ah o mo like ni so ni gbo bo se ntu gbo
1: to wa ya mi lenu bu ke bugi
2: a fama ni
1: ani ngbe amba si gbere kotuke
2: so ma pe nton so yi gbere gbori se ni se oto ni tawon oni blade
1: lady
2: oto ni ti olobi oloju meji
1: lady mo ro
2: oto ni taake ewo ni won po office ti e
1: kaluku bata na ni bi ti wa bata na ni
2: ewo ni
1: oloko
2: oni
1: oloko
2: oko mo ton so ko sin gbere agbara ti wa de bayi se ni sin ka so fun gomina pe ki won fo kan bale
1: lori ewo
2: eh lori awon tin da wa laamu ipari osu kewa ni kan ni pelu awon tin be ni pe eyin le awon omo ti an ni akologbu won so pe ese tan lati lo ko won eso ka ese si ti gun na nu
1: lo ko olohun olohun olohun mo wale
2: eh ba nko ati gba pe olohun eyin e so fun pe won mo dam won kaluko pada wale pe e ke won ba ti gbe sele yin e wa fun wa e wa fun wa lojo eyin e kan fun wa lojo pe
1: je ba o ti pe wa
2: mo pe ni sa agbara mu wa be
1: mi ta je o
2: te ba wa fun wa lojo ti aba wa ti o turun kankan se e faramo wi pe e te le so nta gbagba pe ki won o gbe ki won o be ori yin si di ogun
1: ori ewo
2: ewo wo ni
1: ori yin da
2: e ti be lorun yin na ni e be yin le fe e mo pe nta ke so oro awada mo
1: pari osu ke wa mo to bere se
2: seri ori yin ti daru ipari osu kewa le to bere ise igba na le to wa ja awon omo to pe pelu ase tolorun oba
1: aboro
2: won de tan pelu ase olo
1: afoju di o
2: ebe ewo temi ta yo yin ladun
1: mo ba nbe
2: ni bu
1: je ki baba ewo lo to ku bayi kini ka omo odije
2: se do se gbogbo yin temi nwo yin se pe se foju di
1: eh omo studio yin ti je tu an espace
2: iwo ni na won
1: ama alaja itunu
2: eh
1: ah o ja lo taja
2: ah olupo
1: ma be
2: mo enu mi ko mo pa mi o eh enu mi ko mo pa mi olohun ma jo fenu ko bara re e wo a loju aja baba de ori eto okeje gbelawa a n pada bo
3: Oyagilu FM 96.7
4: Akoko Shagaye Gutiko 72 hours of God June edition Omayemi Ena Wale Gbogbo Eya Tiede Oyemi Mesika The CSC Covenant of Mercy Majem 1 Yakoja Friday 12 Saturday 30 at this Sunday 14th June 2026 Akori Tiran Fuoli Ebeta Iwo Jumara Sanyo Ria Fife I will rebuild it before I fire your sake Emi Yosu Akoko Right Eru Wini Turi Re Osu Mefa Doku Ni 2026 Aloro Tiswabe Kumbu Gwende Ma Fara Mwon Ni Isha Sheta Numa Ima Sef Yolo Lori Abaro She Atamara Wolori Ebe Just Be Woli Ebeta Iwo
5: lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkàn sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
9: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's gbogbo Peter ni ó kún fún bí àwọn. Mystic Peters, Jàdúlàbí ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yá àjà. 50 Peters bẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolonte.
10: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
11: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
10: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
11: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
10: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògo ọjọ́ ọ̀la.
3: Lágelú FM 96.7.

0: balance to jẹ ki ma put that right.
1: O ya wa jẹ ki n jaisi ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan.

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìí Cashflow nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashflow.ng. Mídìí Cashflow ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Javis PR iCare Foundation ló ń lọ́gun tán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tábòbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦1,000 péré lowó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà. Láìsí ìnira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowósanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Àgọ́ mẹ́sàn-án àròsọ àgọ́ mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 090-5444-8444. Ojúlọ bára, kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery. Ìgbà rẹ ti dé, wá pẹ̀lú ìgbàgbọ́, ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ.
3: Bọ̀sùn ṣé ò sí? Ó ṣiṣẹ́ ni. Ẹ wo, ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín, tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́, tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo?
3: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
4: A jẹ́ pé ògbàriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo pé àwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abileko tàbí omi dan tó jáfáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Ìbàdàn ní Káwọ̀ọ̀ṣì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 08039308173. Lẹ́ẹ̀kan sí 08039308173.

0: wọn ètí ìparí ilé tí fi ń lọ ìpàdé landlord ní bàbá Fọlákẹ́ tó sì ń ṣe gbogbo ojúṣe tó yẹ kó ṣe tó bá dọ̀hún wọ́n wá parí ilé tán wọ́n kó wọnú ilé
1: ẹ mọ gbọ́ ara ilé o sọ yòókù
0: orí rẹ ti yí
1: nígbà tí nǹkan kan ò ṣe mímí fi ń yí
0: ebi tó rẹ mo sì lè pé kó tó ná kíkọ mọ yìí
1: láyé kò sí tó yọ
0: olùkọ
1: bí ń ṣe lò tí fi lè wá ń tẹ̀mí tó fẹ́ lórí
0: má sọ bẹ́ẹ̀ mọ mo lè pé kọ́ mọ yìí mọ
1: irọ́ kò sí àà
0: mo fẹ́ kọ́ mọ yìí ọ bẹ̀ mí ni
1: ẹ má bínú ṣùgbọ́n tó ẹjọ́ tó ẹ dáhùn ò dáa ẹsẹ̀ wà dẹ́ ẹ dáhùn ó ti kó mi ó ti kó mi.
0: Má wá gbọ́ olè kókó nílé tó bá ní kọ́ sọ̀pọ̀ tí wọ́n fẹ́ bàtàyé ẹ̀jẹ̀
1: ni ó ti kó náà
0: kí ni tó burú ní ti bàbá Fọlákẹ́ ṣe. Ohun àti olèkejì ẹni ẹ ń jà sáàlà ilẹ̀ mi dé ilẹ̀ mi ò dé yìí aláàlọ́ọ̀dù sì wá wọ́n gbé fọ́ẹ́ wọ́n ní kálukú ó mú sọ́fẹ́ plan rẹ̀ wá wọ́n sì rí pé lóòótọ́ àti lódodo bàbá olèkejì ó ti mú fẹ́ǹsì rẹ̀ wọ orí ilẹ̀ bàbá Fọlákẹ́ wọ́n sì bí bàbá Fọlákẹ́ wọ́n bẹ bàbá Fọlákẹ́ gbogbo ìpàdé àdúgbò wọ́n bẹ bàbá Fọlákẹ́ pé bàbá yìí ó ti mọ fẹ́ǹsì kọjá ó sì ti mọ dókè tó bá jẹ́ pé gbà tí ó fi bẹ̀rẹ̀ ni ó sì dá má bínú bàbá Fọlákẹ́ egbò ó sì délé ó sọ fún ìyá Fọlákẹ́ pé báyìí lọ́sẹ̀lẹ̀ ń pàdé lọ́mọ̀sẹ̀lẹ̀ ń pàdé lónìí
1: o
0: òun sì ti ní káfíláàfíà ó fi jọba ládùúgbò torí gbogbo láàlọ́ọ̀dù wọn bẹ òun kódà tó fi dórí àwọn aláǹlejì àwọn àyà ìpètò kó wọn mọ bínú o kí òun ó fi bàbá ńlẹ̀ pẹ̀lú fẹ́ǹsì tó ti mú wọ orí ilẹ̀ àwọn òun náà sì wò lóòótọ́ pètò pẹ̀lú búlọ́ọ̀kù tó ti tò yìí ṣé òun wà pé kówó ni nígbà èèyàn ìṣọ̀tá ajé obìnrin ò sì lámùúmọ́ra olórí yín ló burú torí yín ọ̀bá burú ẹ wá ní kí wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ kí bàbá wọn fi fẹ́ǹsì rẹ̀ kọ́ mọ̀ gbé kúò kọ́ mọ̀ kó gbé sórí ilẹ̀ wa bókó bá dùn ro ni oko ìbádùn ro ni alágbẹ̀dẹ a máa pọkọ́ta
1: ibi tó rí ìwà àti ẹ̀ ò ti wá pé
0: bàbá Fọlákẹ́ wá ti torí oko bókó bá dùn ro alágbẹ̀dẹ a máa pọkọ́ta ebi nítorí rẹ̀ gba náà jẹ sínú tí ọmọ tó kù náà gbèsè ayé o ọwọ́ amú gbogbo ẹrù mẹ́gà ọwọ́ amú gbogbo ẹrù lọ́ba kó bóde ní àpè ẹ̀lọ́ ògùdúgbò èmi ti kó ń lé o mo ní kán ló dé mo ní sẹ́ torí nítorí fi kó nu olùkọ́ ti fọwọ́ sí kó ń kó ń lé ó rí ẹ̀yìn méjèèjì òpè ìyá ọ sẹ̀sẹ̀ lọ fẹ́yàwó mi
1: ṣé
0: bó ṣe wá
1: bó ṣe rojọ́ mẹ́gà ọ̀rẹ́ wa
0: ẹsẹ̀ bẹ́ẹ̀ni o kọ́ sọ pé má bínú
1: ni
0: fún ìyàwó ẹ
1: bó ṣe wá ó tún di ìjọ gbẹ̀ǹde wọn tó fojú kanra
0: ṣé ọ mọ pé
1: mẹ́gà máa gbọ́ ní sùúrù bó ti wí tiẹ̀ dájọ́ dáadọ́ lẹ́nu
0: kọ́ ọ̀dà náà máa ó bó ṣe fẹ́ ó bí ẹ̀rọ ata o
1: ọkọ ṣe é ro
0: oko ṣe é ro
1: oko ṣe é ro àgbẹ̀dẹ pọkọ́ta fún ọkọ mo bá ọkọ tó pé nígbà tó ń kọ́ léyìí mẹ́gà ọ̀rẹ́ mi báfọ̀lì yóò lọ látàárọ̀ báyìí yóò fi sẹ́lẹ̀ yóò lọ́ọ́ mójútó lè rẹ̀ ọlọ́run ní sì kọ́lé fẹ́ dà torí pọ́rọ̀ ẹ̀mí náà kọ́rọ̀ ẹ̀mí náà sì sọ̀lẹ̀ nínú ọmọ tínú ọmọ mẹ́rin tó jọ bí fúnra wọn méjì ló ti di gbádùrẹ́tì tó yẹ pé ọ̀rẹ́ ẹ̀mí ló rán wọn jáde.
0: A máa wáyé bẹ́ẹ̀.
1: Kí wá ẹ ma ọ ọkọ ṣe é ro àgbẹ̀dẹ pọkọ́ta o
0: wọn náà máa gbọ́ obi ò
1: lé
0: obi ò lè mọ ọrọ sọdù bá lọ
1: ọrẹ tèmi ò lè sunú lè mọ láyé
0: kò
1: sì lè débẹ̀
0: má gbọ́ má bá ti ẹ
1: jẹ
0: èmi ti pé o ó blọọkù nọmba mi ó blọọkù fóònù mi ó ti blọọkù ẹ.
1: méjì wọ gbà yẹwò nọmba rẹ ò sì ní ìmọ.
0: lọ́dọ̀ tiẹ̀ náà ara yẹn jọ fa sórí etí ò yọ nílé yìí
1: fọkànbí
0: má gbọ́
1: fọkànbí sọlọwọrọ
0: ogbona
1: normal wa
0: kọnti normal nǹkan tíjọ ń ṣe ẹyin méjèèjì sórí ètò ṣẹlẹ yìí bóbi ó ṣe sọrọ ló ṣe sọrọ sọọmọ yìí pé
1: òótọ
0: sọọmọ pé níta àjọmọ ni bàbá Fọlákẹ́ gbìyànjú lóòótọ.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashflow tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,150,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM tẹ *347*1004*1#. Lórí Ládélú FM tẹ *347*1004*2#. Tàbí lórí website wa

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìgbàrúgbà ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: so ko to di pe
1: a ma lo
2: ben
1: a se gbosa meje ka ma ma kan ko kan tori asiko
2: ben
1: si commissioner of police ni ipinle oyo baba
2: akiyan
1: akiyan
2: ati gbogbo ko won
1: ati gbogbo ko ati aki gomina ni ipinle oyo ejejin aseyi abi odun makinde fun gbigba itusile awon a kanan jagban ajinigbe ti won gbe eni to je
2: aburo
1: aburo
2: minister fun amusigba
1: tele tele omo ba adilabu abi
2: ben
1: adupe po lowo yin o oba mi oke to ba ni segun yi en ti gbogbo aye to nreti to fokan si ta ku aya le lori
2: gbogbo olohun
1: olohun oba yo ba ni se ohun na
2: ile o to mo la ro la
1: pelu ase olohun yo ri
2: gbe yesterday o ni niwo ye ola by this time tomorrow niwo ye ola inu ayo asidun la wa olohun ti da mo ipada logun lodo olohun oba
1: amen amen amen oruko jesus
2: gbogbo awon ti nbe ni di mandaru ipinle oyo olohun foju won
1: asiri mutu awon ro pa awon mu je ni mọ́ra mo mọ́ jẹ wàláyé àṣírí yín ó tu orí ọmọdé yóò já àṣírí yín ó tu orí oyún onú tó ṣẹ̀ṣẹ̀ dúró lónìí yóò tu yín láṣírí
2: ọlọ́wọ́ wọlá pé a mọ̀ yóò súnú bẹ̀rín jọ wọ́n ti dáyé
1: bẹ́ẹ̀ni
2: ọlọ́wọ́ wọlá bẹ́ẹ̀ yóò tu yín láṣírí
1: bẹ́ẹ̀ni
2: ìsọmọdé ni ìsàgbà ni ìsolówó ni ìsemẹkúnnù ni ìsalágbára ayé ni ìṣe ni ìlú mọ̀ká ni.
1: Orí wọn ò jà orí ọmọ yìí ò jà.
2: Ẹgbà orí wọn ò jà orí ọmọ yìí ò jà orí akẹ́kọ̀ọ́ ò jà orí olùkọ́ ò jà.
1: Ẹgbẹ́ yẹn wá ṣe yìí tẹ rò pé ẹni kẹ́ pààyàn lẹ́kúnjayé bí àkọmọ̀nà mi má ṣe ìkà ọ̀dà má ṣe ìkà ọ̀sùn ẹ̀ ta ni ọ̀pọ̀ àyàn lẹ́kúnjayé tí ò ní padà wá sunkún. Èyí tẹ̀yìn ṣe yìí tẹ lérò wípé bẹ́ẹ̀ bá pààyàn lẹ́kúnjayé ẹ̀ẹ́tẹ̀ bá pààyàn lẹ́kún ẹ̀yìn ò fi máa jayé
2: ni
1: ṣé àmọ̀ pé ẹ ti bàtàyé ìyàwó yín jẹ́ o ẹ ti bàtàyé àwọn ọmọ yín jẹ́ o tọ́lẹ̀ ti bàyé àrọ́mọdọ́mọ yín jẹ́ ẹ torí ó kọ gbogbo wọn náà lápadà mọ́ àbí ìdílé family house tí ẹ ti wá lápadà wọn mà ní yorùbá bẹ
2: náà. ẹnìkan ò ní ṣe irú èyí kó má padà lábọ̀ o. Ẹnìkan ò ní ṣe irú èyí kó má gbà
1: ládàá.
2: Ẹ ó gbà ládàá yìí lọ́bẹ̀ àdípẹ̀lẹ̀ ẹ̀sán. Sóbì ṣe wà yìí, wọn ò lè lọ. Yájọ bẹ́ẹ̀.
1: Ọ ti bọ́ wọ̀.
2: Ẹni ó wù kó wà ní díẹ̀.
1: Àní ẹ ti bọ́ wọ̀.
2: Ọlọ́run tó tú àṣírí
1: àti
2: fẹ́ẹ́lì
1: fún ẹgbẹ́ ìbí yóò tó àṣírí wọn.
2: Bí a ṣe ń
1: pè wọ́n ń gbé
2: yẹn, èmi máa ń pè sànjànù kì í gòkè odò tó gbogbo ẹni tí ń ṣe olùkúnlọ́wọ́ fúnṣẹ́ ẹbí nípínlẹ̀ ọ̀yọ́
1: gbogbo ẹni tí ń ṣe
2: olùkúnlọ́wọ́ fúnṣẹ́ ẹbí nílẹ̀ yorùbá gbogbo ẹni tí ń ṣe olùkúnlọ́wọ́ fúnṣẹ́ ẹbí
1: lórílẹ̀‐èdè
2: nàìjíríà ìdájọ́ ọlọ́run dé báyìí
1: bẹ́ẹ̀ni
2: arákùnrin kan ń bẹ lórílẹ̀‐èdè rí oníbókò nìkan òun darí lọ ni wà ní kinní kan ní fiṣàn 2030
1: torí pé a ti dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa tí ẹ̀dú ó ti wá láti aago mẹ́jọ
2: ẹ̀yìn èjìká
1: tí ẹ̀ jẹ́ kí
2: àṣọ tí a ó bọ́ lọ́rùn wa
1: adúpẹ́ àmọ́lóore o sufiano tẹ́ fi ń gbọ́ mi tẹ́ fi ń gbọ́ wa báyìí kò ní di mọ yín lágbárí o ojú ẹ̀ fi ń rí elédùà
2: kò ní mú kó mẹ́ fún yín
1: kò ní mú kó
2: mẹ́ ayọ́sẹ̀ ní kọ́ọ̀bọ̀
1: àti àṣẹ ìdúnmọ́ni.
2: àwọn lọ́rẹ̀ o.
1: tó bá di ọjọ́ ọ̀la sọ́la ni sunday ọ̀la monday.
2: ẹ ti yàgò ni ọmọ ọgbẹ ti nàta.
1: sọ ọmọ tó sọ mi gbára rẹ dà
2: sọ. ọjọ́ mi tó dènà o.
1: tó adúpẹ́ lọ́jọ́ mẹ́jọ lẹ́pàdé wa lórí ọ̀kẹ́jẹgbẹ́ ṣùgbọ́n tó bá ti di ní ọ̀la lórí ètò yín ètò wa láwùjọ ẹ̀yìn àgbà pẹ̀lú àṣẹ tọ́lọ́run ọba ẹ̀ pàdé wa tọ́ba wa di ọjọ́ ṣẹ́gun
2: tuesday
1: ni ẹ pàdé wa lórí akọni ti ìgbà wáṣẹ ǹjẹ́ títí dìgbà náà.
2: oríkè orílẹ̀ mẹ́jọ àlàmísí o.
1: oríkè orílẹ̀ mẹ́wàá ńlá yà. Titi ni gba de. Eh se ko ku ni foko bori so ge aja kan ofin je ko mo je mo lo ngbo lese. E sa pe mi sori 08021 5909 Ona yo la so ko kan laji ani dimo ayibiri o da ro.
2: Oni Adebi iloko mi olupa ni o ni joba. 08054035746 Imanamere, edijou, ke etosun. Oda aron.
1: Oda.

0: ọba Adébáyọ̀ Àkàndé MFR láti ń búra múra mú bí kìnìún lájọlú FM òkè gájòkè ilẹ̀ Ìbàdàn lálẹ́ téńtẹ́sì lájọlú FM máa tẹ̀síwájú.
1: Okokun ọ̀dá má sọ mi sọkun ọ̀sán Eléduwa.
2: Àlàáfíà Ọlọ́run kó bàbá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn. Ọlọ́run ní fi ṣẹ nìkankan yín o. Orúkọ tèmi ni Bàbá Egun.
3: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò. Àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́wọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ. Ẹ kọ́lẹ̀ star number 12 ni Bàbá Egun wà olójú.
2: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yẹ̀ lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara, tàbí oní kòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nínú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kùrukùru, àbí kó máa rí bí èéfín, àbí kó máa rí bí ọyẹ́. O ò rí ra àtẹlẹwọ́ rẹ, o ò dá 1,000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń já sí kòtò yóò máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá ọ̀sán mọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣẹ́ ló tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ọ máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ má ní jẹ́ńjẹ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Ẹ má ní rógun ẹkún. Bẹ́ẹ̀yẹn bá ń sun ẹkún àṣunjù, a máa ṣàkóbá fún ìrìnà wa. Ìfúnpá gíga, kéèyàn máa wo oorun sùn. Ìtọ̀ àtọ̀jù, kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó pé bà kí o máa tọ̀ bí ẹ̀mẹfà ìbí kílẹ̀ o tó mọ́. Ó lè ṣàkóbá fún ìrìnà wa. Ó ti ọmọ ahóye tí pẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú, kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A tiẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá, kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n tiẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà, abala orí kan yóò máa fọ ẹ. Orí bá ti ń fọ ni láfọjù, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀, kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́. Oòrùn bá tiẹ̀ ti rìn jáde síta, ẹlòmíì ò lè lọ ibìkan kan mọ́. Ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù. Bẹ́ẹ̀ lómi níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Bẹ́ẹ̀ lómi tiẹ̀ ṣe lásán. Bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni, àbí ọfà àfòtá ló bà ọ́ lójú, àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́, beranlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ Bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú, ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ́lá ìrìnà ti yín kalẹ̀. Tẹ́ ẹ̀ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà. Tẹ́ ẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́. Ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ Bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́. Tọ́ délé iṣẹ́ Bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o. Ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀ lálẹ́ wa yẹjú sẹ́mi Bàbá Egun. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi, ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyàn lórí owó torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́, títa ò ní fọ́. Ojú yóò ní relédè yìí. Ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ńdílẹ̀ wá yọjú sí Bàbá Egun olóòtú ojú. Àìsàn níbò mímọ́ra kí n fa láìsàn wí. Tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé ba yín o. Ẹ ńdílẹ̀ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ Bàbá Egun, ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
3: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu. Tọ́wọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ. Ẹ kọ́lẹ̀ star number 12 ni Bàbá Egun wà olójú.
2: Ní ilé iṣẹ́ Bàbá Egun, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òbúlọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yẹn gbà. O sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896. 39 ẹtun gbọ lẹkan si 08065896839 ani wonu kuku
4: la gelu efe jagaba gbogbo retio ma ro won so
5: eku de dasiko yi gbogbo eyin olugbo mi nile aisen ti o gbogun adani waye koni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale mo ti wa nibi afihan tewetegbo alaafia e ti nlo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan te ba ti gba gate 2 wole e o ti ri mi ni stand number 5 iso ele karun stand number 5 afẹ bara wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won a ma ni oju lo bara atelese ni oba one ibi ta rojude edumare je ka rese debe mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere idini yi ti mo fi ba won kopa nibi ipate alaafia e si lo lowo lowo stand number 5 iso ele karun ibe ni mo wa bakan ni olu lese wa wa ni itakin loye legbe le po tota ni oje ilu ibadan boyo fe wa si lese wa loje e pero ba ni soro mi 090 488 6853 090 488 6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko we po ti ilera oju ti e ba wa tabi ko mo wo sin ko fi boju osi ko la ko we po ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ri neri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni star number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajakawo pelewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma dami ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri ne yen ki se yo ni ayen to ba ti wa lo gba awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la po ju awon ni a ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe nija irina dede o le daka qurani o le daka bibeli o ti e rina ri un to sumo elomi o rina ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma dasi koto yo ma dasi gegele o ti ni pe nija aisan airina dede niyan kan si mi nibi ipate alaafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe nija oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi rina dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero ibanisoro te ma pe mi si ohun na ni 090 488 688 53 090 488 688 5-3 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun olorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe elumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alaafia yi ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke adu ni ilu ibadan iso elekarun ohun ni mo wa nibe stand number 5 ero ba ni soro te ma pe ni si ni 090-488-688-53 alaafia loju o
6: on the FM 96.7

0: inú agbami ìfẹ́ ni gbogbo wa wà. Inú odò ìfẹ́ láti ń lúwẹ̀.
1: So clear, you are the spark, the brightness of my world. I'm gonna give this all I know.
0: O mi ò fẹ́ òní gbẹ́ ni kẹ́ni lọ.
1: My own story, mo fẹ́ bá ẹ̀ ta.
0: Bẹ́ẹ̀ ni àwẹ̀já làá wẹ̀kùn ìfẹ́.

0: Èyí ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò onítèmi fún tàlẹ́ yìí. Ètò ìfẹ́, ètò tó ní ṣe pẹ̀lú ìfẹ́. Onítèmi, ètò tí gbogbo yín ti ń dúró dè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ó yẹ tún máa bọ̀ nínú ọgbà ìfẹ́ fún tàlẹ́ yìí.
1: Ìfẹ́ wa ò ní dàrú.
0: Ẹ jẹ́ àjọ jẹun ìfẹ́, kájọ mọ̀mí ìfẹ́, kájọ ṣeré ìfẹ́, kájọ sọ̀rọ̀ ìfẹ́, kájọ gbádùn ìfẹ́.
1: Ìyàwó.

0: Hello.
1: Eka, how are you doing?
0: Yes, sir.
1: Baba kwe yeke daru kwenye so bwa angbo nye eme daru kwenye te etin soro kini nkete baba de nuni ajo ife nye te efe kwa mwane njile ugba nye lama nani nuri sa
0: ni ajo mi langba lago uri arabere si mwone fe si jula yin opada fini lene mi
1: Paul Suje kilo sele radio yin si ndun te ba le ba wa pa yo better
0: mo ti yin sale
1: o ya ngbo yin
0: nto sele ni pe gbo yin so yin o ni pada fi aje mi doto osobirin ti o ni wa ti ele won but okunrin olu ma mi lakai lati fi gbe rin ajo e mo gbọ isọyi mo fi sọ ife mi ni
1: ẹgbọn táwọn èèyàn ń sọ fún yín lẹyìn láìsí béèrè lọ́wọ́ ìyàwó yín lọ́wọ́ olólùfẹ́ yín pé sí lóòótọ́ ni àbírọ́
0: mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ní kí n fún un nígbà díẹ̀ kó o fi ṣe àtúnṣe mo ìgbà díẹ̀ tó ní kó o fi ṣe àtúnṣe ẹ ó jẹ́ bàmìjẹ́ fún mi torí pé kí ni ìgbà ṣòro nínú mo yẹ gbé nígbà ṣòro yẹn ó wá di pé kò sí sí obìnrin kan tí mo lè nífẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀ ó padà tó fi nílẹ̀ náà ni mo ń pè láti bí oṣù kan báyìí nísìnyí òun máa padà ó ti wá di ẹgbẹ́ ọkọ̀ sí mi ní ọkọ̀.
1: Bàbá tí mo bá fẹ́ béèrè ṣé ẹ lè ṣàlàyé ní sókè ń tó ṣẹlẹ̀ ń tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ fi hùwà sí wọn.
0: Nǹkan tí mo gbọ́ nípa ẹ̀ àti nǹkan tí mo rí a lè jọ wà nílé ní abi táìmù báyìí kí kóòdù sí fòkọ̀ ó ṣe ìkọ̀ pé máa pé ta ló ń pè a ní kọ́sítọ́mù ọkùnrin ló ń pè lálẹ́ tí ò sọ fún wọn pé lé ọkọ ló wà ní nǹkan tó máa ń fàjà wà nìyẹn nǹkan ọkọ tó di dénú náà kò fàjà wà nìyẹn.
1: iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọkùnrin ni tó jẹ́ pé wọ́n á ní kọ́sítọ́mù tó jẹ́ ọkùnrin.
0: Iṣẹ́ ẹ̀yà dẹ̀jà ni iṣẹ́ ẹ̀yà dẹ̀jà ni.
1: Ṣùgbọ́n ẹ̀ trust wọn.
0: Ẹ mọ̀ bí ìbá tó ń gbọ́ yìí èèyàn ní lè trust obìnrin mọ́.
1: Sẹ́yìn ti mú wọn rí ẹ ti gbá wọn lọ́rùn wọn mú rí àbí ohun táwọn èèyàn ń sọ nìkan náà lẹ̀ ń gbọ́.
0: Nǹkan tí wọ́n ń sọ àti nǹkan tí mo rí.
1: Ohun tẹ́ ẹ rí ni wípé àwọn ọkùnrin ń pè wọ́n sí ẹ ti mú wọn lọ́rùn wọn rí pẹ̀lú ọkùnrin.
0: Mo ti mú lọ́rùn wọn rí. Kò yẹ pé inú àdúgbò kan náà a jọ ń gbé mo tó ti mú.
1: Tó sì jẹ́ pé ohun tẹ́ ẹ rí dájú ni kò sí pé bóyá ẹrù tó yẹ pé ẹrù kí àbí ti ń ṣẹlẹ̀ nìyí tí a mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn rí nǹkan dájú ọ̀tọ̀ ni kéèyàn rò wípé tí lágbájá àti tàmẹ̀dọ́ fi ń sọ̀rọ̀ ó dàbí pé ohun tó ń ṣẹlẹ̀ nìyí.
0: Nǹkan tí mo rí dájú ni tí mo jẹ́ pé ọdún tó lọ tí àjọṣe Christmas ní ọdún ó dáná fún ọmọ rẹ mi nínú ilé àjọṣe ògbẹ à ń lọ sọdọ òbí mi ó jẹ mo ní òkè ṣé kalẹ máa lọ ní kẹyìn máa lọ ìgbà tí mo lọ sọdọ àwọn òbí mi mo retí ẹfọ òdìdí wákàtí méje àwọn aládùúgbò ló ń sọ fún ló padà tó sọ fún mi pé ibi báyìí ara lè yí wà mi tó ti gbé mi tí ṣe wà wọn. Kíni ìwà ṣe mú wa bá báyìí pé gbọ́ ọkọ bá rárá báyìí máa sọ fún mi pé ọdún 27 last December ó kọ lọ sí ìbò bẹ́ẹ̀ ní àdúgbò kan náà tàbí ń gbé títí ìgbà tó dìde.
1: Ó ti security rẹ. Mo n sense insecurity.

0: baba to pe waye to ba se se te ba le pe pada inu mi odun
1: emi si ani to to ina ifa omoni ku aduni ole
0: ntori e ti ja mo nte e fe gan emi ni mo sense insecurity se mo yi pe ti eyan ba ti ni fe eyan ti fe ba ti nbe nbe ko si eyan o fe mo ni ara gbogbona bi ife gbona emo je so pe eyan njowu. Hello, e da kun radio yin e ba wa pa ni eje nbe yin lebe yi a mo yi pe e n gbo wa lowo le se n pe wa te ba ti pe wa to ba ti wo le ta ba ti gbe ipe yin e dakun immediately ni ke ma ba wa pa radio yin. Hello.
2: Hello.
0: Eka lesa.
2: Enu pe jale kan so.
0: Eh eh. An gbo yin.
2: Ewo. Mo ti wa de mi ti o da fun da gbe. Ki a so bi toro lo ni pe mo ni fe ya o mi. Paro. Mo ni fe bo. Mi je le fi sere. To ba ni ibile yin ogba.
0: Baba ka mo fa orogun mo fe beere wipe leyin igba te ka won te se so wipe e ka won lo to pe e mo nte ri daju igba te wa confront won kini nkan to so
2: oni kin se mo se meji
0: ka won fi se kini o se meji kan fi se kini
2: pe gbogbo nkan ti mo mo jale lori ma niyanju.
0: Ko ye mi daadaa o to ba ye mi kini n to fe niyanju eni pe e ka won pelu okunrin ni
2: mo ti ka pelu okunrin
0: e wa so fun won wa ni ke fa won lose meji
2: mo ti ka pelu okunrin ya ka pelu okunrin o bebe lupa ko tun wole ni sise ko wole isa n ba n fa mo n ba n fa omo to ma so fun mi isa mi kini to to lo pe gbogbo tó ń bá ṣe fún kì í ṣe fún lọ́sọ̀ méjì
0: pé kí gbogbo ẹ̀ fi yanjú ọ̀sẹ̀ méjì yìí wọ́n wá ní pé káwọn fi lọ lé àwọn àbí
2: ó ní kó fi yanjú gbogbo
0: ohun tó ṣẹlẹ̀ ó ti yé mi
2: kó fi yanjú ẹ̀ ọ̀sẹ̀ méjì wọn fún báyìí mo kúrò lẹ́nu ẹ̀ ìgbọ́n lọ sí ẹ̀dẹ́ níjọ́ ẹ̀ ó ní ojú àtúwárí owó yìí ò yé mi
0: kò yí ẹ̀yìn lọ́jọ́ náà lọ́hùn
2: oye mi ìgbà tó máa di ẹgbẹ ìlú kò ní fi di kọ pé òun ti kọ ìlú kún un lé àwà ṣé ò ṣeré làbẹ òun mi ṣeré kí ló ṣẹlẹ ó jẹ àti kọ ìlú kún un lé bọ àtijọ yẹn iṣẹ tó yẹ kí o ṣe lẹgẹ mi ilé ṣe mọ mo sáré padà síbádùn kí o ṣe ń ṣeré ni wọn lọ sọ máa kọ ìlú kún un lé àjà náà ó kì í gbogbo àṣìṣe mo ti dárí jẹ mi ò rí ìrò mi ìṣe ọkùnrin kí wọn lọ máa sọ pé kẹ ma mi ni parọ fun yin ti ma ṣe kọlọ pe awọn ọrẹ mi to duro ti mi to lẹnu afunra depression obinrin o to lati fun yin depression.
0: Baba ṣan ti bimọ fun yin
2: ko bimọ fun mi.
0: Ìgbéyàwó yín ò ti pẹ́ nu.
2: Ìgbéyàwó ti ju ọdún méjì lọ.
0: Ìgbà tí ẹ wá ń bẹ̀ wọ́n pé kán kó padà wálé kán mọ́ bọ̀ ń lé pé ẹ ti mí sí wọn pé ilé ò ṣe dáadáa láìsí wọn ń bẹ̀ ẹ mọ̀ pé tóbìnrin ò bá sí ń lé bí ahoro nílé ó rí ìgbà tí ẹ ń bẹ̀ wọ́n tẹ̀ ń pè wọ́n tẹ̀ ń rọ̀ wọ́n kí ni ohun tán tẹnu mọ́.
2: Nǹkan tó ń tẹnu mọ́ ni wípé ṣé kò ní sí jà láàrin ìrìn àtò mọ́ nígbà wá sọ fún wípé ṣé nǹkan tí wọn náà ń ṣe ṣé ò ní ṣe mọ́ mo lẹ́sẹ̀ gbogbo àfẹsí gbogbo obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó yẹ kí n tọ́ kéyà pé akéyà tẹ ní ti tai chi wo náà ló lé wọn dànù mi ìgbọ́n mi tó lè yọ kéyà nítorí pé bẹ̀rẹ̀ mi ò fẹ́ ṣe gbà mo fẹ́ ṣàwọ̀ mo ti ọmọ kéyà nífẹ̀ẹ́ obìnrin mo nífẹ̀ẹ́.
0: Ó dáa níbi tọ́rọ̀ dé dúró yìí mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ká wá sọ wípé ohun tẹ́ ẹ ní ká má ṣe ọ̀hún ṣe mọ́ tó ti stop ẹ̀ gbà wọ́n padà kọ́ mọ́ bọ̀ ń lé.
2: lagbara olohun
0: tori assurance ni mama you need latowo yin assurance yi condition ti wa tele on lo fa to fi dabi wipe awon gan o mo kini nkan to fe se o se se ko ja pe nigba te n ba won soro lojo na lohun boya e ti fi nkan kan kun wipe bi e ti so nkan kan bi pe to ba stop nkan bayi ni ma se fun e teru wa n ba won
2: se ko ti olohun ba ni ke se mo je ni ko be I'm born and I didn't say I was brought up in this family. To bring that shame, I suppose I'm going to show you that thing. Show me to you. Fake or human loaf or blame. Timon loaf or non loaf. Inshallah, no joke. Inshallah, no joke.
0: Who da baba? Tashi. Seri a fi number wa sita te to ba ku die ko pari e da kun sa mo be to ibo se ngbo ehe epi wa leyin eto olohun o ba wa yanju e a wa ba se ba iyawo yin soro olohun ba wa yanju e won se pada wale lagboro olohun Check bo.
2: Oh,
0: yes, I could talk.

0: Hello? Hello?
1: Hello?
0: E kale sa? Hello? E ka bo sori eto ni temi o, hello?
2: Ye ka joyo.
0: Sharon, ito ba ti nife to tori if ya isetan. You understand ti baba yin so. Hello?
1: Mr. Batide Bakale.
0: E kale sa. Olu so konu la to gomo so.
1: Thank you for the congressive
0: bad boy. Olumu yu wadi ye yini mbembe o. An de lefu matini ni.
1: Yes. Te ka da soro zo abi e ka so experience yu batele.
0: Experience iti yi.
1: Well, when I was a bachelor, that was about 30 years back. Girl, because it was fefe. I was a man. Ko ba to do bi wa. But as the law will, as the law we have it. Okoko sha se ba se kan. Ti wo overlook. Ni Oyo ye na Oyo de the president of your day. I was the teacher there. So, sir.
0: Sugbon yin sir, anbon yin sir.
1: So, mo wa school gba ye, mo rati, mo wa di poli di gba ye. O fe, ha disappointed me, o fe affect me academically. Papa mi, kre yo fe ro bi, o di kwa di e o. O di kwa. I could remember the Lord made use of one of my lecturers, Dr. A.B. Folari, about the polytechnic. This man came to my rescue. He said, "Well, we are in your final year. To cut the whole story short, my dear brother, after my final exam, he didn't talk about the YG. But you better see what kakiri. Kini mo wa fun gba ye ko ju pe lagbaja se baji mo ko ti e fe bi ni pe se ba se yo sorry mo pada ri bi one village e ba Oyo ye da ni o wa lo ha so wo baba lawo kan so igba ti mo trace ti mo dele ye bi o ba. But girl, can see mo ba to the day boy. He didn't like my dad to travel. But because mo shafe eri. Mo ba ka wa, o fe mo ka ni do ya re. I see one of the Babalawo's wives di. Ya pe ye sha ba ji se fun. O ba ji se fun ba le wo pe to eni kan wa lagbaja o. O foruko bo ge yi la se le. So, later, we shall find that one baby, or one like you can die, daddy, what? Daddy, what would you like by the boy? What? Only shake was soft for me for one little corner. Only show soft where Poggy are called Jody. A bit of you know what was on the way. We were still on the way, more busy, he took way more busy, the battle of one school. Kiss him up, kiss your corner, what in your cold day. Ibi to wa fọ di si baba agbara wa ninu oro oro wa ninu agbara alaji to si wa alaji ye wa so fun mi njo ye pe eyan omo eyan ma fe mi ta tete ni baba lawo si mo wo yi ko le payo ni mo ro oyo ijoba ye owo ewo ko di alaji mo ni any tori the lab of oba for jury ṣugbọn to my surprise afojuro wa mu eni to ri na re bayi nitori pe da soro ti e bowo bo si mo ni ai gbore ni ya so pele sari eyi bejeji mo wa so fun de boy so ku lagbaga bayi wale ebi lo bo after about 2 or 3 months gbe ye won de gbaya la do wa daira pepa won de wa daira ye bole awon owo bo se bole adaji ati babalawo ye wa so pe won wa ja si ebi de bo ni iwo ko lo ni ti won you are that ira won baba bi se gbo kan ti mo so
0: mo gbo yin
1: ah eh so ti won you are that ira won o si do tu tele de gba e wa o wa pakisi ge ye pe alejo te di ba ti bo si go e wa ke oro to so to so to so to so ri do tu ve do to fe se yi o won di alaji yo su de ye di joye now a month later ge yi lo we ke bo bi pepe eja to ba bole loju eyan to lo ba si lagbaga ogun to fo o ti
0: se ka
1: o lo ni waju o ba se lo
0: eyin o se pada si
1: eyin o se pada si o ku o gbe o wa bi lawa kan o wa wa so o trace mi lo odo eyan awon parents mi ni bada ebi je ke anybody o mo kan to sele so àwọn àbúrò mi wá sọ fún ibi tí mo wà ní àbúgbà ìjúdọ́ bọ̀dà gé fàábà àdírẹ́sì ó wá wá sóògbó wọ̀ṣù wa mo rí kálukú wa aṣọ ẹ̀spẹ́rẹ́sì wa aṣọ ẹkú gidi ẹ̀wọ̀n ìfẹ́ àtijọ́ yẹn dé pọ̀ kì í sì fẹ́ ìsìn
0: kì í sì fẹ́ tà ń lò ń sìn yìí
1: ìfẹ́ ìsìn yìí ẹ jẹ́ ká sọ pé ìfẹ́ prepaid meter ló lò
0: ẹ olùsọ ṣe later ẹ wá padà wá fẹ arábìnrin yìí gẹgẹ bí ìyàwó
1: rẹ àfẹ àwẹ wọn padà gbèsè tí mo padà sá torí iyọ tó wá wá sóògùn mẹsàn án ṣọọṣì ló ká mi mọ wòlíì mọ wọn wòlíì nínú ṣọọṣì gbọngbà ẹ màmá ìyá dábìlọlá wá sọ fún mi nígbà tí mo sì lọ padà tán ìyẹn pè mí pé kì í ṣe tẹ ẹnì fẹ o
0: ọwọ ti wọ lára ẹ
1: kì báyìí kó bíréèkì ẹ kó tọdọ mi wá ṣìpá ṣì àdé ṣì létà bìsbìsèvè gé àìkọ́ òun náà ló padà lé mi lọ́dọ̀ rẹ̀ wọ́n padà yẹrẹ àdé ẹ̀dọ̀ gbìyànjú ọ̀sìn náà ṣe sọ́nù sí ní ìfásọ́nù sẹ́rẹ̀ ṣe sí wọn bèbè báyìí yẹ tí ó kẹ́ àtàṣì àgbéjúlẹ̀ làwọn èèyàn ń gbé káàkiri kàkà kọ́
0: ẹ ṣeun tẹ ṣe experience pẹlú wa adúpẹ gan torí afẹ lọ tajà ọrọ ìfẹ àmì àmì ọrọ ìfẹ lágbára ọrọ ìfẹ bí àdánwò ni. ìfẹ́ ó sì máa ṣẹlòmíì lójoojò bí ẹni tí ń sáré láì sáré ni o. ẹ wo yìí ni wọn ẹ já lọ tajà náà tá a bá padà dé a tẹ̀síwájú nínú abala agbami ìfẹ́ lórí ètò onítẹ̀mí fún ta lẹ́yìn ẹ mọ̀kúrò ń bẹ o ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: 47
3: akoko iṣẹ́ abayé kò tí kò 72 hours gbájú ẹdí
4: ọmọ ayé ni ẹ máa wọlé lọ
3: gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀ ó yẹ ní mẹsíkà ti csc covenant of mercy má jẹ́ ẹ̀mú àánú lákọjọ́ friday 12 saturday 13 àti sunday 2026 akọni tí wọ́n fún olú ẹ̀ mẹ́ta ìwé ojúmọ́ra sanjú orí afẹ́fẹ́ àwùrẹ́ bí wípé fọ́nrán fire state ẹ̀mí yóò sì bá kọ́kọ́rọ́ ajánirúwé nítorí rẹ̀ oṣù mẹ́fà tó kù ní 2026 ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni bá fara hàn wọn ò ní í ṣá ṣe dànù mọ́ o ní ma ṣẹ̀fì ọlọ́lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí Ibadan tó bá jẹ ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa.
5: bọ̀sùn ṣé ò sí
6: o ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
5: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
6: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ ṣiṣẹ́ ọ̀kadà.
5: Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Ká wá ní pẹ́ gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
7: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbé ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: Eka abapada lati Georgia. Eto ni temi le ngbo lati le ise Lagelu FM 96.7 loke gajoke. Eto ife, eto to ni se pelu ife. Eto ti n so okun ife to ja.
1: Do something, say something, baby. Baby, do something.
0: Agba mi ife la wa bayi. Lẹ́yìn ètò tá a ṣe níjẹ́jọ́ a gba àtẹ̀jíṣẹ́ kan. Lábala yìí náà ni. Bàbá yìí sọ wípé àwọn ń gbìyànjú láti pè sórí ètò wọn ní ṣùgbọ́n àwọn ọmọ kí ló ṣẹlẹ̀ pé nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ àwọn ló dàbí pé kò ṣe dáadáa. Wọ́n láwọn ò ráyè pé wọlé. Wọ́n ní experience àwọn nínú agbami ìfẹ́. Làwọn fẹ́ ṣí ẹ̀ táwọn ní ìdí àmọ̀ràn lọ́dọ̀ ẹ̀yìn ọlọ́gbọ́n olóyè ọmọ Nàìjíríà nípa ìrìn àjò ìfẹ́ àwọn ni. Ẹja ṣe báyìí ná. Ẹni tí ń bẹ lórí ìlà yìí ẹja gbé lẹ́yìn ẹ̀ á wá sọ ohun tí bàbá yìí sọ experience bàbá yìí àti àmọ̀ràn tó fẹ́ á sọ. Ẹyá wòlé. Hello.
2: Hello.
0: Eka lesa.
2: Eka le.
0: Yes sir.
2: Ese ku eto.
0: Eshun sir.
2: Opolo yin oni doju.
0: Amen.
2: Gba ima atoyi te tin tokun eto Olorun ni gba kuro lori.
0: Amen.
2: Eni Olorun mo ni so lati ku ilu Yanagbala ni Ibadan.
0: Na ngbo yin baba.
2: Wo mo nkan ti mo nsi opolopo awon obirin. To je ipe eni to pa nife si won. Tokan tokan ni mo fi oju egbole. Tí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ẹlòmíín jẹ nínú wọn tó ṣe pé ilé ọkọ tó wà ń jẹ ìyà jẹ kú dórógbó ṣùgbọ́n ń ṣe ní iṣu onú ẹ̀kú àmúmọ́ra ni ẹni tó bá fi gbogbo

0: Eh baba sayin lo fi fe han si iyawo ni iyawo ni.
1: Dara o.
0: E gba te ni pe nile oko to wa pe iya je ko dologbo ni nje.
1: So da wo sinema ati gbori bi aye lori ti se yin na si wa le lori eto. Ibe yin na si wa le ti.
0: Eh seri seri un to ti da ninu irin ajo ni ife ni pe ki okunrin o ti nife obirin ki obirin o ti nife okunrin ko mo fi si bi kan se ri ti fe ba wa lona mejeji lo ti da ajo ti o ba wa fi ato to ba je pe boya yi o fi die ti o ba ni je 50-50 ti o ni je 55-45 at least ko je bi 60-40 ki 60 wa lodo obirin ki 40 wa lodo okunrin n to ti danu so beti fe ba ti fizibi kan wahala ni o je to ba je pe okunrin nikan lo nife ju to birin o nife okunrin o pada wa sofa to ba je pe birin nikan lo nife tokunrin o nife obirin o pada wa sofa n to ti daju ni pe ka wa mejeji o nife a le tolerate ara wa ko ni si nkan kan teyan kan o se ti o dun eyan kan tabi ti o bi eyan kan to ba kun ti e wa dun tori ife ti nbe nbe inu e o tete ro atun se o tete waye
1: se re le to wa se koko nbe ni pe ke yan ni ayo okan si o bi ni ba je oloju koko te ba fi odidi ile ko odidi owo fun to ba ma se ranu wa se tori pe ele ti o je todo temi ajo bere si ni le fe lati le wa ni bibi ko ko se lowo mo pade re o ye ni ti o je nkan kan ni mo ma pe mo ni wa o se si joinman ka kiri ko temi lohun mo fe ki wona o tegbe ki wona o je yan ko da do lori esere mo jago so to jago so si mo ba ro su mo ba wa owo o na fin to le kun o se freedom ai mo establish ye ki ni mo establish ye to si ni to ba ya lo ba di pe ni ma se mo wa ni to mo para wa fo le si fun mi pe won ni ra wo ba ra wa mo ati bi mo kini ati bi ke yi abi ke ta ṣugbọn gba to lohun ti gbe bi se se de ise ti ni fi die mi ni ti mo ru lagbara mi o tun wa si yen si orí mo fi tí yorùbá pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ni wú mi ò torí kí yàmú ẹ̀ tàbí ìṣe kí wọ́n á gbọ́dọ̀ kọ apárọ̀kọ̀ pé ẹsẹ̀ mo máa ní láti wọ́n sún káàkiri ìjọ tó bá yọ mọ́kì ń fi ká wọ́ ọ̀ṣì ìjọ tó bá yọ mọ́kì ń lọ sọ́kù ìjọ tó bá yọ mọ́kì ń rìn àfi ti àwọn bí pìlẹ̀yà láti lè jẹ́ pé kí ni olú sáà rò pé bí ọmọ pa.
0: Ẹyin tẹ ń wò wá ní agbọn ti Facebook ẹ ṣe àdúpẹ́. Ẹyin tẹ ti join ẹ lọ join kẹyin náà bá wa ṣe ẹ. Ẹ ó da ẹjẹ ń sáré dọ́dọ̀ yín. Tọ́lá mọrírì yín dátà lẹ̀ ń lò. Ìfẹ́ wa lẹ ní. Adékúnlé Adébáyọ̀ ẹ ṣe tẹ ń wò wá. Mama Florence Okorocha, thank you ma lati omi adio. Bakan na Ibrahim Sulaiman lati Delta State wori lohun. Akimbola Matthew Ayangbile Sunday Olawale, ese baba. Iyalanko Ilelubo Folasade, Seyi Odofin ato Batele Oluwa Kayode. Ese
2: porun baro ko se so melo la fe wi
0: elomo wo wa ni Facebook ke ba wa share e pa wa pin kari gbogbo pages te wa ese un be tin se leyi
2: for better for worse for each other
0: atejise ti mo ni pe baba yi tan fi ránṣẹ́ sí wa ẹjẹ́ ń ká bó ti sọ tí n bá ti wá ká tán a fàyè lẹ̀ tẹ́ ẹ pè wọlé ẹ fún wọn lámọ̀ràn kí ni tó yẹ kán ṣe bàbá yìí ń bẹ nínú agbami ìfẹ́ ẹ̀rù ń bà wọ́n kú mi ìfẹ́ ó mọ̀ gbé wọn.

0: sì lè sò sì pè yò kàn là wọn ní rí tó jẹ pé kò padà wá wọ òkè. Ọmọ ní lẹ́yìn ọdún mẹ́ta tí relationship yìí dà tó dàrú ní àwọn pàdé arábìnrin kan. Arábìnrin tá ń sọ yìí ó ní ó gba ọdún méjì péré lọ́wọ́ àwọn. Single mother larabirin yi pelu omo meji lowo alawon nise ti won lowo awon yi so le o awon o toro je be se ni awon oyo bakan na arabirin yi na nise lowo ohun na o ko yi so le ko toro je be ni ko yo níbi tó ń sọ dé gan láwọn ní mọ́tò kékeré tó lọ ń jogún fáwọn táwọn fi ń ṣẹ̀ṣẹ̀ rìn aláwọn sì ti ń gbìyànjú ilé díẹ̀díẹ̀ níwọ̀n gbàtagbára àwọn káwọn ti ń ṣe díẹ̀díẹ̀ arábìnrin tán láwọn pàdé tó jẹ́ single mother tó ti bímọ méjì yìí ni àwọn nífẹ̀ẹ́ ẹ̀ gan bákan náà lárábìnrin nífẹ̀ẹ́ àwọn ni àwọn àti arábìnrin yìí àwọn ti jọ rìnrìn àjò ìfẹ́ fún bí oṣù márùn-ún káwọn tó gbìyànjú pé àwọn fẹ́ lọ fi yan òbí àwọn a nítorí ohun tí ń bẹ lọ́kàn àwọn ni wípé àwọn fẹ́ fẹ́ kì í ṣe pé bóyá kájọ máa ṣeré láwọn ò má ìdí pé ó ti bímọ méjì pé àwọn fẹ́ fẹ́ torí pé ó wu àwọn káwọn fi ṣaya àwọn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà lòun náà nífẹ̀ẹ́ àwọn. Wọ́n ní ìgbà tí àwọn òyìn introduce arábìnrin sí ìyá àwọn pé àwọn ò sọ details sí yo àwọn kan sọ wípé àwọn ti lẹ́ni táwọn fẹ́ fẹ́ ni. Ọjọ́ tó lọ fi arábìnrin han ìyá wọn níbi tí ìyá wọn ti wá ń bèèrè questions ẹ mọ̀ pé ìyá ò bèèrè pé ọmọ ìlú wo ni ọ́ iṣẹ́ wo lòun ṣe kínìkan a ní níbi tí ìyá wọn ti ń bèèrè questions lárábìnrin ti wá sọ wípé single mother lòun òun ti bímọ méjì ṣùgbọ́n òun ò sí ilé ọkọ pé bàbá ọmọ yìí àwọn ò ṣe wedding tàbí dáná pé ṣùgbọ́n àwọn ti pín yà ó ti tó bí ọdún mẹ́ta báyìí. Wọ́n ní bí ìyá àwọn ṣe gbọ́ ilé yìí pé àwọn rí pé mood ìyá àwọn change díẹ̀ ike ìyá àwọn kàn pé àwọn ní wọ́n tán sọ pé ṣẹ́gun jẹ́rìn rí yọ. Ẹ ti mọ̀ pé tán bá ti sọ pé jẹ́rìn rí yọ nǹkan kan ti wà ńbẹ̀ náà. Wọ́n ní bí ìyá àwọn ṣe pé àwọn tó ní jẹ́rìn rí yọ aláwọn ti mọ̀ pé nǹkan kan ńbẹ̀ ṣùgbọ́n àwọn wòye pé kò sí ní ti ń bọ̀ lókè tílẹ̀ gbà. A ní ìyá àwọn wá sọ fún wọn pé kì í ṣe pé mi ní ò láìka arábìnrin yìí o ṣùgbọ́n kò sẹ́ni tó le fẹ́. Wọ́n láwọn ń bèèrè pé màámi kí ló dé tí mi ò ní le fẹ́ mo nífẹ̀ òun náà nífẹ̀ẹ́ mi. A ní ìyá àwọn sọ pé ṣe é ṣe pé nǹkan ń ṣe ọ́ lẹ́ni tó ti bímọ méjì. Láwọn sọ fún yàwọn pé ọmọ bíbí ìsàrùn yóò bí tèmi náà fún mi mo fẹ́ bẹ́ẹ̀ ni ó wùn mí mo fẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ fẹ́ sílé kí n fi ṣẹ́yà ni. Ẹni ìyá àwọn wá sọ pé kì í ṣe lójú ayé mi ló gbélé ìwà ka mi mọ́lé kò síbi tó ń gbé bọ́ o kò tètè wáyàwó tiẹ̀ síwájú torí ò tí ì níyàwó láwọn ni ṣé torí ipò ti bímọ ṣé kò wá tó torí ọmọ méjì ṣé kò tó torí ẹmọ tí nǹkan bá ti ká obìnrin lára ó ṣeéṣe kan under dasa kan lọ́nà ni adìyẹ àgbẹ̀ bọ̀. kanika omo forogun wi pe kojo bi ija kojo bi nkankan la won fi kuro lodo iya won gba na lawon si ni baba lawon ni baba
1: baby baby bolanle baby baby this is alakada arewa iwa sewa omo du baby
0: arabirin yi o mo kini nkan to sele lawon si ti changes arabirin yi won si fi lokan bale pe awon o fe ṣùgbọ́n ìyá àwọn yarí délẹ̀ wípé kì í ṣe ilé àwọn ni àwọn òun arábìnrin yìí wọ̀ àwọn ò fẹ́ ọlọ́mọ méjì

0: baba e so de bi wi pe lati gba tawon ti pade arabirin yi ni awon ni fe obirin kankan e mo keyin ri obirin ke wo pe abi mo fe ni fe ile ani ko cross mind awon ri lati gba tawon ti pade arabirin yi ni gbogbo nkan to wu awon teyan n fe lara obirin lara birin tawon soro npa yi lo ni Baba e wa ni se kawon go ahead pelu un tokun awon fe kawon koro si ya awon lenu ni tabi kawon gba si ya awon lenu kawon wa loose fe aye won won bere lo won pe se o ni awon eyan ton le ba soro ton le ba mama soro boya mama gba ni ani en ti mama so ni bi pe ki Jesu fura re o so kale Epa won ni gbo. Ba sha mo le bo si mo wa. Ta mi da mi to wo dese yo. Inu ibanijo kan ni baba yi wa to ran amo kini nkan tan se bayi bayi. Mo fi dudu je won. Mo fi ku pa je won. Mo fi le bu se won. Mo fi step je won. Nigba ti le mo leyin text message mo pe won ta soro gan won lo je ki n raye beere lati beere awon beere ti mo beere lowo won. Awon bere lowo mi pe kini nkan to ye ka won o se mo ni e mo je ntan yi emi o mo nte se o sugbon ta ba dori eto loni a na nbe fun won logun loyin omo nigeria awon agban yi lamoran o nte se lori oro yi Tabela tele okere +234 814 249 1006 Hello.
1: Hello sir. Olusola to bo baso.
0: Olusola gbo oro baba yi daada.
1: Ogbo.
0: Hey, kini nkan tan se?
1: Ati bere lo ti wo. One. Erara lo lo kokuri yi. Ojo fi lo Olorun. Koto da wole, that is one.
0: Eh, olu, so, se rin ni bita e de ye jen soro kan fun yin. Se mo yi pe, awon kan wa, to jak pe, ti on ba fe fe ya wo, to man so fun yi pe, e koko lo beri lo wo lon, pe si yon nani. To jak pe, on yi beri, to man so fun yi pe, awon ti lo gbadura se on lo nani. To bon gbadura se yo. Tori pe ife okan won ni to won kan se awon eyan to ma to dasa wi pe ohun ta won ba fe lo lohun ba won fe
1: Era oto tebi oto there are two parallel lines opolopo breaking marriage breakages lowo lowo ba era ara di opolopo laya lati so fun Olorun pe let it will be done awon eyan ba se agwa eyan
0: se ka so wi pe will Olorun ba won leru ni pe ko ma je pe specification won ko ni will Olorun
1: edisuru opolopo laya lati so pe Olorun let that will be done awon eyan la ba sasise Olorun sasise opolopo ba ero ara do ba fi bo marriage ko de da like what the story tell you so see obe okore bachelor ni eni to fe single mother of two single mother bi ti ba single opolopo single mother si je that when you look at the economic side of it obo beji ati to obo beji lebi do beja enge seko dipo die and the bitu sura ni ba wa loko ni wa to ba to ba so po fe to ba fe wole obere se be right lati zo ba ba exe e bo bi bo fun won le di bi bo fun de kuro la le bi he cannot stop her for visiting her former husband that is right number two she no but to le kuro be iya to lo igba to je baba ti e gangan e se ba saki e ni poko ko ri gangan fun ra re if he felt reluctant disclosing that issue with the mother pe single order of Sudi during interrogation the obinrin disclosed a case of positive of tongue or she mistakenly disclosed the issue. I won't buy my wife. Èyàn burúkú ló wọ́n ti bèèyàn rere jẹ́. Ẹ gbádùn mi.
0: Ó yé mi.
1: Ìbéèrè tẹ́yìn ó bí nígbà ìwọ òun wa wúlò dọkọ rẹ̀ ti síta. Although we have some single mothers tó jẹ́ pé ẹgbẹ́ ká sọ pé they were unlucky.
0: Exactly, orí wọn pọ̀ dáadáa.
1: But báwo la ṣe fẹ́ gbà wọ́n mọ̀? Ọjà òkòkò ni bí ìgbà tí ẹ bá lọ rọ ra nǹkan no testing yàgbọ́n ro nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run yọ kó fi kó bá fi ṣe ẹ̀ṣọ́ yẹn
0: amín
1: àlàáfíà fún yẹn
0: sà. Lórí Facebook Debbie Ajoke Yeye Oge, thanks so much. Ẹ̀ṣun bẹ́ẹ̀ bákan náà Princess Tawa Kalita Danla ṣe tẹ join wa lórí Facebook. Adeyeye Victor àbúrò mi àtàtà ó ṣe. Hello.
2: Hello, ẹ kalẹ̀ kú ètò.
0: Yes sir.
2: Ọkọlẹ ọkùnrin jọba Amari. Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Little Academy. Ìkọlọ̀ ń kó ṣàánú wa ni. Adéwà tó sọ̀rọ̀ fi wọ́n ní sọ́tán. Wọ́n ti sọ èyí tó jẹ́ kókó rọ̀. Gbogbo single mother náà kọ́ ni ó fi bẹ́ẹ̀ níwà burúkú lọ́wọ́. But gbogbo wọn kọ́ bọ́lọ̀ bá ṣe kọrin àjò rẹ̀ dá láyé yìí ká tọ̀ ni. Lóòótọ́ arákùnrin yẹn ó rí sọ pé kò nífẹ̀ẹ́. Ìyá tó dẹ̀ ń sọ̀rọ̀ náà ìyá náà rí sọ because obìnrin làwọn náà. Wọ́n mọ tó rọ̀ mọ́ obìnrin tó bímọ fún ni ó ti kú lálẹ́ ẹni o. Ọmọ ti da ohun àtọkọ aláwọ̀kọ́ pọ̀ ìyẹn ò dẹ̀ ní bí kó má lórí ọ̀fẹ́ àti má máa ríra wọn. Kò lọ́tọ̀ kò ṣe gbogbo wọn náà ló yọ ó ṣe kú ṣe o. But òun kọ́kọ́ mọ ọdẹ pé yes ó ti bímọ fúnra wọn tó bá ṣe ètò wọn ríra wọn tí ìwọ̀n kan tó ní sì máa wà láàrin ara wọn. Ìjẹ́ tó dúbá kó bẹ̀ jọ́ kó tẹ́kùn bẹ́ẹ̀bì kò sẹ́kẹ̀ bí pé kí single kò fẹ́ marriage. But ìwọ́n tẹ̀lé náà tẹ́kùn kọ́ máa sọ ni pé kọ́kùnrin yẹn kúrò dáadáa kó tó ṣe kúrò dáadáa òun ló mọ ilé tó máa fi wẹ̀ níbẹ̀. Ìwọ́n á lé pé kó sì torí obìnrin kó kọ́ ẹ̀ sí òbí ẹ̀ because obìnrin ọ̀rìn àwọn tó rẹ̀ mọ̀ yẹn sára wọn. Ọmọ ògẹ̀ sára wọn dáadáa gbogbo single mother náà dẹ̀ kọ́ lílé gbogbo náà kọ́ kọlọ́jọ́ ó rìn kùnrin but ọkùnrin ẹ̀ lè máa bá sọ̀rọ̀ kúrò rẹ̀ àdàkọ́ tó ṣe o ẹ̀sọ́ ọmọ wẹ́ẹ̀tì ni tó rẹ̀ lónìí.
0: Ẹ ṣeun sáà.

0: ma bala yi e ja gba yi pe e yo kan se ka kuro nbe ka le bo sap bala mi. Hello. Hello.
1: E kale
0: mama. Ah, inu mi dun to je pobirin lo pe la bala yi.
1: E pese.
0: E seun ma.
1: Emi so to lagbara Olorun.
0: Ami.
1: Ami.
0: Ami
1: bela to mi aju.
0: Mummy ayo mi de kini karakunrin yo se.
1: Se ri okun yen. Won ye ki o ma da ayo popo ti yawo, sugbon mama yen ni je ko fe. Oye. Mama yen ni je ko fe o. Se mi yen ga wa wole fun ni rile, ko ni rile gbe. Oyin pe ko ti owo ti ni yawo ni. Ka yawo ko lo si bi ni, o si da meji ni.
0: Mama e je ka gba o se pe eyin ni ya oko se e le gba ko mo yin o fe obirin be obirin to ni wa ni o nkan kan to je sugbon tin be nbe na ni pe o ti bimo meji ri
1: se ri e se o kere pe o ma je awon o
0: dawo
1: sugbon meji to bi yen o ya oko le je ko fe mo ti le gbon to ya pe ewe ri bo ba le ki se fun ni gogogo o ba ko fe bi go le ri yen ti o si se inspector ko ya pe okun yen o ko lo waji wo mo ya ni ko lo waji lojo rada awon passport ati pe mo fun ni lojo pa la pa o so mo ti o ya si
0: se ka wa so pe single mother o ni bri mari on ni loko mo ni
1: single mother ma mari o ma loko se yen ni so o lo wa egbe ti e ẹni ò tí ìdìmọ yí rárá wọn sọ pé wá da ìgbésí ayé ẹrù omi àwọn máa rọpò tiẹ kó lọ wọpọ ẹtì rẹ síwájú mọmọ yìí ò lè di ofẹ kò lè rí lẹgbẹ tó bá gbẹ kò lè rẹ ń jọ máa yẹn ó sì máa níyàwó mi ó yẹ yín ní ìsìnyí.
0: Ẹ ṣeun ma.
1: Ẹ máa bẹ́ tó.
0: Ẹ ṣe mú mi Ayọ̀mídé. Ìbéèrè mi nìyí. Ṣé single mother ò lè fẹ́ ọkùnrin tí ò tí ìbímọ rí ni? Ṣé single mother ò ní rí màrí ni? Ṣé dídán ni single mother ló gbọ́dọ̀ fẹ́ single father? Gbogbo àwọn tó ti ń gba bàbá ìlàmọ̀ràn pátápátá ohun tí gbogbo wọn ń sọ náà ni wípé kó má fi arábìnrin yìí

0: ẹ jẹ́ ń gbé ìpè ẹ nìyí ó dàbí pé wọ́n ti pẹ́ tó ti wà lórí ìlà hello
1: hello
0: ẹ kaalẹ̀ sà
1: ẹ kaalẹ̀ ẹ kwétò
0: yes sir mo rí pé ti pẹ́ tẹ́ ti wà lórí ìlà ni mo ṣe ní kí n gbé ìpè yín àmísà
1: ó ní kí n dá sí ètò yẹn ni
0: à ń bọ̀ yín
1: ṣe rí nǹkan tẹ́ ń sọ yẹn I'm in that shoe nígbà tí wọ́n sọ fún mi pé kí n má ṣe mo ní kì í ṣe stigma ẹni tó dẹ̀ ni pé kí n má ṣe ẹ̀gbọ́n mi ni òun kẹrí òun náà dẹ̀ wà ní oṣù yẹn òun dẹ̀ tó wá jóbìnrin ṣùgbọ́n kò lè sọ kò lè tẹnu bọ́ lọ títí fún mi but I insisted mo dẹ̀ go ahead mo dẹ̀ fẹ́ ẹni yẹn ṣùgbọ́n kí n fẹ́ sọ fún yín ni pé single mother is not a stigma but there is an emotional trauma there.
0: Látọ̀dọ̀ obìnrin
1: yes
0: tó jẹ́ kó ṣeéṣe kó wà fẹ́ ti relationship
1: ṣe rí ọkùnrin yẹn he has three things to cope with nínú marriage yẹn àwọn méjèèjì yẹn wọ́n gbé spiritual problem bọ̀ látọ̀dọ̀ bàbá wọn he is the one to cope with it then their mother also has her own spiritual problem he has to cope with that the matter then àwọn ọmọ yẹn kò lè bá wọn wí ó ṣe máa bá ọmọ tó ń bá bí wí ṣe ẹ understand
0: mi. Ṣé mi mo understand yín.
1: Tó bá ná wọn jù ládàbí pé ń kọra mọ́ wọn then ẹ wá wo tí trauma yẹn wá jù kó rán ọmọ yẹn lọ sí university kò ṣe gbogbo ẹ tó bá dọjọ wájú òkú lòkun rè
0: bàbá ọmọ lọmọ
1: ló máa gbọ ọmọ ẹ tó bá di iwájú táwọn ọmọ yẹn bàbá ọmọ yẹn bá dé tó wá gbà wọn ọmọ ẹ ṣe understand lóòótọ ó jèrè wípé ó ṣoríire wípé ó tọ wọn dàgbà but at the end of the day ọlọ́mọ máa wá gbọmọ ẹ wá wo sacrifice tóun ti pay ẹ wá wo gbogbo tó ti farada nítorí pé ó fẹ́ràn ìyá wọn.
0: Bàbá olú situation tó bá wá jẹ́ wípé àwọn méjèèjì agree pé kí àwọn ọmọ wà lọ́dọ̀ ìyá ìyàwó ńkọ.
1: Ṣé rí àwọn ọmọ máa wà lọ́dọ̀ ìyá ìyàwó irú ẹ̀ náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé wọn bí tó burú sí. Ẹ ṣe ibi tí you trust tó ti ṣe tó ti burú nìyẹn tó bá lóun fẹ́ lọ wà àwọn ọmọ òun lọ́dọ̀ ìyá òun ṣé ọkọ̀ máa ní kó máa lọ.
0: Kò ní sọ bẹ́ẹ̀.
1: Tó bá wá gbàgbé lọ sọ́dọ̀ ẹ̀ ṣe nǹkan. Nǹkan tó wà ń bẹ pọ̀. Nǹkan tó wà ń bẹ pọ̀.
0: Ibi tí you trust wà nù.
1: Ibi tó wà nìyẹn. Ṣé ẹ kí sọ kíkọ fún yín kò sóbìnrin tó bímọ tí ò ní kẹ́kọ́ ọmọ yẹn wà lákàtà o tó bá ti wá di pé káwọn ọmọ ẹ lọ máa gbé lọ́dọ̀ ìyá tiẹ̀ ó máa conclude ni pé this man does not love me since he doesn't love my children ó ṣe máa conclude nìyẹn and ó máa jẹ́ kí mind dey shift so ẹ rí i pé ọkọ̀ yẹn máa fà sí ọ̀dọ̀ ex yẹn so from there wọ́n tí ò bá tẹ̀ lórí ọ̀fẹ́ àti fẹ́ sílé mọ́ á wà nínú ti yín òun àti adé ṣe máa yẹra. Àtọ́kùn ní bá dẹ̀ ń dọ́rú ẹ̀ wò wọ́n fẹ̀ ní ààrẹ ṣeré.
0: Mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ntẹ́ ń sọ yìí mo ń tra àti fà á sínú bí èéfín ni.
1: Ó lágbára sà I know what I'm saying.
0: Ẹ ṣeun sà
1: ẹ kí ni kan fún yín ẹ tún lè mọ̀ ṣe rí financially nígbà míì ìgbà tó bá wà lọ́wọ́ ọkùnrin yẹn bóyá ọmọ tó bí fún ọkùnrin yẹn gan ọmọ yẹn sick olówó náà lórí ọmọ yẹn ọmọ tó gbé wọlá ti ta tọmọ yẹn bá sick ńgbà yẹn tí ò sówó lọ́wọ́ ọkùnrin yẹn ṣẹ̀wọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe
0: a nítorí pé kò sọ ọmọ ẹ̀ ni
1: àwọn ilé tó mú bí fún ó ṣe olówó tọ́jú àwọn yẹn pẹ̀lú ilé tó mú bí síbòmíì tó gbóhùn lówó fi tọ́jú àwọn yẹn kò ní mọ̀ kó wá bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun bàbá.
1: So ó fà it is very deep. Ṣé kí n sọ kí ni kan fún yín? Sometimes ó tún wá lè jẹ́ pé nítorí pé òun jẹ́ single mother ó kọ́ ọmọ méjì wá láti ọ̀dọ̀ ọkùnrin kan tó lè jẹ́ pé àwọn ọmọ yẹn gangan fún ara wọn ẹlẹ́dàá wọn kì í gbé ta ó lè máa affect man yẹn gan financially.
0: Tó òun rí ṣe èyí tó wà lè tọ́jú wọn. Ohun tó rọ̀ mọ́ pọ̀.
1: Ó pọ̀ jù. Spiritually physically and emotionally.
0: Ẹṣin sa, àmì ẹṣin.
2: Ẹ olólùfẹ́ Atúnríra, òbúrò mi mọ rí ya ìmúlẹ̀ rere.
0: Bàbá yìí tún gbó wa débẹ̀. Tárakùnrin yìí bá ṣetán láti farabìnrin yìí, àwọn ogun tí wọ́n á jà, àwọn tí wọ́n á fèsì, àwọn tó gbọ́dọ̀ pépé ẹ̀ fún nákàálẹ̀ yìí.

0: nípa ẹ̀rọ.
1: Hello.
2: Hello, ẹ kálẹ̀ kú ètò.
1: Ẹ kálẹ̀ sà.
2: Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jọba.
1: Àmì.
2: Àmì. Orúkọ tèmi ni Ọjí ọmọ wẹ̀ ti United States of Electric Academy.
1: Yes, sir.
2: Mo fẹ́ kí ara mi ni because mo jẹ́ kan náà àwọn ọmọ ọ̀ṣun yìí. And the level of June. Mo kíra ni mo yọ fúnra mi o pé mo dúpẹ́ fọlọ́run pé ó
1: àwa náà yọ fún yín bàbá.
2: Alẹ́jọ́ ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀.
1: Àmì. kò wá sí nǹkan tí màmá ṣe fún yín tẹ́ ẹ fẹ́ kí wọn fún.
2: Mo pàṣẹkọ yín kí àwọn òbí mi méjì yá bàbá mi lóòótọ́ wọn sí láyé mọ́ bọ̀ tó kí wọn kọ́lọ́run bọ́lọ́ ìwà mi tí wọ́n sáré fẹ́ rí.
1: Àmì ìyàwó yín ni mò ń sọ.
2: Oṣù jẹ́ nìyẹn. Ẹ̀ máa fi tó bọ̀ tó rẹ̀ lóbi.
1: Ó dá sà.

0913 7086 75.

0: Nínú ìgbéyàwó, nínú ilé, nínú relationship, nínú ètò ẹbí, iṣẹ́ lobìnrin ń ṣe.
1: Amúnú mi dùn, ilé ayé mi.
0: Nínú ọ̀rọ̀ ìdílé, iṣẹ́ lọkùnrin ń ṣe.
1: A ṣe àrò ìwà mi.
0: Sóbìnrin tí ó sùn láago méjìlá òru tí ó jí láago mẹ́rin àárọ̀ padà ní kásọ̀ ni. Tí ó rí dájú pé oúnjẹ ti ṣetán kọ́kọ́ tó jí káwọn ọmọ tó jí. Yóò já àwọn ọmọ, yóò kó wọn lọ léèwẹ̀, yóò múra fún wọn láti get wọn rẹ́dì fún ilé ẹ̀kọ́. Òun kan náà ni ó tún kó wọn lọ ilé ẹ̀kọ́. Iṣẹ́ tí ẹ̀ ń bẹ ńbẹ̀ láti ṣe o. Yóò rí dájú pé ilé mọ́ tónítóní, omi ń bẹ ńlé, gbogbo tí ó yẹ kó wà ńlé ló wà ńbẹ̀ kó tó jáde. Gbogbo bó ti wà níbi iṣẹ́ ọ̀dọ́ ọkọ àtọ̀dọ̀ àwọn ọmọlọ́kùnrin wà o. Bó ṣe ń chẹ́ kí ọkọ ní ọmọ fọkàn gbàdúrà fáwọn ọmọ. Pápá àpá ọ́tún ti palẹ̀ mọ́, ó ti sáré délé káwọn ọmọ tó dé.
1: Leave me not alone.
0: Yóò assignment fáwọn ọmọ.
1: That can make me happy.
0: Yóò make sure pé wà okay.
1: Don't you know you are my sunshine in the daytime? You are my
0: skylight. Mo rí yín láti Kano, Mr. Michael Eshun.
1: You know without you I am nobody.
0: Yóò make sure wípé oúnjẹ délẹ̀ kọ́kọ́ ó tó dé.
1: It's meaningless coming to my life and make me whole that both of us.
0: Ìgbà tí ó bá dalẹ̀ tí gbogbo oyin bá tún sùn, òun yóò tún padà tún pẹ́ sùn torí yóò make sure pé everybody wà okay. Kóbìnrin ó má ṣiṣẹ́ tí ẹ̀ gangan kó jẹ́ pé iṣẹ́ ilé nìkan ni ó tó ṣe ó juṣẹ́ lọ. Ká tó wá sọ pé yóò tún kàn báyìí níṣẹ́ tí ẹ mọ́. Àwọn tá a jókòó ni ẹ já mọ́ yin ìyàwó wa kò yí sí.

0: ọ̀rọ̀ ìjà yìí o.
1: Bákan náà ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin ẹ mọ̀ ẹ̀yin ọkọ yìí.
0: Adùn ọ̀rọ̀
1: yìí. Ẹ mọ̀ wọn appreciate wọn.
0: Ṣé padà padà òun ló jọ̀wọ́ padà o.
1: Torí tọkùnrin bá ṣe sí tó bá pa 100 naira 80 naira ti ń bẹ ń bẹ fún tìyàwó àtàwọn ọmọ ni.
0: Ìdùn nílé ayé mi ò ké o dákun má ṣe dàrú wa mi.
1: Mo rí nǹkan kan lórí social media.
0: Wá fún mi ní gbogbo.
1: Mo sì ń wò pé àwátá àjọkùnrin kọ́ lòun ṣàánú wa ni. Arábìnrin kan ní ń sọ̀rọ̀, ó ní tán bá béèrè lọ́wọ́ ọkọ wípé kí ni ìdí tí ṣe ń ṣiṣẹ́, ó ní yóò sọ wípé torí ìyàwó àtàwọn ọmọ ni. Ó ní tẹ́ ẹ bá wá béèrè lọ́wọ́ ìyàwó ìyún ìyá pé kí torí kí ló ti ń ṣiṣẹ́, ó ní ìyá ó sọ wípé torí àwọn ọmọ òun lòún ṣe ń ṣiṣẹ́. Oníkẹ́ wá bèrè lọ́wọ́ àwọn ọmọ pé ẹ̀yin ọmọ kí ni ìdí tẹ́ ṣe ń ṣiṣẹ́ báyìí tẹ́ ń ṣe kìràkìtà kìràkìtà. Ó ní wọ́n á sọ wípé torí ìyá àwọn ni, torí àwọn fẹ́ make ìyá àwọn proud. I want to make mama proud. Ó ní bàbá ń ro títí ìyá àtàwọn ọmọ, ìyá ń ro tàwọn ọmọ, ọmọ ń ro tìyá. Àti ìyá àtọmọ kò sẹ́ni tó rí ti bàbá rò.
2: Ìjáwọ̀ ọkùnrin ò ti wá dáràn báyìí.
1: Ṣùgbọ́n torí ẹ̀ náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ torí ìyàwó àti àwọn ọmọ wa. Responsibilities wa ni wọ́n. Àdúrà tá a máa gbà ni pé kọ́lọ́hún fún wa lókun àtàgbára láti ṣe. Eléyìí tá a bá wá ṣe kọ́lọ́hún fún ìbùkún àtàlùbáríkà sí. Ṣùgbọ́n nínú èyí náà ẹja máa tọ́jú ara wa. Àlàáfíà àlàáfíà la fi ń ṣiṣẹ́. Ẹja celebrate ara wa. Ẹja appreciate ara wa. Ẹja wò bóyá a lè rí ìpèkà tàbí méjì gbà sí ká tó bọ́ sábàlà mi. Ẹyin ọkọ ẹpèkẹ́ appreciate ìyàwó yín. Ẹyin ìyàwó ẹpèkẹ́ celebrate ọkọ yín. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ.

091 237 0865 091 237 0865. Number te ekpe si nite eba fe ekpe lati le okere ekpe si plus 234 814 249 1006.

0: Eka, yes, sir. Yes, sir.
1: Adupa lọwọ wọn, ẹ ṣeun sir, ẹ̀yin náà ṣeun tẹ́ ẹ mọ rírì ìyàwó yín.

0: Oni temi, pẹ̀lú Matimi, ọmọ ọba.
1: Ẹ máa lọ abala Facebook wa wà ń bẹ̀. Ẹ lọ́mọ ìgbójú wo wà ń bẹ̀. Ẹ comment kẹ́ ẹ ṣí ẹ. Ẹyin èèyàn wa ẹ jẹ́ ká bọ́ sí abala tó kàn yín, abala tí ó parí ètò yìí.

ẹja bọ́ sí abala Romeo and Juliet ẹtìmọ̀ntà ń ṣe lábala yìí abala yìí nìfẹ́ ti ń pàdé ìfẹ́ àwọn tó pè wọlé lọ́sẹ̀ tó kọjá iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ìyún ìfẹ́ tuntun ó pàdé ìfẹ́ tuntun lálẹ́ yìí gẹ́gẹ́ ó ṣe gẹ́gẹ́ olólùfẹ́ ò rí ra wọn

0: ọkùnrin tí ń wà alábàárìn obìnrin tí ń wà alábàárìn ìrìn àjò ìfẹ́ kìí sì ni àjò tó jẹ́ pé èèyàn nìkan lè dárin hello ẹ káàárọ̀ mama ìkan nínú orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Orúkọ mi ni Wúrà, mo pè ní ọ̀sẹ̀ tó lọ náà.
0: Wúrà lọ́sẹ̀ tó lọ.
1: Nọ́mbà tẹ wá padà sí síta yẹn. Mo try láti fi oríṣi but tí kẹ́ fi na.
0: Èyí tó jẹ́ 090 àbí 070 ìwọ nù wọn. Rárá o, ẹ ti mix yẹ, ẹ ti mix yẹ ọ̀pọ̀. 090 yẹn ni mo ní pé kẹ́ ẹ pè kò ṣe 070. Ṣé rí 070 tí mo pè yẹn, ìyẹn mo pè é torí pé bóyá alẹ́ ni tó ní tí tó fẹ́ bá mi sọ personally ni. 090 yẹn gangan ni nọ́mbà tó yẹ kẹ́ ẹ pè, ẹni yẹn ni ó gba details yín.
1: Ibi tí mix up ti wá nù.
0: Kẹ́tò tó parí, màá pè nọ́mbà yẹn again.
1: Okay, sir.
0: Ṣẹ̀gbọ́.

0: Hello.
1: Hello, sir.
0: Ekaaro, Baba.
1: Ekaaro, sir.
0: Yes, sir.
1: Sir, I'm not even complaining.
0: Ah, but you're not there, sir. So can you? Any the companion? Eja mo kan ninu oluko yin ati agbegbe te tin soro yi. Bolaji lati bole pe. Agboyin dada o.
1: Oluyoro ofe
0: pa. Ehe, Bolaji lati Oluyoro. Isa o le nse Mr. Bolaji. Enter electronics. Companion le ni di ki su yawo alabarin nikan le nwa. Iyawo le nwa. E to bi eni odun melo? E ti gbenu ile 40 bayi. E ti koja 40 die a gbo yin dada ni.
2: So age
0: 40 kini
1: 41
0: se ti ni yawo ri e ti ni yawo ri omo ilu ni ehe state osun e sapejuwe die be se ri
1: Eh
0: ga jujuju eh dudu be si ni e pupa
1: ben sir
0: e lo mi lara die abi
1: eh
0: lo mi lara rara
1: ibo mo normal ni o
0: eh tinrin eh tinrin eh le pa eh si sanra
1: ben sir
0: Irúfẹ́ obìnrin wo lẹ̀ ń wá?
1: Àkọ́kọ́ kó jẹ́ mùsùlùmí. Wọ́n jẹ́ ẹ̀kejì kó jẹ́ ẹni tó lómi lára ní ọ̀pá. Ó ní ìtẹ́ni tó sí lómi. Ìtẹ́ni tó lómi lára ló dẹ̀ gà púpọ̀.
0: Kó jẹ́ mùsùlùmí kó wá lómi lára díẹ̀ kó sì mọ́ ga púpọ̀. Ní ẹ̀fẹ́bìnrin tí ó ga jù yín lọ́nu. Ẹ fẹ́ bìnrin tẹ́jọ mọ sọ̀rọ̀ tí ó mọ wò yín nísàlẹ̀ báyìí tẹ́yìn ọmọ wò lókè ó ti yé mi ó dá bàbá ẹni tẹ́ ń wá kó tó bí ọdún wo sọ́dún wo.
1: Kó má tó mi nítorí nìyẹn
0: kó sí oyè ọdún tó fi wálẹ̀ sí ọ̀dọ̀ tiyín ṣùgbọ́n kó má ṣáà tí kó má jẹ́ ẹni tó ti tó oyè ọdún tiyín. So te ba se ri bi 38 o wa okay abi 39. Ko ba si je boya bi 25 na. O da sa. We let it call details yin le. Hello.
3: Hello, Ekaaro.
0: Ekaaro.
3: Abẹ Ekaaro.
0: Yes, ma.
3: Martino nko o.
0: Alaafia ni Martini wa.
3: Lati Nigeria lati npe.
0: Ikanu oruko yin mama.
3: Ejo opo ni mi mo de ti ko ti bi mo ti gbe bi 61 mo ko fi ala. Tari lásán tájọ mama sọ ká máa communicate.
0: Ìkan nínú orúkọ yín.
3: Orúkọ mi fún Láyọ̀.
0: Láti agbègbè Yànà Nàìjíríà.
3: Láti Yànà Nàìjíríà.
0: Kí lẹ pé èjì yín.
3: Mo 61.
0: Bẹ́ẹ̀ni
3: torí ọkọ mi ti kú ló ti pẹ́.
0: Ẹni opó ni yín.
3: Ẹ
0: wá ń wá alábàárìn.
3: Lábàárín kákànjọ máa communicate.
0: Tẹ́kànjọ máa sọ̀rọ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe màmá?
3: Mo ń tajà ni.
0: Ẹ ń tajà. Ọmọ state wo ni ìpínlẹ̀ nìkan ni ẹ mọ̀?
3: Ìbàdàn mi ní Ọyọ́ state ni ní.
0: Ọmọ Ọyọ́ state ni Ìbàdàn bí.
3: Ọyọ́ state ni ní.
0: ọkùnrin tẹ ń wa ẹja kọkọ nípa ká sọ nípa ti yin ẹsàjù pẹjù ara yin díẹ na
3: ọkùnrin tó máa tó bí bóyá bóyá 70
0: apẹjù ara yin díẹ na
3: 70 years
0: ẹyin gangan sàpẹjù ara yin díẹ
3: ṣé mi mo sara mo dẹ pupa mi sara púpọ
0: ẹlómi lára
3: mo ṣá oga díẹ
0: ẹlómi lára
3: ẹsẹ̀
0: ga díẹ̀
3: mo rẹ̀ pupa
0: ẹsẹ̀ kọlà kankan
3: mi kọlà kọlà kí a kọlà a ń kọlà nílé wa
0: ẹsẹ̀ wo lẹ̀ ń sìn
3: kákọ̀jọ́ máa sọ̀rọ̀
0: mama ẹsẹ̀ wo lẹ̀ ń sìn Mùsùlùmí ni yín àbí onígbàgbọ́ àbí ẹlẹ́sìn àbáláyé.
3: Kìrìsìtẹ́nì ni mí o kìrìsìtẹ́nì devoted kìrìsìtẹ́nì ni. Kì í jẹ́ kọ́kọ́ mo ti kú mi ní ẹnìkan kan rárá.
0: Irú ọkùnrin wo lẹ wá ń fẹ́?
3: Ọkùnrin bóyá lè wò bóyá ẹni tó wà bí ìlú òyìnbó àwọn tó bóyá darifọ sí ni tàbí òun náà níyàwó tẹ́mi àti ẹgbẹ́ máa sọ.
0: Ṣàpèjúwe bóyá ọkùnrin tó pupa díẹ̀ ni àbí tó mọ́ra díẹ̀ àbí tó ga àbí tó kúrú àbí bí iye ìdíwó sí ìdíwó lè ń fẹ́.
3: Tó gba ó lè jẹ́ black complexion kó sọ handsome kó dẹ̀ jẹ́ àdáadáa tó jẹ́ kìrìsìtẹ́nì.
0: Bí iye ìdíwó sí ìdíwó lè ń wá.
3: 70
0: bí 70 sókè.
3: Bẹ́ẹ̀ni 70 sókè.
0: Tó bá jẹ́ bóyá bí ẹni tó tó bí 85 àbí 90 nǹkan sọ ẹ̀ máìndì.
3: Mi ò fẹ́ o.
0: O ló jẹ́ kí n bèrè pé éèjì wo sí éèjì wo.
3: Éèjì 70 years man. 70 years man.
0: Seventy gérégé lẹ fẹ́.
3: Bẹ́ẹ̀ni bóyá 75 àbí 70.
0: Ohun tí mò ń bèrè náà ni pé bí éèjì wo sí ẹ̀yin lè wà sọ pé bóyá láàárín 70 sí 75 àbí 68 sí 72 ohun tí mò ń bèrè 70 sí 75.
3: Bẹ́ẹ̀ni
0: tí ò níyàwó
3: nílé bóyá ẹ̀jẹ̀ máa múnú ara wa dùn.
0: Wá mind ó lè má sí Nàìjíríà gan lè má ríra fọ́dún mẹ́ta ọdún mẹ́rin mind kẹ́sà mọ́ ò sọ̀rọ̀ ni àbí. Mo ní mind pé ẹni yẹn lè má sí Nàìjíríà kẹ́sà mọ́ ń sọ̀rọ̀ ni.
3: Ẹ lè má sí Nàìjíríà bóyá tó bá wálé a lè máa communicate láti ọ̀hún yẹn ká jọ máa sọ̀rọ̀ tó bá dẹ̀ wálé náà a fi síta ara wa a múnú ara wa jọ a jọ sọ̀rọ̀.
0: Ó dáa mà wòlé ti gba details yín lẹ̀.

0: Hello.
1: Hello, Carol.
0: Hey, Carol.
1: What do you think of that?
0: I mean,
1: Sherry,
0: get me so soft from Baba Town, no, Pele, can you? Sherry, can you process in me, kissing tea? I can't did this, Shilani, or Joko, I be on Jomi G. Say, my week pay, oh, bring you up with Wally, and you let me fool. Only ibi ta wo bade oni ibi ta wo bade ka to fi de yin back ka to le connect
1: yin so eji kan lo de wa
0: so ise nlo lori gbogbo eyin te pe wole
1: right
0: e mu wori e wa kan si yin lai pe
1: right
0: yes sir
2: see I will love you forever.
0: +2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5 Hello.
3: Hello.
0: Hello, sir.
3: That's Ido.
0: Ido?
3: Yes, sir.
0: Any enwa alabarin?
3: Then, sir.
0: Ki se yawo te efe te egbe silo eni te ejo mo rin
3: ni? Yawo ni mo.
0: Yawo le enwa.
3: Then, sir.
0: Eto eni odun melo?
3: Mo si pe omo 62.
0: 62 years.
3: Yes, sir.
0: Baba, so e ti fe yawo ri tele abi e ti fe ri rara?
3: Mo si fe yawo ri tele because mo ko si lodo mo ti lo lomo meji okunrin kan.
0: Awon mo mejeje si wa, awon lo pelu yawo yin abodo yin lawon wa.
3: Awon ti lo pelu yawo mo ti ko won lo.
0: Ne wa n ba elomi obirin mi te fe sile te fe saya.
3: Bẹẹni sa.
0: Ise wo le nse?
3: Security ni mo n se ni Ido, sir.
0: Ọmọ ìpínlẹ̀ wo ni yín, bàbá?
3: Sir.
0: Ọmọ ìpínlẹ̀ wo ni yín?
3: Mo Ọyọ State, Ibadan. Ibadan ni yín, sir. Mo Ibadan ni yín.
0: Ẹ lè ṣàpèjúwe díẹ̀ nípa ara yín fún wa.
4: Irú ẹ̀sìn wo lẹ̀ ń sìn?
3: Mo dúdú díẹ̀. Mo ga díẹ̀. Mo dẹ̀ ni tó sí ò lára sí olómi lára.
0: Mùsùlùmí ni yín àbí?
3: Bẹ́ẹ̀ni, sir.
0: Orúkọ yín ti ṣàfihàn.
3: I'm a Christian now.
0: Ẹ ti wá change sí Christian báyìí?
3: Bẹ́ẹ̀ni, sir.
0: Irú obìnrin wo lẹ̀ ń fẹ́? Bàbá, irú obìnrin wo lẹ̀ ń wá? À ń gbọ́ yín, irú obìnrin wo kí ni ẹ̀ ń wá lára obìnrin tẹ́ ẹ fẹ́?
3: Obìnrin kan tó bá lè gbé bímọ ọmọ àgbẹ̀sì bí ọkùnrin ọmọ kan fún mi níbi ọmọ.
0: Ẹ báwo ni kò ṣe rí? Àbí ẹ máìndì irúfẹ́ obìnrin tó bá ti wá síwájú yín náà ni?
3: Àná ó jẹ́ ẹni tó lẹ́mìí Ọlọ́run lọ́kàn. Ó jẹ́ ẹni tó lè farajìn. Mo alálùbárí kàṣà.
0: Tó bá jẹ́ pé ni tó jẹ́ pé àwọn náà ti níyá, àwọn ti lọ́kọ rí tán sì ti bímọ rí ńkọ.
3: Mi ò máa ń sà àti láti lọ́pọ̀lọ́ very well.
0: Bí èjì wo sí èjì wo lẹ̀ ń wá?
3: Ọba ètò tó bẹ̀rẹ̀ bímọ tí wọ́n ti dàgbà púpọ̀. o si te ro mo
0: ka so pe eni ti o ti to 55 o
3: ben sir
0: o da sir
3: da
0: dite se yin ti wa nle

0: Hello. Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀, ẹ tó tó.
0: Ẹ ṣeun sá.
1: Ẹ jẹ́ orúkọ mi ni Òjó. Màkà fẹ́ láti Ìbàdàn. Ẹ ń gbọ́ mi.
0: Òjó láti Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣùgbọ́n ẹ̀yin kọ́ ni Òjó Olúkù lóye. Ẹ̀yin náà ni. Aláwọ̀ ni. Ẹ ṣeun.
1: Ọmọ mi di ìrànlọ́wọ́ kan wọn ni sá.
0: Màá ń gbóyún bàbá.
1: Ẹ̀jẹ̀ ọmọ mi di obìnrin tó jẹ́ pé bí tó dàgbà lọ fà tó jẹ́ pé kò sí ibẹ̀ lọ́wọ́ ìbímọ tó jẹ́ pé yóò sì jẹni tí ó jẹun tí ó mọ ràn mí lọ́wọ́ tó ti pé orí mi jẹ́ ẹni tó ní pé nígbà ẹbí ó dẹ̀ máa àṣìṣe lórí àwọn ìgbìyànjú tí mo gbìyànjú mo ń ṣe àwọn oògùn ẹ̀sìn ọ̀sẹ̀ ṣùgbọ́n kì í ṣe lómi rẹ̀.
0: Bàbá ìpèníjà ojú tẹ ẹ ní. Ṣé ìpèníjà ojú tẹ ẹ ní ẹ rí rárá ni àbí ẹ rí fìrífìrí?
1: Mi ò rí rárá.
0: Iṣẹ́ wo lẹ ní pé ń ṣe?
1: Mo ń ta àwọn oògùn ẹ̀fọn kan kan nínú ọjà.
0: Àwọn oògùn ẹ̀fọn nǹkan kan báyìí lè ń tà? Báwo lẹ ṣe wá ń tà?
1: Ọlọ́mọba mo ń tà gbìyànjú rẹ̀ náà.
0: Èèyàn kan mú yín tà àbí?
1: Ọmọ kan máa mú mi kiri tẹ́lẹ̀ nígbà tí ilé mi ti ń tà náà sí.
0: Ẹ wá nílò obìnrin ẹ tí ìfẹ́ ìyàwó kankan rí àbí ẹ fẹ́ tó lọ. Ẹ wá fẹ́ obìnrin tí. Tí ó sì bímọ fún yín. Ẹni ọdún mélòó lẹ pera yín? Ẹ ti wà bíi 48 báyìí. Tóbìnrin tẹ̀ ń fẹ́ bí iye èjìwo sí èjìwo ni. Ẹ tó bá tó bẹ́yà bí 40-45 ńkọ́ ó ti pọ̀ jù àbí? Forty-five ń bímọ. Ọmọlúwo ni Ìbàdàn náà ni.
2: Kí ló orúkọ yín?
0: Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
1: Òjó.
2: Ṣé kìrìsìtẹ́nì ni àbí muslim àbí?
0: Muslim ni yín. Ó dà bàbá. Àti gba dítè sí yín lẹ̀.

0: Hello.
1: Ekaaro.
0: Ekaaro baba.
1: Orúkọ mi ni David.
0: Mr. David lati Ibadan.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí le fẹ́ labala abala yìí?
1: Ní ti ìyàwó ni sà.
0: Ìyàwó tẹ́ ẹ fẹ́ sílé tí ó ṣàbíyamọ lọ́ọ̀dẹ yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ tó bí ẹni ọdún mélòó?
1: 50 years.
0: Ẹ ti ń gbẹ́nu lé 50 báyìí.
1: Mo ti 150
0: back. Ẹ ti 150 years old. Bàbá ṣe ẹ fẹ́ ìyàwó rí ni àbẹ́ ẹ fẹ́ ó lọ?
1: Mo fẹ́ ìyàwó kí ó lọ.
0: Kí ló ṣẹlẹ̀ tó fi lọ?
1: Kò bí mọ́ ni ló fi lọ.
0: Ẹ wá wò wípé ọ̀dọ́ wọn ni problem wà àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ìgbà yẹn tí ìfẹ́ lòmíì.
1: Alátìgbà yẹn àwọn tí mò ń fẹ́ ọ̀ dúró.
0: Kí ló dé tán dúró?
1: Bí pé kọ́ máa ríyan jẹ́.
0: Kò sì sí kankan nu wọn náà tó lóyún tàbí kó bímọ. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
1: Kínní ni mọ́tà bí ọwọ́ ta ní ṣọ́ọ̀bù.
0: Àwọn tí bí depo pure water tán máa já fún yín bí 100-200 bags tẹ́yìn náà wà máa tún tà.
1: Bẹ́ẹ̀ni. 100-200.
0: Ọmọ ìlú lẹ pé lẹ ní.
1: Àmọ́ Edo ni.
0: Edo.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí náà?
1: David.
0: Mr. David. Ṣé lè ṣàpèjúwe ara yín díẹ̀?
1: Mo ga, mo pupa.
0: Ẹga pupa lára àbí lára díẹ̀ ni.
1: Mo lára wọn ba.
0: Lára wọn ba. Irú obìnrin wo lẹ̀ ń wá?
1: Obìnrin tí òun náà máa ga. Tó máa ga. Ó yá pupa ojúdú ṣá.
0: Ṣùgbọ́n ẹ fẹ́ kó jẹ́ láti Edo àbí?
1: No, any state tó bá jẹ́.
0: Ó lè jẹ́ ọmọ Ọ̀yọ́, ó lè jẹ́ ọmọ Ọ̀sun.
1: Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ jọ mẹ́dú náà ni.
0: Bí iye èjì wo ni kó jẹ́ síra wọn?
1: Àti tó bá máa wà tó wà bí nǹkan bí 40 ṣá. 40 or 45.
0: Bí 40-45.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá sá.

0: Hello.
1: Hello.
0: E caro.
1: Hello, Kaza.
0: E caro, so ruko yin.
1: Ko mi Simon.
0: Lati bo.
1: Lati Berija.
0: Ki le fe la balaye abala Romeo and Juliet.
1: Ni de bin tin fe se.
0: Te fe fe sile.
1: Ben.
0: E ti tori odun melo?
1: 48.
0: It's been 48 in Bayi.
1: Then 48.
0: Say, ni ya wuri tele abi SSFF ya wuni tontoni.
1: Ni ya wuni.
0: Eni ya wuni by Bayi.
1: Then.
0: Ele keji le mwa, ya wu keji.
1: Ya wu keji beri ba.
0: Kini di?
1: Ta?
0: Kini di te si fe ya wu keji? Abi yoko wunyi ni?
1: Yeah,
0: one thing. The only next sex. Yes, it's about one so quick.
1: Oh,
0: you care for your way, Lake. It's about so. And you can
1: want to see Pake. What about that? You look at
0: me.
1: Theater.
0: Eh, but about one so say, no one do see Pake for your wicked. I'm far enough for what's
1: it. Inu ẹgbẹ́ sí o fọwọ́ sí.
0: Ọ̀dà iṣẹ́ wo lẹ́ ń ṣe bàbá?
1: Ta?
0: Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Ta?
0: Iṣẹ́ tí ẹ̀ ń ṣe?
1: Engineer ni ilé iṣẹ́ kọ́mpútà.
0: Ẹ ń ṣiṣẹ́ ní company kan ni?
1: Ìta ní kan engineer ni ní company kan.
0: Ó náà mò ń sọ pé ẹ ń ṣiṣẹ́ ní company kan ni àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sìn wo lẹ́ ń ṣe?
1: Bá.
0: Ẹ̀sìn.
1: Muslim. Sulaiman ló kọ mi.
0: Mr. Sulaiman, ẹ ṣàpèjúwe díẹ̀ nípa ara yín kẹ́ ẹ tún wá sọ fún wa nípa irú obìnrin tẹ́ ẹ ń fẹ́.
1: Mo jẹ́ èèyàn dúdú. Mo dúdú. Mo bẹ̀. Mi ò ga jù mí ọ̀dọ̀ kúrúgù.
2: Ẹ tóbi ẹni ọdún mélòó?
1: Ẹni mi lára díẹ̀.
0: Ẹ jẹ́ èèyàn dúdú tẹ́ ẹ̀ ga jù ẹ̀ kúrúgù ẹ sì lómi lára díẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni ọdún mélòó ni yín?
1: Hello?
0: Ẹni ọdún mélòó ni yín?
1: 48. Bẹ́ẹ̀ni.
0: Orú obìnrin wo lẹ̀ ń fẹ́ ṣàpèjúwe orú obìnrin tẹ́ ń fẹ́?
1: Obìnrin tí ó wà lára díẹ̀ tí tó lára jùlọ ju tí wà lára díẹ̀ tí ó lọ́pa tí ó dẹ̀ sanra jù.
0: Ó lè dúdú, ó lè pupa.
1: Ta?
0: Ó lè jẹ́yàn tó dúdú tàbí yàn pupa.
1: Ẹni
0: kọ lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sìn wo ṣé kó jẹ́ mùsùlùmí àbí kò bá jẹ́ kírísítẹ́nì náà?
1: Ta?
0: Ṣó lè jẹ́ mùsùlùmí, ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àbí tó bá jẹ́ kírísítẹ́nì ẹ̀ mind?
1: Anyone tó dájọ́ obìnrin tó máa.
0: A ti yọ ohun tá a fẹ́ yọ náà.

0: Hello, ẹ káàárọ̀.
1: Èmi ni mo ń pè lọ tó fi kọ́ọ̀tù.
0: Ó yá à ń gbọ́ yín báyìí.
1: 41 ni mí mo bẹ̀ fẹ́ companion tó jẹ́ 40.
0: Companion tó jẹ́ bíi 40 years.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ò ju 40 years lọ nù àbí?
1: Tí ò ju 40 years lọ.
0: Mo wá bèèrè wípé ṣé ẹ ti níyàwó tẹ ti bímọ rí ẹ níhẹn.
1: Bẹ́ẹ̀ni mo ti bí

0: didan kon ni ka pe number yi kodat e ba pe ti o ba lo e send text message tabi WhatsApp message si e send details yin gbogbo yin test ti pe na lori eto yi ba kan na eyin ni e send details yin si number yi ni 09058331419 eje npe le kan si 09058331419 le kan si 09058331419 Ẹ ṣeun tẹ ti darapọ̀ mọ́ wa látàlẹ́ àná tá ti bẹ̀rẹ̀ ètò ní tèmi títí di wákàtí tá ń dágbére yìí. Ìfẹ́ ti ń bẹ láàrin wa kò ní dàrú ẹja mọ́ nífẹ̀ẹ́. Lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa Kenneth Gboje. Lórúkọ Martini Salawu ọmọ ọba tó já tókun ètò yìí tí mi ń délédè. So you would know say bata na fa. Amọ lo bayi lojo mejo lagboro Olorun e pade Martini funra re lori akoto eto ni temi. In my heart. Olumuyiwa Adeyeye loruko ti temi ti gbogbo yin mo si Radio Apostle. Wole dagbere ja lole.
1: E seun pupo eti te fin gbo wa kuni di anu wole ati ma pade.
0: Fún ìbéèrè tàbí àríwísí nọ́mbà tèmi ní tẹ́ ilé pè mí sí 070-423-8-3951 tẹ́ bá fẹ́ bèèrè kankan nípa ètò yìí tàbí nípa abala lómi nàìjíríà tá a ṣe tán nọ́mbà tálákọ̀ọ́kọ́ ò ní kẹ́ ẹ pè nọ́mbà tèmi tí mo fi sílẹ̀ yìí fún ìbéèrè nípa nǹkan míì tàbí bóyá àríwí sí ni tàbí ní tẹ́ fẹ́ bá mi sọ personally. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ètò oní tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ilé-iṣẹ́ Lágelo FM 96.7 òkè Gájòkè. Àjọṣepọ̀ àwa àtẹ̀yìn kò ní bàjẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ire àtayọ̀ láàfin lo ọ̀sẹ̀ yìí àti ọjọ́ ayé wa. Thanks so much.